ọlọ́run ti mo lò sí ayé yín láàárọ̀ ire e. Gbogbo ìdojúkọ tẹ́ ẹ ní yóò padà wá dògo. Ṣé ẹ rá mi ṣe? Ẹ̀yin tẹ́ ń gbọ́ ìkànnì yìí, ẹ̀yin tẹ́ ń gbọ́ gbogbo ètò tí ń jáde ń bì yìí. Ẹ̀yin tẹ́ tó ti gbé rédíò yín síbẹ̀ láàárọ̀ kùtùkùtù yìí.

0: 3703675. A jọ́ ń gbàdúrà bẹ̀rẹ̀ fúnra wọn. Mo dúpẹ́ ẹ̀ṣin gan. Hello.
1: Ẹ káàdọ̀ sà.
0: Ẹ wọ̀n kò jùmọ̀.
1: Bẹ́ẹ̀ sà.
0: Orúkọ yín bà mí.
1: Samuel Ọláoluwa láti Soka.
0: Samuel Ọláoluwa láti Soka.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bàbá. Ẹyin lẹ́ni kẹta.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dúó fún Ọlọ́run mẹ́ta lọ́kan. Ogun promise and fail láyé yín ó dàwátì.
1: Amen.
0: Ìlérí àti májẹ̀mọ́ Ọlọ́run fún ayé yín ní rere kó wá sí ìmúṣẹ.
1: Amen.
0: Dádì, ikú Jùánù ló kéde Jésù Olùgbàlà. Ẹni tẹ́ ń bá rìn tí ń da yín padà sẹ́yìn, Ọlọ́run kó pin yín níyàbẹ́.
1: Amen.
0: Lónìí kẹrin àánú gbà o.
1: Amen.
0: Àánú kò fọ́ o.
1: Amen.
0: Ẹ ṣé o.
1: Yes, sir.

0: bi o ti ti mighty de e lati gbogbo aro ye lati lukara bi ajere o abi esi re ba ti je mi ba ti rin mi ba ti je mi ma lojo gbogbo ni gbogbo oba mi agbo koje gbogbo ile apariwo go go go go go go go go go go do ba ngbo mi fu igba kokko pastor fakeye mere baba labi amo ni mo nje lendi ojo friday oni rogbo amuni poyi loju katamatomo o oju lari ore ode nu o a je nupe lowo eni ti je ni to tun gba ni inu mi nu momo inu ra lo mo a mo nu eni keni nitori eni ani ko fe ni loju lojo ojo si atare lo fi senu eyi ta ni ko kin leyin so lo bu dani o ma gbagbe wupe ni somebody pekipeki ni se ni ye finu wenu ore ko baba jewo judas igato somebody jesu pekipeki lojo ojo si to ba jesu jo na lo pada ta fu awon pastor ologun otun jesu lojo ojo si ti je petro pada se jesu o ma ni lokan wipe owo epolo waraye n ba ni la o daddy won le te ni asiri kan bo ti wo mo nipa idile yin business te ti gba ti be si royin re faraye olufe o inu re ni ko mo loruko jesu araye oni get e o ye roju awon omo re loruko jesu o ma dara fun o oju lari ore ode nu ayo ni foju ba mo re ja oro che ni wo kamedi to fe na yo ni daye ye wa to mo re sile o ni rogu amadi che ni tomo tomo emi re agu bi ti betu se la tomo tomo olu ayo ko awon mo wa yo bi eberu meta ninu ne ileru olu ayo ran ti omo re bi inu a omo re omo wa yo di apase bi ti joseph ni la joji omo wo ni oju kokoro bi ti judasi omo re oni se gbagbo bi peteru omo re oni lu ewo go bi rubeni ayo ni gbemi omo re bi wa se je sinaboti omo baba re oni gba so go lara omo re bi ti joseph amejo eni lo si te bi ti saul ko ni rojo re ni sare oni so mo ru bi ti saul odajo eniyan bi erodu ko ni doju le awon omo re o oni mo ba re lo si palapala aye omo re oni pomi si apere akara chapter 4 verse 7 okay ladi petele di waju se bu babel oke choro ile yo di petele le ni o ese kesan owo re to pile ile ye ni o pari re mama wa wa pada duro je won omo o baba isi omo yi o pada soju re o ogun riri ogun airiri oya oluwa pale re mole ninu ile yi lo ni ayo wo eni bi kuro ninu irajo iwa tomo re sami eleyi oya ijoro dopin ogun api mo wa o dopin lo to ni lo aba polongo ti to bi olorun ninu aye iwa tomo re a ma jije kini ku orire fun wa tomo re lose yi ipejopo awon eni bi lori wa tomo re oluwa tu won ka angeli ran lo wa fa iwa tomo re soke olore ma mo number ile wa o ojo ti olore ba npe awon mo wa number won oni switch off eje lati domi aye awon mo wa ru oluwa yo fi wo gbe o philippi 4:19 oluwa yo pese fun gbogbo wa ni kikun aye oni je ogo iwa tomo re si wewe aririn bi lokojo lori omo re ko ni pada de seketeke si ro jale ni lara awon mo yi awon lojo kuku oruwo ni ri si wa tomo re iyan ogun odun ko ni ju omo re lowo feli feli ogun oni bojo lara je o mama aye oni fi wahala omo su oko ogiri satani ko ni te ori omo re ba aye oni ra ilajoji fun wa tomo re sọba bi ko ni ba se yori wa tomo re je ero a ma ro aye oni ro bi si wa tomo re omo aye bi laye pon eni bi oni pon omo re lo baluwe lowe irin ajo ogun omo re ma di komo komo niwe gba ta le kaye pe le loruko jesu bu ko aje aje ta te le ka to yo wonu le yi o e wa ni tojupa laarin awon irawo e wa omo re oni baje mama wa ni fi ofo mo ba oge re je ladugbo edumo re ma se omo re lojo laarin awon egbe re lato ni lo o ni rogun kirikiri ko to se rere tomo tomo oluwa yo to e sise omo re sibi toto ati bi to ye aye oni ko ogun iwa tomo re ma ja aye oni fi juju bu omo re mole o oluwa yo ko di mi ma se si wa tomo re igba badoko lo wuro eni olorun yo de ijuyanju iwa tomo re lade omo re oni toro laarin awon asiwaju re a ki fo bi sedu ka tun ma fena eleni ni omo re oni nisimi o ni fo lagba iwa tomo re loju o tu ki gba bara o lere to oloruko jesu omo re oni gbe gba bara o tu ki abe sale o diwo to oloruko jesu oni ba won ra nitori omo o ni kogun nibi to ti le ya fun tomo tomo o ojo anu ti ki da o ya ko be si ro nu leyin second samuel chapter 22 a ma ran cha yo si tomo tomo latori lo aye oni fo ogo iwa tomo re ma so o ja mi eleyi ogo omo re aye oni ro ma so olo aba tàbí mọ́dọ̀ ṣọ ọmọ rẹ̀ máa jọ lọ́wọ́ lóore. Exodus 12:35 wà gbẹ́rẹ́ rẹ lọ́wọ́ gbogbo wọn. Ọmọ rẹ ò ní wọ́jọ́ ìgbéyàwó èsì. Ayé ò ní fi òwú funfun sí ẹnu ọmọ àti etí rẹ̀. Ayé ò ní fi òwú funfun sí etí ọmọ rẹ̀ àti ẹnu rẹ̀ o. Ọmọ ẹni lẹ́jọ́ ẹni ayé ò ní faṣọ rẹ̀ ya. Ayé ọmọ rẹ̀ ò ní fàyà pẹ́rẹpẹ̀rẹ̀ bí aṣọ tó gbò. Ìfaradà lọ́jọ́ rẹ̀ ìfarajì lọ́jọ́ kẹfà ò ní ní àmúmọ́ra ibi o. Oṣù kẹfà kò ní fa ọmọ wa sí sàré. Ìfà tó o bá kọ́ lọ́jọ́ kẹfà kò ní fa àwọn àtọmọ rẹ̀ wọlẹ̀. Wàá jìfà ọmọ bí o bá jìfà jìfà. Bí oṣù kẹfà wàá jìfà owó ọmọ àti àlàáfíà. Bí oṣù kẹfà táwọ̀ yìí ibi ò ní fa ọmọ rẹ̀ mọ́ra. Olóore oṣù kẹfà táwọ̀ yìí yóò fa ọmọ rẹ̀ lọ síbi gíga gíga gíga gíga tí ò lérò láyé. Ìsúre sọ̀jú èpè lọ ọmọ rẹ̀ ò ní forí gbèpè. Màmá òyò yóò nínú ilé yìí kò ní padà di màmá ti di àrìnàkù. Wàjẹ́rẹ̀ kẹ́yìn ayé rẹ̀ tọmọtọmọ. O ní kábàámọ̀ pé obí mọ láyé. O ní báwo pìtàn wípé ìwọ náà dẹ̀ bí mọ rí o. Ayé ò ní já ìgbà rere gbà lọ́wọ́ ọmọ rẹ o. Arìnrìn oro kò ní rí tọmọ rẹ gbèsè. Igi gogoro kò ní gún ọmọ rẹ lójú. Rọra máa pèrú wá owó lórúkọ Jésù Kristo ò ní rí àkóbá o. Kò ní tó fún ọtọmọtọmọ. Jésù Olúwa. Ẹnjiníà gbé ẹ̀rí kan sókè fún àwọn ọmọ Ọlọ́run.
1: Nígbà tí mo kọ́ fẹ́ jọ ní ìpéjọpọ̀ yìí ní sukuu 3 owó ilé ni mo fẹ́ san. Láńlọ́ọ̀dù mi sọ pé kí n lọ san owó ilé. Ó tún fi táìmù sí gan. Ọlọ́run bá mi san owó ilé. Ní December, wọ́n wá ní ká kọ̀ nǹkan tí a bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà. Nígbà tí mo kọ ẹ̀bẹ̀ àdúrà yẹn, mo wá pe gbogbo àwọn ọmọ mi pé nǹkan báyìí báyìí wọ́n ní ká kọ o. Mọ̀ mo dúpẹ́ Ọlọ́run fún ìjẹ́ ìsẹ́ agbára Ọlọ́run gbogbo ẹ̀bẹ̀ àdúrà tí mo kọ nínú ìjọba babaláwo gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe pátápátá. Mo ní kọ́ Ọlọ́run ra ilẹ̀ fọ́kọ́ ọmọ mi.
2: Ṣọlọ́run wá ṣe.
1: Ọlọ́run ṣe.
3: Ọ̀ra ilẹ̀. Ẹyin mélòó lọmọ yín máa ra ilẹ̀?
1: Ìkẹta, mo wá sọ fún Ọlọ́run pé mo ní tọ́nà sọ́bẹ̀ tí mo ń lo yìí ó sú mi.
3: Ṣé fóònù ló ń jẹ́ bẹ́ẹ̀?
1: Bẹ́ẹ̀ni sà. Ǹgbọ́n bó ṣe pè mí nígbà bẹ́ẹ̀ di èmi láàsì ẹ̀, wọ́n kọ́ pè mí ni pé mọ́mì ẹ wá o. Àti máa débẹ̀, mo ṣe rí fóònù nílá fọwọ́fà nìyẹn.
2: Fọwọ́fà.
1: Inú mi wá dùn.
2: Fọwọ́fà àtọ̀nà.
3: Fóònù àfọwọ́fà. Mi ò rí irú ẹ̀ rí. Ó le jì.
2: Àfọwọ́fà.
3: Àfọwọ́fà. Yéé. Àfọwọ́fà. Ibo la wọ́n fi sí? Àfọwọ́fà ni fóònù yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dúró fóònù má ronú kú. Gbogbo onífóònù oníbọ́tì. Oni rubber band. Wọ́n fi rubber band mẹ́ta kan fi gbé. Orí oníbẹ̀ta lẹ́ẹ̀kan ṣoṣo ó máa wọlé dọ̀yìí wá.
0: Náà jẹ́ kí fífi lọ́yìí parí ètò yìí. Àdúrà kan ti rọ́ọ̀kì lọ́kàn mi látọjọ́ yìí. Wípé ẹ̀sọ́ ayọ̀ àwọn abiyamọ tó ń gbọ́ mi ò gbọ́dọ̀ rẹ̀ dànù. Àìsàn tó bá gbọ́ ọmọ lọ́wọ́ abiyamọ gbà wípé ẹ̀sọ́ rẹ̀ ti rẹ̀ dànù nìyẹn. Tí ọmọ abiyamọ bá mú ìmúkúmu tó fa ìfọ̀kú fàmọ́ wípé ẹ̀sọ́ ayọ̀ rẹ̀ ti rẹ̀ dànù nìyẹn. Tí ẹni ẹlẹ́ni bá ti ń gbẹ̀ṣẹ́ abiyamọ ṣe mọ̀ wípé ẹ̀sọ́ ayọ̀ rẹ̀ ti rẹ̀ dànù nìyẹn. Tọ́mọ abiyamọ bá ti dẹni tí ò gbọ́rọ̀ sí lẹ́nu tó dọ ní jàgídíjàgé ládùúgbò ẹ̀sọ́ ayọ̀ rẹ̀ ti rẹ̀ dànù nìyẹn. Tọ́mọ abiyamọ bá fòṣẹ́lẹ̀ lójú rẹ̀ ẹ̀sọ́ ayọ̀ rẹ̀ ti rẹ̀ dànù nìyẹn. Tọ́mọ abiyamọ bá kọ̀ tí ò gbé kọ́ọ̀lù ìyá rẹ̀ mọ́ ẹ̀sọ́ ayọ̀ rẹ̀ ti rẹ̀ dànù nìyẹn. Ṣé orí lọ́jọ́ Sunday gbogbo abiyamọ tó ń gbọ́ mi pátá? A fẹ́ gbàdúrà kí èso ayọ̀ wa kó má rẹ̀ dànù. Ní ọjọ́ Sunday wọ́n ní kí máa fún gbogbo abiyamọ ní èso tí ń jẹ́ àpù lọ́fẹ̀ẹ́. Àdúrà bẹ̀ ni wípé èso ayọ̀ wa gbọ́dọ̀ rẹ̀ dànù lójú wa. Ayé ò ní jugi sí èso ayọ̀ wa. Ẹyẹ oko ò ní mú èso ayọ̀ wa jẹ. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Gbogbo ènìyàn máa dá ọrẹ àánú lórí àwọn ọmọ. Láti fi gbé ètò rédíò prógàmù yìí lárugẹ. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ o. Ìbàjẹ́ 2000, ìbàjẹ́ 1000, ìbàjẹ́ 500 naira. Ìwọ ṣáà jẹ́ kí ọwọ́ rẹ wà nínú ètò tìtòní. Ó yẹ gbogbo abiyamọ nílé tẹ́wọ́ o. Ọmọ tó ń tìtorí rẹ̀ dá ọrẹ yìí wàá jèrè rẹ o. Ọmọ ìyá ṣe fún ọ jẹ o. Ọmọ ìyá tọ́jú rẹ dojú alẹ́. Ọwọ́ ara rẹ ló fi gbẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọ ara rẹ. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 7714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní mọ́ bọ́jọ mọ́.
4: Lagilu FM 96.7 Lagilu FM, Jagaba Agbogbo Radio, máa

sá wọ́n gbọ́rọ̀ wọ́n pé jọ́dánì rí wọn ó padà ẹ̀yìn òyìnbó kí wọ́n gbọ́sẹ̀ wọ́n gbọ́ ìrò pé àwọn òkè láǹfò bí àgbò àwọn òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ẹ sá ẹ̀yìn tẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí mo bẹ̀ yìí o àmì ni kò ṣe yìí ìṣẹ̀lẹ̀ àbàmẹ̀ tó máa mú kí ayé gbọ́rọ̀ tiẹ̀ náà bó o bá ṣàmì nílé òmìràn tó yọ ayé rẹ lẹ́nu ìṣẹ̀lẹ̀ àbàmẹ̀ ó yẹ ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ọjọ́ ayẹyẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ọjọ́ ariwo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ọjọ́ ìkíni kú oríire ẹ sá ọmọbìnrin kan gbọ́ mi báyìí wọn ò ṣe patí kan fi sọ orí ẹ̀ rí kódà ìgbà tí wọ́n bí ọ wọn ò lè ṣèkó mọ́ má ré dábà rẹ́gẹ́dà lébà nàdí àzà ó yẹ kó o ba ìpinnu burúkú yẹn jẹ́ àní ayé ò kíyèsí dáfídì nígbà tí dáfídì dé tó gbóúnjẹ wá fáwọn ẹ̀gbẹ́ ẹ̀ kò sẹ́ńtórí nígbà tí dáfídì lọ bá sọ́ọ̀lù tó ń sọ ìrìn àjò rẹ̀ nínú ayé fún sọ́ọ̀lù kò sẹ́ńtórí o nígbà tí sọ́ọ̀lù gbéyàá mọ́ra rẹ̀ wọ́ tí dáfídì ò lè dàgbé kò sẹ́ńtórí o ẹ wo bí nígbà tí dáfídì súnmọ́ wájú pẹ̀lú òkúta tó jọ̀lọ̀ márùn kò sẹ́ni tó rí o ṣùgbọ́n ní kété tí gòláyàtì fi ẹ̀yìn jẹlẹ̀ màkà bá rúbà ní àgàdá yàbá.

ojú ọfà kan Saul òun àti ọmọ ẹ̀ wo bí Dáfídì ní ọjọ́ ayé ẹ̀ ogun 66 ló jà gbogbo ẹ̀ ló dẹ̀ borí Dáfídì kéré ṣùgbọ́n níṣe ló borí nítorí kíni òmìnira ilé wọn ó mọ̀ ṣubú lulẹ̀ mọ̀ ni ẹ̀sà Gòláyàtì mọ̀ ṣubú ó mọ̀ ṣubú lulẹ̀ mọ̀ ni tí òmìnira ilé tiyín náà ò bá ṣubú ọ̀gá kò síbi tó lọ wo bí tí òmìnira ilé yóò bá fẹ̀yìn jẹlẹ̀ ìdàbàrú abadáyádà sádà kò síbi tó lọ wọ́n ti gbé àpótí ẹ̀rí olúwa wọ́n gbé káàkiri ẹ̀sà wọ́n gbé lọ sí ẹ̀krónù wọ́n gbé lọ gáàtì wọ́n bá mọ́ gbé káàkiri ni wọ́n wá gbé wọlé dragoni wọ́n rí tí wọn ò rí rí àfìgbà tí dragoni ṣubú bí dragoni ò bá ṣubú wọ́n ní sọ pé ẹja gbé àpótí ẹ̀rí padà ẹ̀sà ní wàràṣẹ ẹ̀sà ni wọ́n gbé àpótí ẹ̀rí padà wọ́n dá padà ni o nítorí pé wọ́n rí tí ojú agbára wọn lọ ẹ̀yìn kan ń gbọ́ mi láàárọ̀ òmìnira tó dá ayé ẹ̀ dúró sẹ́ bí wọ́n bá jẹ́ kó o ṣàmì bàbá òmìnira yẹn ṣubú lulẹ̀ kò bá jẹ́ níbi tó o ti fẹ́yàwó ni kò bá jẹ́ ibi tó o ti lọ́kọ wò bí kò bá jẹ́ ìyá ọkọ rẹ kò bá jẹ́ bàbá ọkọ rẹ kò bá jẹ́ ìyá ìyàwó rẹ kò bá jẹ́ ẹ̀gbọ́n rẹ kò bá jẹ́ àbúrò rẹ kò bá jẹ́ àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ nìkan náà ọ̀gá iléeṣẹ́ rẹ ẹni tó wò níwájú bí ọ̀gá ẹni tó fi promotion sí bí ọ̀rẹ́ ẹnikẹ́ni tó dúó bí òmìnira níwájú ẹ àmì ni kò ṣe ọmọbìnrin bó o bá ṣàmì òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira ṣubú láàárọ̀ òmìnira wọn kì í padà òmìnira wọn kì í gbẹ́bẹ̀ ẹ̀sà òmìnira kì í sinmi ìjà ẹ wo bí òmìnira kì í sinmi láti mọ bàtẹ́ni jẹ́ ẹ kíyèsí o wọn kò gbọ́ tí wọ́n ń pè ní ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kì í ṣe lágúèjì wọn ẹ̀sà ìyí tí wọ́n gbọ́ òun ni wọ́n ń pè ní ìdájọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sán òun ni tí wọ́n dámọ̀ olúwa ọlọ́run ẹ̀sán fi ara rẹ̀ god of vengeance ẹ̀sà ìyí tí òmìnira mọ̀ nìyẹn

Ẹ̀dínwó níwájú Gòláyàtì ẹ̀sà ọmọ ọdún mẹ́tàdínlógún ni kí ló mọ̀ ṣùgbọ́n ọmọ ọdún mẹ́tàdínlógún ó gbé òmíràn lé wọn ṣubú èjì tó bá gbé òmíràn ṣubú ni wàá ṣẹ̀ṣẹ̀ máa ẹ̀jọ́ ayé rẹ̀

0: pé wọn ní ọlù yẹn kọjú sí general hospital ó máa ní agbára o kò jù bẹ́ẹ̀ lọ láàárọ̀ ẹ̀yin kan ń gbọ́ mi ohun kan tí màá sọ fún ọ ni pé ìwọ náà wá bí àdúà kó o wá wo ohun tí bàbá mi lè ṣe ó máa kún fún agbára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run láwùjọ máa ro ọwọ́ ọlọ́run sókè nínú àdúà yìí láti aago mẹ́fà sí aago mẹ́sàn-án ní àárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní láfẹnwá ní abẹ́kúta ẹ̀yin tẹ́ ẹ wà nkútọ̀ ẹ̀yin tí ẹ wà ní òkè léwó ẹ̀yin tẹ́ ẹ wà ní ìbàrà wo bí ìsà ẹ̀yin tí ẹ wà ní yànà mọ́ṣúárì ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ láti pápálàntóró ẹ̀yin ará òsí ẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní gbogbo agbègbè ní abẹ́kúta gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní sango ifọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní tógèètì ẹ̀yin tẹ́ ẹ wà ní ojú òre wo bí ó máa kún fún agbára ní àárọ̀ yìí bàbá mi ló rán mi o ìwọ náà darapọ̀ pẹ̀lú akọ òkúta ẹyọ kan olúwa sọ pé gbogbo ẹni tó bá wọ bí ìpàdé yìí lòun máa dá lóhùn ẹ jẹ́ ń pe nọ́mbà kí n dìde nù stúdíò yìí wọ́n ti ń ṣẹwọ́ sí mi bí ẹ̀yin kan tẹ́ ẹ ní orí ọ̀fẹ́ máa pè fún ìjúwe wòlíì bó o máa ti dé ibi ìpàdé 090-25-20-27-24 thank you god bless you
1: Lagilu FM 96.7
2: La Lagilu FM Jagaba Gogo Radio

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ jímọ̀ lónìí ọjọ́ Friday. Thank God is another Friday. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀, mo kí yín tológun tológun. Mo ń kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ, mo ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Òní tó nọjọ́ Friday mi. Today is 1906, nọ́mbà tí ó ṣe pín ọdún 2026. Ẹ dìde mọ́mì, ẹ dìde dádì, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já tún lọ Yòǹbó ẹ̀, ẹ já tún lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ̀. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run tó ní ẹ̀mí àwọn wòlíì, the unchanging changer. A gbé ọ̀gá o. Mọ́mì ẹ̀ kúnlẹ̀, dádì ẹ̀ dọ̀bálẹ̀. Ẹ wá máa sọ ọ́. Dádì ṣe dọ̀bálẹ̀ báyìí. Mọ́mì ṣe kúnlẹ̀. Aláàánú mi, aláàánú ti ẹni. Ọba tó tún jí ọ sí ìmọ́lẹ̀ àlàyé. Ó bá ṣe pa láàmù ló jí ọ. Ìwọ gbé gbogbo àláàmù yẹn gbé lọ sí ipò òkú. Gbé lọ sí mútúárì kan lọ wò bóyá àwọn òkú bí ó dìde. Bọ̀ síbẹ̀síbẹ̀ àánú ló jí ọ. Ìdí nìyẹn tá a fi lè fògo ẹ̀fẹ́ lòmíì. Ẹ kàn mọ́ ta sẹ́yìn bí tẹ́ ẹ dọ̀bálẹ̀ sí ní ìṣẹ́jú kan. Àwa ò lè fògo ẹ̀fẹ́ lòmíì. Òní ni 1906, 2026. Oṣù yìí ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹnjiníà, ẹ pé bàbá yẹn kọ́ mọ gbóhùn sókè. Orí wọn ò gbé.

0: olùwàgbà ọ̀fẹ́ wa. Ah, alanilọ́nà asínà fún ni abániṣẹ́ṣe yọrí alágbàwí ẹ̀dá. Ah, olùwàgbà ọ̀fẹ́ wa. Ọ̀sẹ̀ yìí máa dùn. Àdá ọ̀lẹ̀ wa máa mú rẹ wá. Gbogbo wàhálà tá a ti ṣe kọjá. Èmi wọ́n máa sọ èdè ẹ̀fọ́
1: alọ́sẹ̀.
0: Olùwàgbà ọ̀fẹ́ wa. Gbogbo ẹni tó dààmú lọ́sẹ̀ tó kọjá. Ẹ̀mí àwọn olú ni kí n sọ fọ́ wípé ìdààmú yóò ní bá wọ̀ ọ̀sẹ̀. Ìdààmú ayé tí ni mo fi. Wọ́n gbàgbé gbé omi ẹ síbẹ̀ omi tó máa fi wẹ̀ lónìí. Ah, tẹ́kí yọ̀pọ̀ nínú ẹ̀ ọlọ́gbọ́n wa tó bá ní àánú tí ó yẹ kó fi. Tó bá ní owó tí mo máa ní kẹ́tì sí kó gbé owó yẹn sínú ẹ̀. Mo sọ fẹ́ pé táwa ti ń parí àgbà máa yọ owó yẹn kó pẹ́pẹ́pẹ́ kó tọ́jú ẹ̀. Wà á tún lò ní ìjọkẹ̀dù wa máa lò dédé. Tí wàá lò dédé kan wàá wá mú owó yẹn wàá dà pọ̀ mú owó ọjà ẹ̀. Wà á ní tágbà náà níbẹ̀ ìyàwó ló ti sọ fẹ́ bàtà. So má jẹun ṣe máa sọ pé kó gbó mi síbi rédíò mi. Gbogbo àwọn tó ní dọ́kúmẹ́ǹtì kó gbé sí àwọn apẹ́rẹ́ ìgbàgbọ́ ẹ̀. Àṣẹjáde ọ̀sẹ̀ yìí máa tó wà. Àní ọ̀sẹ̀ yìí máa tó wà. Gbogbo ohun tá a fi dààmú ṣe lọ́sẹ̀ tó kọjá. Ìrọ̀lá tó máa ṣe lọ́sẹ̀. Olúwa ní gbogbo ẹni tó fẹ́ gba ìwé ìrìnà ní sàmú pé bẹ́ẹ̀. Ìjáde lọ sí lọ́sẹ̀ yìí ó máa bọ̀ sí. Mo ló máa bọ̀ sí. Gbogbo ẹni ń gbọ́ mi tó fẹ́ gbà wéjì olù. Ẹ̀wọ́ tí mo fẹ́ gbọ́ mo nílùú lọ. Àṣẹ máa ṣiṣẹ́ fún ọ. Ó máa bọ̀ sí. Má gbàgbé iyọ̀ tí mo ní olú. Ó wà very very important. Dá sínú omi yẹn. Má gbàgbé owó tí mo ní kò fi sí. Lágbára ọba tó ni ayé àṣọrun. A máa rajé jọ lọ́sẹ̀. A máa rówó lọ́sẹ̀. A máa rí owó lọ́sẹ̀. A máa rówó lọ́sẹ̀. Ọ̀nà máa là fún alọ́sẹ̀. Gbogbo ohun tó le tẹ́lẹ̀. Ó má jẹ̀mú dẹ̀ bá mi sọ̀rọ̀. Ọ̀sẹ̀ ọ̀nà àbáyọ̀ ọ̀sẹ̀ yìí o. Ọ̀sẹ̀ ìrànlọ́wọ́. Ọ̀sẹ̀ ìtùlójú. Ọ̀sẹ̀ ìgbédìde. Ọ̀sẹ̀ ògo tuntun. Lórúkọ Jésù ọ̀sẹ̀ máa dára fún ọ. Ó kún ní kí o dá ilé iṣẹ́ ti ẹ ní Manufacturing Company. Yìí kí wọ́n fẹ́ máa dojú rú. O ní má jẹ̀mú ní àwọn ìgbésẹ̀ tí ẹ kó gbé lògbé. Ó yẹ kó tún mọ̀ gbèsè tó máa gbé. Ilé iṣẹ́ yóò gbọ́dọ̀ kúrọ́sà. Ẹgbẹ́ gbọ̀dọ̀ à. Gbogbo agbára tó kóra jọ. Gbogbo ipa tó kóra jọ. Gbogbo ẹ̀mí tó kóra jọ. Tó lòun ó ba iṣẹ́ wa jẹ́. Lórúkọ Jésù ẹ̀mí máa tẹ̀rí ẹ̀ bá. Agbára yẹn ṣòfò. Àrùn ṣiṣẹ́ fún wa. Ìdẹ́lẹ̀ ẹ̀dá. Ìdánimọ̀ jíire. Gbogbo bí tó bá ti ń gbọ́ mi pátápátá orúkọ mi ni wòlíì. Hi o, Ajílórí. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Christ Patriarchal Crusaders. CAC Atamátàsí tó lọ́wọ́ bá gbé ibùjókò agbára àánú rẹ̀ kalẹ̀ sí oríwo lọ́nà tó gbèsè gbẹ́dá nínú Ìbàdàn. Gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù lọ́mọ ṣíwùdó agbára ló máa ń sọ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀lísì. Ojoojúmọ́ kan náà wá wòlíì. Wòlíì ní ọjọ́ tí wọ́n máa ń lọ. Àkànṣe àdúrà kan wà every on the ten. Ibi tá a ti máa ṣíwùdó agbára. Aago mẹ́wàá àṣálẹ́ náà máa ń ṣe program. Ó ní bẹ́ẹ̀ kó bá dalẹ́ ka ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Àwọn èèyàn wá gbogbo tó yẹn lóru. Wá sọ kalẹ̀ ọdún every friday la máa ń gbẹ̀dúrà níbẹ̀ àkàṣì àdúrà ní gbogbo ọjọ́ friday ní olùwò lọ́nà tó gbèsè gbẹ́dẹ́ aago bíi mẹ́jọ làwọn èèyàn ti máa ń dé. Àyọ̀tọ́ ò tí a lọ túbọ̀ bá àwọn ọba ọba tí ń bá wá ṣe à ń sọ ṣẹ́ à ń gbà ó gbà ee kì í ṣe pàṣẹgbẹ́ra wa à ń nú ọba àwọn ọba ló kọ́ lọ́dún. Wà á dòdú ọwọ́ rẹ̀ sókè wà á já kí ògo fọba àwọn ọba ọlọ́run tó lògo ogo ẹ̀yìn ò lè pípẹ̀ gbé ẹnikẹ́ni wà á tí ògo ògo ògo ògo tó bá bóyá o. Ṣé ìránṣẹ́ wo ni ó jẹ́ àtọ̀ pátá kò tẹ̀ tún tó fi bá ti pátọ̀ jọ ìdílé olùṣọ́ àgùntàn àti àgùntàn always mágùntàn òbá bá lùṣọ́ àgùntàn alágùntàn yóò wà àgùntàn kì í ṣe wòlíì wòlíì iṣẹ́ ni táwọn ń bá ń gbogbo ìgbà wọn ń dúró tì wòlíì ń gbogbo ìgbà pásítọ̀ ló ń dúró tì kì í ṣe iṣẹ́ wòlíì wòlíì ló ní ọjọ́ ẹ̀sìn èèyàn àbí ọjọ́ ìdààmú èèyàn ló ń béèrè wòlíì nà bí wàá yóò sẹ́dẹ̀ ẹni tí òbá yí ọ̀pọ̀lọpọ̀ máa ń láyé wọn. No ilé ayé ti bàjẹ́ iṣẹ́ ìsìn ti bàjẹ́ ó lè ó ti dàgbò bẹ́ẹ̀ mìtìrú fún wa. So everybody now ibi tó bá ti ń gbọ́ ọ̀fẹ́ dr kinní kan tó wá wò pé òun ló ṣe sunday service fún ọ ẹgbẹ́ ṣe money devotion ẹgbẹ́ ṣe sunday school ẹtù bọ́ọ̀rẹ́ ẹgbẹ́ ṣe service ẹtù bọ́ọ̀rẹ́ evening program ó tún di àárọ̀ monday ẹtù bọ́ọ̀rẹ́ ṣe àkànṣe àbí àkànlọ́jọ́ monday láàárọ̀ youth program ní ẹ̀sẹ̀gùn ìrọ́lọ́wọ́ àmì it's not a prophet you can't be a prophet and at the same time be a pastor. Ọjọ́ ìpọ́njú ni wòlíì wà fún tó bá ti ẹni bá ti wà ní sọ̀rọ̀ wòlíì àwọn náà ń pè ní ọmọ àwọn wòlíì wọ́n á tẹ̀ èèyàn láti sọ bíṣọ̀ ọdún mẹ́rin ṣèkò ẹ̀rọ wa tẹ̀ èyí ni ọ̀gá mi tó tẹ̀ èyí tí mo fi ń sọ bíṣọ̀ ẹ̀rọ mi pé àdọ́gbọ́n ti wà nínú ìpè tiẹ̀ nìyẹn. No so ẹni tá a bá ń pè ní wòlíì àti àwọn ọmọ wòlíì wòlíì ò kì í kọ́ ìyàn bó ṣe ń sọ bíṣọ̀ àmọ́ wá tẹ̀ èyàn wá kọ́ ẹni nǹkan tó bá kàn wòlíì ò ní kọ́ ẹ bó ṣe ń sọ bíṣọ̀ wọ́n kọ́ ẹ̀yin tẹ́ ti wá síbi dáadáa mi ò ní jẹ́ ẹ sọ̀rọ̀ àtẹni tó bá dá ọ̀rọ̀ gbàtí ọ̀dọ̀ máa tó máa rẹ lòmí tó ọba dọ́dọ̀ wòlíì òní láti sọ anything owó dọ́dọ̀ wòlíì owó dọ́dọ̀ yọ gbẹ̀dú àfọ nígbà bá wá gbẹ̀dú àfọ yóò wá máa sọ nǹkan tó bá rí fún ọ tí ẹni kọ́ máa sọ pé bẹ́ẹ̀ níbẹ̀ tí yìnyẹn náà ni àǹkan tí mo bá wá náà lẹ̀ ń sọ yẹn àìṣòro tí mo ní náà lẹ̀ ń sọ yẹn wòlíì òṣè gbọ́dọ̀ bí ẹ kó wá sọ pé ìta ayé rẹ tán ó wá bọ́ bẹ̀kú yẹn ẹ nǹkan tó kàn lélẹ̀ no a máa ń bí wòlíì ni wòlíì lẹni gbá bí for the purpose fún ìtọ́ni wòlíì ni ìmọ́lẹ̀ olóbíjẹ́ pé ìka tó ń lò fún ẹ̀rí ìka tó ń point mo sọ nípa apostolic ministry tẹ́lẹ̀ inú we have apostolic ministry àwọn apostolic ministry yẹn ọ̀pọ̀lọpọ̀ ló sì ń fẹ́ pásítọ̀ ní díẹ̀ díẹ̀ nítorí ibi tí ò bá sí pásítọ̀ wọ́n sì délé díẹ̀ wòlíì kò ń ṣe pé wòlíì ò kì í ṣe pásítọ̀ we have the evangelist we have the teachers we have the pastors àmọ́ wòlíì ló dáyàtọ̀ ìka tẹ̀ dáyàtọ̀ ó lè dàgbé báyìí ẹwọ lẹ́tí lè dínà bí irọ́ òun nìkan lè dàgbé is a ministry on his own for edification of the body of Christ náà láti yẹn níbi tó bá ti dójú ẹ̀ wọ́n wá béèrè pé àwọn wòlíì dà wọ́n mọ̀ pé bíbélì sọ wípé níbi tí ó bá ti sí ìran àwọn wòlíì ó ní àwọn èèyàn mi ṣe gbé so we should not make mistake people are still making mistake ọdún mo sọ fún mi nígbà tí mo dé láti náà ti sílẹ̀ yorùbá ni mo ṣẹ̀rí wípé gbogbo ẹni bá ti dá tọ́ọ̀tì kalẹ̀ wòlíì náà ni no wọ́n lè dá kí ṣe obìnrin tó bá dá tọ́ọ̀tì kalẹ̀ ni wòlíì wòlíì lè dá tọ́ọ̀tì kalẹ̀ ṣùgbọ́n kò lè fà á sọ tọ́ọ̀tì ètí pípọ̀ wòlíì bíbélì sọ pé lórí wọn orí wọn gangan àti àpọ́sù ni lórí àpọ́sù àti wòlíì la gbé ìjọ kalẹ̀ ni so that is just it àmọ́ wọ́n bá da kalẹ̀ pásítọ̀ yóò pásítọ̀ láti sọ ẹ̀gbọ́n pé wọ́n tó bá ní pásítọ̀ tó gbọ́ràn sí pásítọ̀ rẹ lẹ́nu ó gbọ́ràn sọ́lọ́ọ̀ lẹ́nu ni but you don't listen to your pásítọ̀

And don't listen to the teacher of the world. I want to call you like to call him or alone. That episode you see alone. The pastor is very essential and important. I want to tell you before I go to you for some and you need to tell you sorry. Don't need to you know gone. Don't need to 99 to say like why can you? Or long but you only why? For you coming with you, I do it and come at us. I will bear it and you let anyone look. I'm watching. So by the way, what will you leave? You will leave the quad you are called on the feeling better for my day. Inyin to mari ti ba to ri ko won be si wa ketekete ninu iwe ti won pe ni first semester tonight ibe ni o ti de ikorisa kan ti ni so to be si wa gutan baba e ketekete baba e kini won wa kiri wa kiri wa kiri won ri ti ba to de ba sis o lo si te kiri esi eniyan olorun kan wa ni ilu yi o ti se okunrin olola gbogbo yi to ba ti wi ni ise wa ti ati lo ebe boya yo fi ona ti a o gba kan wa ebi woli olorun olola ni won ibi re nbo ba loju e lewa won wa en mo ni to ba de fi e si bi owo ko ni pe to ba ti jeje kuje be ni mo so fun ta to jeje kuje o tun to ni to lo ra bayi lo ra nkan bayi ko mu wa lo se nkan bayi lo se nkan bayi lo se nkan bayi ko mu wa tabi lo se ko so fun pe lo gbogbo te ba de gbe very good abi agba yen ba se o le leyan to wa fodo mi o le ajire ya tomato ti to mi wa so fun o se nje bayi lo mu wa o eye bayi ni ma gba lowo re o ko possible ti so to tori mo ni toto tàbí mo ṣe aláìní kò ní ṣe kó tó nígbà tí pé mo ṣe àìní ṣùgbọ́n àìsàn láti tẹ̀lé ohun tí bí bẹ́ẹ̀lì sọ ẹnìkan bẹ̀rẹ̀ gbọ́ mi ó wà nínú ìṣòro kan ẹ̀mí wọn máa dá sọ́rọ̀ rẹ̀ ẹ̀mí wọn máa dá sọ́rọ̀ wa ẹ̀mí wọn máa dá sọ́rọ̀ wa ìgbà máa ń tìrìmọ̀ jù lọ. The truth of the matter tí mo fẹ́ tí mo bo yín lè ní pé wòlíì kì í ṣe ẹni tán wá lọ lójoojúmọ́ nígbà tó bá dé bẹ́ẹ̀ bí ọba bá lọ kí ni àwọn òmùlọ fún ọkùnrin náà nítorí pé àkàrà tẹ́lẹ̀ àkùwà kò sì sí ọrẹ tí a mú tọ ènìyàn lọ náà kí ni àwa ní. ẹrọ tọpọlọpọ yín máa ń ṣe it's not good tó wá forí lè máa lọ sọdọ wòlíì kó lọ lọwọ òfo it's wrong ara ohun tẹ ń ṣe kí àdúrà yóò fi gbà kó nìyẹn èmi wòlíì àdúrà àtàmọ́tà tó lórúkọ mi èmi ó sọ bọ́lọ́ ń ṣe rán mi àwọn mi tẹ́lí ẹ òótọ́ ni mo fẹ́ sọ fún yín tẹ́lí ohun tí màá jẹ ọlọ́run ti fún mi because mi ní jẹjẹ nínú lọ mo sọ fún ẹ̀kan lọ́jọ́ kan àròlí lágbájá kan mọ́tò ẹ̀ tó ta sí ilé tó kọ́ tó 89 ó ṣe kíní kan ìṣòro tiẹ̀ nìyẹn tẹ̀lí ni pé mi sáàsì sínú ayé rẹ tó bá dẹ̀ jẹ́ eré ni mímọ sùn ló dẹ̀ jí don't compare me with anybody pẹ̀lú ohun tó ní ọlọ́run fún mi ọlọ́run ló fún ọlọ́run ló mọ bó ṣe gbé fún oníkálukú gẹ́gẹ́ bí ó ṣe wù ní sà níbẹ̀lú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kan omi fún àwọn kan ó fún oní tálẹ́ǹtì mélòó ó ní ó fún oní tálẹ́ǹtì márùn náà ó ní pẹ̀lú mí náà ó fún tálẹ́ǹtì méjì ó fẹ̀yìn ẹ̀kan lẹ́yọ kan ẹyọ kan tó fẹ́ mi yí ìrò náà ni mo múra sí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ò rọ rí mọ́lẹ̀ òun tó sọ ní mátíù nìyẹn inú ìwé mátíù tó ti sọ̀rọ̀ ìyẹn mátíù chapter 25 ó ní owó abẹ́rẹ́ sí ìka ó ní fọwọ́n kan ní tálẹ́ǹtì márùn fẹ́ nìkan nínú méjì fẹ́ nìkan lẹ́yọ kan ẹ̀rọ ìwòsàn ibi tẹ́rọ ọlọ́run ti bà mí tó bá kàbẹ̀ dáadáa wà á rí pé ìgbẹ̀ ẹlẹ́wọ̀n kan tó lọ ìmọ́lẹ̀ lójú ìyàgbé tó tún lè pè ṣùgbọ́n oníméjì yẹn ti ṣiṣẹ́ òdi mẹ́rin àtẹnilo mẹ́wàá àtẹnilo méjì èrè kan náà mẹ́dọ́gba tí èmi ẹlẹ́yọkẹ náà mo ṣe jókòó tì ká má bàa àtúpadà dá mi lẹ́bi níjọba ọ̀run nítorí wípé ohunkóhun tó wù ká ṣe nílé ayé yìí ẹgbọ́n mi sà ọjọ́ kan ń bọ̀ tá à ní sí mọ́ ọjọ́ yẹn ló lẹ́rù ọjọ́ yẹn ló léwu ọjọ́ yẹn ló le gbogbo tá a bá ń ṣe nílé ayé yìí ẹ wo aṣọ tó wọ̀ sọ fún mi aṣọ tí ò ní gbó ẹ̀sùn mi ẹ̀wù tí ò ní gbà gbogbo ojú à ń lé gìrìgìrìgìrì ó máa tán ìwà bá dán máa tán bẹ́ẹ̀ lọ́rùn baba ńlá wa tó wà nínú bíbélì ìtàn wọn là ń kà bí àṣà ẹni tí ń rí àdúyìn ẹni tí ìta bá ń ṣe ẹjẹ́ àpọ̀ ìtàn tó dáa sílẹ̀ òun ló máa rántí orúkọ mi ni wòlíì àdúrà àtàwọn tí ẹ̀rí ìwà láàyè rẹ̀ àkógo òní jà wá mọ́ ṣé ìpolo ti ní ìdí wòlíì nígbà tí ìṣòro bá dé ni ìwé second king ní sọkàtìlì nígbà tó bú dé tí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀sẹ̀ omi tó fẹ́yà sí mọ́ ṣé bá ti dójú ogun wọn àká wòlíì kó kẹ́tọ́ lọ mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wà á bẹ̀rẹ̀ nǹkan ó ní pé wòlíì kò béèrè pé ṣé ká lo àbí àmà lọ ìwé fọ́ọ̀fà mẹ́ta 30 dávidi ọba òdede lọ fẹ́rẹ̀ àwọn olórí pípé the lord has what we call divine instruction and divine direction pé báyìí ni ká ẹ ṣe rìn báyìí ni ká ẹ ṣe gbà ìbílọ̀ náà àbáyọ wà ó bẹ̀rẹ̀ ṣé kí n gbé jẹ́ gbọ́ta ṣé n ṣe ìtẹ̀síwájú kí n lé wọn ẹni tí n bá dẹ̀ lé wọn ṣé màá bá wọn bí n bá bá wọn nǹkan tí mo torí bẹ́ẹ̀ ń lé wọn ṣé màá rí gbà ikú dọ́sí sí sí tó dà ẹnìkan bá ń sọ láti lóyìnbó sí mò ń gbà kọ́lẹ̀ lórí fóònù bẹ́ẹ̀ ó ní dádì ìkọ́bá

0: ó wá lùsì mo ní balọ́ ní ó contest election mo ní ìgbésẹ̀ tó yẹ ó gbé kò gbé kó tó lọ contest ọ̀pọ̀lọpọ̀ yìí lọ contest ẹ̀bùdòbọ̀ yàrá owó ló lọ ha onímọ̀jẹ̀mú sọ fún mi wípé báyìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìyọ̀lú ó kọ̀ọ̀kan ṣe làdúrà bá gbà làdúrà bá gbà ó ti ná mílíọ̀nù sí àpẹ bátafẹ́ rẹ kò tún béèrè fún ilé ìlú ìgboro lọ jókòó sọ ló wá ṣe jìnnìjìnnì nínú ẹ̀kí níta kìnnìkan ó wá tún káwálé ó tún bòde ó tún ti kápadà báyìí ló wá tún ń pè ní pénal gbogbo ìgbà tó tún ti padà nǹkan tún ti dàrú mo ní ó dàrú òun lọ gbọ́ orí rẹ ni wòlíì ń ṣẹni tó onídìí ní gbogbo ìgbà ṣùgbọ́n onídìí láti máa jẹ́ kí wòlíì mọ bó ṣe ń lọ tàbí kò sọ bó ṣe ń lọ fọ ẹnìkan gbọ́ gbogbo ibi tá a ti ṣiṣẹ́ tó ti dàrú tó ti bàjẹ́ tí ò yé wa mọ́ ọlọ́run ìṣẹ̀dá ò ó yá wá dá sí fún wa ẹ̀mí mọ́ máa dá sí fún wa in the name of Jesus. Ẹlòmíì ohun tí ò tó nǹkan á kàn fi bá nǹkan jẹ́ ọlọ́run gbọ́ mo láìsí ìrìn àjò kan tí ọlọ́run jẹ́ tí ó di ìjọ́jú àkórí nígbà tí wọ́n tọ́ fẹ́ lọ jagun háàgì ọ̀nà ẹ̀gbà háàgì àwọn táwọn máa parí nítẹ̀sí mélòó kan háàgì bá dúró pẹ̀lú ọ̀nà bá darí dé púpọ̀ àtó padà síwájú olólọ́dọ̀ balẹ̀ ló ń bẹ̀bẹ̀ inú ẹ̀jẹ̀ tó lọ́wọ́ bí ẹnìkan ti bí àìmọ́ wọnú yín àfi tẹ́ bá yọ kú òǹbẹ̀ yẹ mẹ́yìn ọ̀fù tẹ́ ń gbọ́ mi ẹlòmí ò rọ́ mọ bí ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọkọ tó fẹ́ kà á bímọ ń bẹ̀ tó ìkú torí pé ọlọ́run ò ní kó lọ bẹ̀ bẹ́ẹ̀ni ta obìnrin kan wà lọ́dọ̀ mi ní ọjọ́ tuesday ní abẹ́òkúta mo wá ń sọ fún un mo ní mo rí ìgbéyàwó níwájú ọ̀sùn mi ò rí rè nígbàdí òwò òun ti máa ìletọ́ òwò bímọ mo ní kò ní bímọ ńbẹ mo ní kò lè bímọ ńbẹ torí wípé kì í ṣe ibi tó ń lọ nìyẹn ó ní kí ni a ó ṣe sí bí àìsàn sẹ́kẹ̀tì sí a máa ń rí ìdúwò ní máa ń rí ìkẹṣẹ sí o bí àìsàn sẹ́kẹ̀tì sọ́jọ́ pé wòlíì ò ní rí ìkẹṣẹ sí yóò kàn sọ fẹ́ pé rìn báyìí ni ó ní gbogbo àwọn tí a ti pàṣẹ mímọ́ tọ́ àwọn là ń pè ní ọmọ ọlọ́run tá a bá ti pàṣẹ wọn darí àfikẹ́ mímọ́ bá darí ẹ pé bí eléyìí ojú ẹ bàjẹ́ ó ń dádì mi ò má yọ tó bá jẹ́ pé a máa ṣe ètò àdúà a máa ṣe ṣe àwọn wòlíì wòmí má jẹ́ yé tẹ̀ mọ́ yẹ ti bá kan má tẹ̀lẹ̀ mọ́ àwọn máa sọ́kọ́ ẹtìlọ́sọ́dọ̀ wòlíì tó máa dógún owó tẹ̀ ti ná ti tó 5 million ẹtìlọ́sọ́dọ̀ àfẹ́ ẹtìlọ́sọ́dọ̀ babaláwo ṣé ìṣe ọlọ́run wà bẹ̀ṣà ẹ̀yin ò mọ̀ pé ohun tí ọlọ́run ò bá lọ́wọ́ sí kò ní wọ̀k ó yẹ kẹ lọ find out dáadáa nípa ọlọ́run mo sọ̀rọ̀ kan lórí television mo ní ọlọ́run kọ́ ló dá nàìjíríà o àwọn òyìnbó ló dá nàìjíríà ọlọ́run dá ilẹ̀ yorùbá ó dá ilẹ̀ ibo ó dá ilẹ̀ haúsá gbogbo tó ń dàrú lẹ́nìí torí pé kì í ṣe ọlọ́run ló dá nàìjíríà ni tó bá jẹ́ ọlọ́run ló dá nàìjíríà ó rọrùn láti pe ọlọ́run sí so gbogbo àwọn tó ń pariwo nísìnyí wọn béèrè kí ni ọlọ́run fẹ́ gan àti pé àwọn táwọn bá sọ̀rọ̀ àdé rẹ bí tó lè sìn láti gbọ́ pé kí ni ọlọ́run fẹ́ ibi ni mo ti sọ àsọtẹ́lẹ̀ nígbà gbogbo ń sọ pé òbí ni ó wọlé sìn àtìkù ni ó wọlé tinubu ni ò ní wọlé olúwa ní kí n sọ yẹn àti tí mi bá ṣe ní state of December 18, 2022 ni mo sọ fún ọmọ ní olúwa sọ fún mi pé òbí ló máa ní ariwo lp 1 lp 40 lp 50 ariwo èè mo ní àtìkù ni wọn fẹ kó wa bẹ mo ní ìṣùgbọ́n olúwa sọ pé tinubu ni ó wọlé o àmọ́ tọ́ba ìwọlé tán ẹ lọ múra àdúà gbogbo àwọn òní ìdọ́pẹ́ kò ní wọlé kò ní wọlé mo ní yóò wọlé ó kúkú wọlé ṣùgbọ́n wọn béèrè tó àdúrà tó ní ọmú ra kí ni ìtumọ̀ àdúrà yẹn irú àdúrà wo ni ó wà lórí facebook ọmọ kan lórí sátìkò tó rí kọ́ ọdún 5 so ìwọ tó ń gbọ́ mi bí àtọ̀nkẹ́tì tí nǹkan ọgbọ́n gbàgbọ́ ẹ̀ tí ò ní gbà orúkọ mi ni wòlíì àdúrà àtàmọ́ta bẹ́ẹ̀ ń pẹ́ lóṣùtọ́ àwọn tó jẹ́ pé owó kan lọ gbígbé sẹ́yìn kì í sọ̀rọ̀ àdúrà gbọ́n àkọ́rẹ́ di ẹ̀rọ ṣùgbọ́n ẹ fẹ́ máa tan wòlíì èló ni kí n mú wá èló ló máa tó mi ná àwọn ètò wòlíì tó bá tó wá tẹ́tẹ̀ náà ni máa wọlé tó bá lè rí 300 sí tó bá rí 2 million sí tó bá rí 5 million sí ẹ gbà bá kálà nílá yìí tó wá bá mi lórí ìbò tó fẹ́ di mo ní kò ní wọlé gbogbo wọn sọ pé dáa èló ni kán lọ wá kí ni fẹ́ ṣe sí mo ní kò lè wọlé ọlọ́run ò kọ̀wé ẹ̀ síbẹ̀ mọ́ ṣùgbọ́n sọ́kù ni kò lọ consent as senator mo ní tó bá lọ consent yóò wọlé àwọn tí mo sọ fún gbà ẹ ò lè mú ìmì kankan ṣé kí n fọ ẹ lámọ̀ràn ó ní gbọ́wọ́ ìdáyìí gbọ́wọ́ ìdáyìí ẹ má wọlé wòlíì ẹ má wọlé wòlíì ẹ gbọ́ ti náwó ti jábọ́ ẹ fẹ́ gbòótọ́ orúkọ mi wòlíì àdúrà tọ́wọ́n ẹ jẹ́ àgbàdo ẹ̀yọ kan ẹ lọ àdúrà kan ni olúwa jẹ́kọ̀rọ̀ rẹ yé mi wọnú ọkàn mi àti ayé mi kó o ṣe olùdarí ayé mi fún mi ó yá fún ẹmí mọ ọlọ́run àti lọ́ọ̀dì gbogbo ọlọ́run àtàmátàfẹ́ ọlọ́run tó ní àṣegbọ́ ṣé olùdarí ayé mi ṣé olùdarí ayé mi ṣé amọ̀nà mi ṣé olùdarí ayé mi ṣé amọ̀nà mi ṣé atọ́nà mi mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán olúwa ṣé amọ̀nà àti olùdarí fún mi jésù olúwa wa ó tó síbẹ̀ wá gbàgbọ́ àtòjì yìí. Oun la won eri ti ma npo. E wo bi oni lo ma so pe pe program bayi. Ojo program ni woli. O lojo bayi ni ri woli. O lo ri woli. Wa si ni woli, o ma nlo ni. Afi Olorun to lo afi ele to Olorun ba ni ko da church kale. Ehn, ko ba wa nwa pastor church. Ni o mo pastor re. O lo ko to ma di gba ni pe bo ba doju e, ele to gbe lo se ma ti o to se ma modo. Se da di wa nle le kan ma so. E kan lo pona ti ri woli. O to ni mo so le ni be to le ma opolopo le bu mi o. O de ri ma tele ti mo so. Oli ise to se joko ti ko ba fe ti o ba je omo leti e tun pe ni omo awon woli. Alufa lo omo leti. Be woli lo ni awon omo woli. Isi bayi. Opolopo to je omo woli. Won ti lo duro to nda pastor. Ya so mo woli woli o mo pe ari na ori na ori la ijile se bo yan ko lo do sunday woli ni ko lo ko eko ko eko ori o ni so ko pe pe bayi lo se condition ṣugbọn yo ko enu to ba ku bet opolopo ibo le ropo si ya oh my god ibi ti mo ba so ni pe ipo ni kalu ku ya o o to to o be yan lo mura o wa ti di on the pen ojo kewa ninu osu keje e tu ma bo ibagbe ni ko wa oluwo lona to be ti e da wa tu shibu bi agbara elomi o kin mo wi pe kini kan wa tun pe ni ma jemu oni lo ni ma jemu lo ni edidi lo ni aso wa ki to mi ojo iso orun ni orun na ma sibe e mo ti sere e mo mu lawada eh ojo ti o nko lojo orun li ni yen gbogbo ni oni kalu ko ti wa wa elomi ani ko si bi to wo leri e mo ya agba lai mi le so gba mi le lo ka mi le gbogbo good and fine sugbon bi to lo ni te mi wo le ajire ya tamata si ti ti ma gbadura fun yin ni akese adura e kan lo sun o ti dey understand ta gbo pato la ya tun ya to fa won player kan se lati bi ken debi kan mo gbadura ogo ni ja iwa ati ni mo ko je ko mo ya to laarin wo yi ati pastor atapo sun ni eh won water le leyin o se ya no omo wo li ni water le wo le leyin lati ta won to se training o so call the division pe o fe ma se ise under pastor mo ti se se pastor mo se se Olorun le ni ka pọtu da church kale. O le ni ku woli da church kale. Ṣugbọn awon olusiri be pastor bi do wa nbe. O ni ti ya mo. Ṣe o ta ta eyan ti ma so eri. Iwo na ma lenu. E gbe gbe awon eyan o. Oruko yi e so soke adugo te ti wa tun so la te ma ko se fun.
1: Oruko mi ni Funmilayo. Mo wa lati Bakatare. O sele wi pe ni February ni mo wa si Dubai. O to di pe mo de si Dubai. Gbogbo aya ni ni nkan to se ni gasa ma fi ki bi pe won di nkan si ibe. O luckily ibe yen la so si so gba to wa bi ten won ni pe ka lo si ibudo agbara so gba ti mo gbadura yin ti mo se ajo aporin ase gbogbo e gba ti mo dele ojo kini ojo keji ni ri kankan mo tina
0: iwaju
1: oba to even awon mi mo si
0: o bi ni o
1: ba ile iwaju oba to laye ati orun
0: on the 10
1: on the 10 ni February
0: ben ogun to ti se ni deri
1: ami
0: ori pe o so eri ododo fun awon eniyan olorun aye re ma mu eri to ti
1: ami
0: in the mighty name of Jesus mo soja de gbogbo eni ti o leri ama let ban in the mighty name of Jesus everybody love prepare for the tent atuma gudu do agbara yen bi to lohun ti ma mo mo sise in se ni pa pa tabi agbara ori bi o se ni pemi ni iwo olorun awon oguri alagba oba to laye ati orun gbogbo eyan iru ra la re bayi are ni fege eni o ko ara na to de de gbadun bo bi de de ni o to wa ni to de to de da me ya to ba ti do ni o jo go ke so ke ni de ni o jo ko so ta ta mata ti lo de ni o lo ti ni o jo ko ni o jo ti ta mata re ni pa ti lo wa ni ti se le lo yi lo se yi ogun ti fi ni se si tan pe ni ogun ase danu ati agan ogun ase ni olorun ma ba wi gbogbo ogun to ba ta ti ti yan se si oluwa ni ka afẹ o ko je olorun ma se bi yan si ya oli ise ni tan lo n balu dojumo tan joko si ki ya lore woli wa so pe e wa ni gba bayi gba yen gangan ni ko wa igba tan je ni olorun fe sise ni yen e o gba lo wa na ni olorun ba wa ni ko se gba lo se are ni fege oni o so wa na to de gba lo bo bi de gba lo so wa ni to de to de da be ya to ba ti do ni o jo so da bo ke so ke ni de ni o jo ko so pe atamata ti lo de ni o lo ti ni o jo ko ni o jo ti atamata re ni pa ah ya e ja lo se woli to ma so ya sa ma fi owo dabi sojo ma fi owo dabi sojo e bayi a ma po oruko jesu ni emeka emi ni mole kan eje jesu lekan a lo olorun atamata si oni san pa san pa mi la pa la. Lorukọ Jesu Kristi ti mẹ́fẹ́rẹ́ ti, nínú àìsàn tí ọ̀tá bùjọ́ múlẹ̀, ó lẹ́gbẹ́ àìsàn fẹ́, bá àìsàn fẹ́,
2: Tó wà níbi ẹ̀yọ́ ọjọ́ ìbò yẹn ní ìta lápò ìgbéyà new market
0: ni emi de boju ago meji la ni tin
2: de
0: every other places ago nesun
2: ago nesun
0: ojo fe de la fani to wa fe lati pade mi ni bali ni oruwo lona to ti de ibe la oye ti ba ri ni ogo ri ja wa a ma bo lowo eyan pe number yi a ma ki to pe number to ma ti eyan meje pere ni o meje ni o to ba kokko pe ma gba to afun ma so bi to gun re ti wa iki lo won wa ni bi ogun yen ta lo wa ni bi ati bi se tu ye ko ogun e meje akoko ni o a ma kokko gba number yi eke awon to pe gba kanu ba ni gba kanu ba na le kan UBA ni o UBA 10 2 4 24 77 50 80 Bandada o UBA ni o UBA 10 2 4 24 77 50 80 Oruko to ma ri nibe Christ Artillery Affirmative bo se dasi ogun re se eyin kan te fe lo sori WhatsApp lati ba ni soro e fe jo eteya group mi ma fi ni number ba ateyin meje akoko te ba ri ni pe ateyin te fe o re support te akoko bi fi shun se na ki ni number na 070 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 asi prayer life ogo ni jawa
2: ah ti ma ba gbagbe
0: iru ra la ro ibai awo ni fenje
2: oni o so na to le be da lo bo bi o so wa ni to le to le da be ya to ba ti do lo jo so da ke so ke ni do lo jo so ko so ka ta na ta ti lo ni wo lo se lo jo so ko lo jo ke ta ta na ta ni pa jesu lo lu ha me
3: ala ma ta na ta se o o se be be ala ma ta na ta se o ala ta
4: FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kà gbanláyé ló ń dé sétí gbọ̀nyín láti Kànì Lágelú 96.7 FM òkè gàjòkè eléyìí tí a kalẹ̀ sílé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Ààrẹ Bíkọ́lá ló kọ́ mẹ́ ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ní àwọn àlàkalẹ̀ abala òfin towó orí tó ti wà nílẹ̀ ni yóò sì wà nbẹ̀. Àgbáríjọpọ̀ àwọn ajagun fẹ̀yìntì nílẹ̀ yìí ni wọ́n ti pè fún àtúntò lẹ́ka ètò ààbò lẹ́yìn ikú ọ̀gágun RAP Abubakar. Exet ló ti la gbogbo ìkìlọ̀ wípé ilẹ̀ Amẹ́ríkà ni ò ní tẹ̀tẹ̀ láti gbé àwọn ìgbésẹ̀ ìgbégidá bí ilẹ̀ Iran bá kọ̀ láti gbé ọ̀pá eléyìí tó ní í ṣe pẹ̀lú àdéhùn láàrin àwọn méjèèjì láti gbé ró. Ìrọ̀à lọ ṣàlàyé wípé ìgbésẹ̀ tàbí elégbé orílẹ̀-èdè ti Cape Verde tako ikọ̀ ti orílẹ̀-èdè Spain ló fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí atóbi má ṣe kojúmọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù yíká àgbáyé. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ló ti kéde ẹ̀ wípé àwọn ìlànà àlàkalẹ̀ ti owó orí bíi ìdáríjì àti ìfúnni ní orí ọ̀fẹ́ tó ti wà lábala òfin towó orí tẹ́lẹ̀ ni yóò sì wà níbẹ̀ àyàfìgbà tí wọ́n bá tó tẹnubodò. Bó tilẹ̀ jẹ́ wípé ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣe àgbéǹde òfin ìlànà ti owó orí ọ̀tún míì, ìgbésẹ̀ ọ̀hún lọ wá nínú àlàkalẹ̀ tí wọ́n fi síta lọ́jọ́bọ̀ nílùú Àbújá eléyìí tí wọ́n fi ń ṣe ìtìlẹ́yìn ìgbésẹ̀ ti owó orí ọ̀tún tí wọ́n gbé jáde tó sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026. Níbàámu pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ti ètò ìnáwó wọ́n pa bìyà bìdún ẹ̀ wípé àwọn àlàkalẹ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni yóò sì wà bó ṣe wà, ṣùgbọ́n àwọn tó bá fẹ́ ṣe àkọsílẹ̀ ọ̀tún míì eléyìí tí wọ́n sì ń dúró fún ìbuwọ́lù ni wọ́n ṣe ètò ẹ̀ lábẹ́ ìlànà ti abala owó orí ọ̀tún eléyìí ti ń bẹ lóde. Àwọn àlàkalẹ̀ ọ̀hún ni wọ́n fi ṣọwọ́ láti jẹ́ kó ran àwọn tí ń san owó orí, àwọn tó jẹ́ agbaṣẹ́ṣe fún ẹ̀ka ti owó orí àti àjọ gbogbo eléyìí tí ń ṣe ẹ̀ka ti ìpawówọlé láti jẹ́ kí wọ́n ní ìwòye àwọn ọ̀rọ̀ tí ń lọ àti bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ láti ní ìmọ̀ nípa abala ti owó orí ọ̀tún náà. Ìjọba ló wá ṣàlàyé síwájú wípé ìgbésẹ̀ ti ìyíríwò ìṣèwádìí àti ìlànà pínre búre tó fi mọ́ ìlànà ká ṣe àyẹ̀wò àkọsílẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 tó sì jẹ́ wípé abala ti òfin owó orí ọ̀tún ni wọ́n máa fi ṣe ìlànà náà. Eléyìí ló wá túmọ̀ sí wípé gbogbo àwọn àkọsílẹ̀ àti ìpàṣípàrọ̀ owó tí ó ti kọ́ wà síwájú ọjọ́ eléyìí tí wọ́n là kalẹ̀ ni abala ọ̀tún ọ̀hún ni kò ní ní ipa lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé wípé àwọn iléeṣẹ́ àti ẹnì kọ̀ọ̀kan tó jẹ́ ọmọ ilẹ̀ yìí tó jẹ́ wípé ẹ̀ka ti ìpàṣípàrọ̀ owó àti ìfowóránṣẹ́ wọn ó tẹnubodò lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ni ìwòye wà wípé wọ́n ṣe ìkọsílẹ̀ abala ti owó orí ọ̀tún lábẹ́ ìlànà ìbámu ti òfin náà. Ẹ̀wẹ̀ àwọn ìdúnàádúrà àti bí owó ṣe ń wọlé jáde láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ìlọ́jọ́ wípé yóò wà lábẹ́ àlàkalẹ̀ abala ti owó orí ọ̀tún. Àgbáríjọpọ̀ àwọn gómìnà nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ṣe ìgbárùkù ti àwọn àtúntò àpapọ̀ kan eléyìí tó fi mọ́ ìdásílẹ̀ ti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ẹ̀ka ti amúnáwá tó ní í ṣe pẹ̀lú ìtànsán òòrùn àti ẹ̀ka ìdàgbàsókè ètò tí ó ní í ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ọ̀gbìn láti jẹ́ kí oúnjẹ kó sùn wábọ̀ kí a sì dẹ́kun ti ètò ààbò tí ń ṣe ségesège pẹ̀lú ìgbáyégbádùn àwọn aráàlú. Gómìnà fún ìpínlẹ̀ ti Ògùn Dàpọ̀ Abiodun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ náà lọ́jọ́bọ̀ Thursday nígbà tó ń tẹpẹpẹ àbọ̀ ìpàdé ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ti ọdún 2026 tó wáyé nílùú Àbújá. Àwọn gómìnà wọn ni wọ́n ṣàlàyé wípé àwọn àtúntò ọ̀tún náà ń lọ́pọ̀ dandan
láti jẹ́ kí wọ́n wá ojútùú sí kùdìẹ̀kudiẹ tí ń bẹ lẹ́ka ètò ààbò nílẹ̀ yìí tó sì ń jẹ́ adínàgbò òkú fún ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà. Níbàámu pẹ̀lú ìgbìmọ̀ àwọn gómìnà ọ̀hún, wọ́n ní ẹ̀ka ètò ààbò tí ń ṣòjòjò tó jẹ́ pé ikọ̀ èṣù kọ́kọ́ ti Boko Haram, àwọn agbébọn àti ìwà ọ̀daràn míì lọ́jọ́ wípé ó ti wà nílẹ̀ ní fún bí 20 ọdún sẹ́yìn, pàápàá jùlọ lẹ́ka ti àríwá tó sì jẹ́ wípé ọgọ́rọ̀ àwọn èèyàn ni ó ti dolóògbé tí àwọn míì sì wà ní ibùdó ti Ogunlénde. Bẹ́ẹ̀ lọ ṣàlàyé wípé ìdúnkokò mọ́ni ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní ṣàn sápá àti gúúsù báyìí. Agbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ ológun ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì àti àwọn tó jẹ́ ṣàwáwò ti ọ̀gá ológun tó ti fẹ̀yìntì yun Rabi Abubakar, eléyìí tí wọ́n pè fún ẹ̀ka àtúntò lẹ́ka ti ètò ààbò nílẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ní ọ̀gágun Rabi Abubakar ló dolóògbé sọ́wọ́ àwọn ikọ̀ ti agbébọn lẹ́yìn tí wọ́n jí gbé nípínlẹ̀ ti Katsina. Ìbéèrè ọ̀hún ló wáyé lọ́jọ́bọ̀ nígbà tí wọ́n ṣe ìpàdé alágbára nílùú ti Kaduna tọ́jọ́ wípé ẹni tó jẹ́ ọ̀gágun Ismaila Abdullahi tó ti fẹ̀yìntì ń lọ sọ̀rọ̀ tó sì ń gbẹnu àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ níbi ìpàdé alágbára náà. Àwọn tó wà níbi ìpàdé ọ̀hún tó sì jẹ́ lẹ́ẹ̀kan ní ọ̀gágun Abubakar Abdulkadir tó ti fẹ̀yìntì, ọ̀gágun M.I. Ziga tóun náà ti fẹ̀yìntì, ọ̀gágun iléeṣẹ́ ti ọmọ ológun ti òfurufú Yusuf Anas tó ti fẹ̀yìntì, ẹni tí ó jẹ́ aṣojú Yun Ibrahim Usman Gavar àti aṣojú Ahmed Muhammad Musawa. Ibẹ̀ ni Abdullahi ṣe ṣàpèjúwe ikú tó pa olóògbé ọ̀gágun Abubakar ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó burúkú jáì tí ó sì ti sọ ìgbédeke tí ẹ̀ka ètò ààbò wà ní tìbútòrò ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ikú tó pa ọ̀gágun ológun tó ti fẹ̀yìntì náà lákàtà àwọn ajínigbé nígbà tí wọ́n jí gbé lágbègbè ti Matasu ní ìjọba ìpínlẹ̀ ti Katsina. Bó ti ń fìdí ẹ̀ múlẹ̀ tó sì gbóríyìn fún ìjọba ti àpapọ̀ àti ti ìpínlẹ̀ Katsina eléyìí tí wọ́n jà rabirabi láti gba ìyàwó olóògbé Yun Hajiya Amina Rabi Abubakar. Abdullahi lọ ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún gan ni ó ti pè fún ọwọ́ tó le láti fi mú àwọn agbébọn, ìjínigbé àti ìwà ìgbésùnmọ̀mí. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìpànìyàn tó wáyé sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ológun tó ti fẹ̀yìntì ọ̀hún ni ló ti fihàn gbangba wípé ẹ̀ka ètò ààbò nílẹ̀ Nàìjíríà ni ló ti tó àpérò fún gbogbo ẹmẹrin wo báyìí. Nílẹ̀ òkèrè lọ́hùn, ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún ẹ̀ka ti iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà Yun Pet Exet ni ló ti ṣàlàyé wípé ilẹ̀ Amẹ́ríkà ló dúró tán tí wọn ò sì ní tẹ̀tí àti gbé ìgbésẹ̀ ìgbégidá bílẹ̀ ti Iran bá kọ̀ láti mú àdéhùn tí ń bẹ láàrin orílẹ̀-èdè méjèèjì ṣẹ. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump àti ẹni tó jẹ́ èèkàn nílẹ̀ ti Iran Yun Masoud Pezeshkian ni wọ́n tọwọ́ bẹ̀wé àdéhùn láti jẹ́ kí ogun kómi lóru àná. Níbàámu pẹ̀lú àwọn àlàyé kókó mẹ́ńlá tí wọ́n jọ forí okò sọ̀dúnrún sí, wọ́n wípé ìgbésẹ̀ ọ̀hún ni ó máa wáyé ní nǹkan bí 60 ọjọ́ sákòókò tá a wà yìí tó sì jẹ́ wípé ọ̀pá epo ti Hormuz ni wọ́n ṣí sílẹ̀. Inú ìgbésẹ̀ ọ̀hún nílẹ̀ ti Iran ti ní ìwòye wípé ọ̀pá epo ọ̀hún ló jẹ́ ìkan gbòógì láti jẹ́ kí wọ́n dúnàdúrà fún ẹ̀ka ti agbára. Nígbọ̀njẹ̀ ìgbésẹ̀ ọ̀hún, iye tí wọ́n ń ta jálá epo lágbàáyé ló ti já wá sílẹ̀ tí ó sì jẹ́ wípé wọ́n ń tà á ní $80 báyìí pẹ̀lú ìdá 1.5% ti ìdá lójúmọ́. Bẹ́ẹ̀ ni àdéhùn tó wà lórí owó kan tí í ṣe $300 billion fún ilẹ̀ ti Iran láti ṣe àgbéǹde àwọn ibì kan tó ti ṣubú lulẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ nísìnyí àti ìbéèrè lórí ẹ̀ka ti àdó olóró ìdúgbàmù sí orílẹ̀-èdè ọ̀hún tó gbé dání. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn nínú ikọ̀ ti àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Nàìjíríà Ben Irora ló ti gbóṣù bàràbàǹdẹ̀ fún ikọ̀ ti orílẹ̀-èdè ti Cape Verde ní bí wọ́n ti gbé elégbé lákòókò ti ife ẹ̀yẹ àgbáyé ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà láàrin wọn àti orílẹ̀-èdè ti Spain. Ìhùn lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí àtòbí máṣe kojúmọ̀ lẹ́ka ti eré bọ́ọ̀lù
aláfẹsẹ̀gbá àwọn ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ṣàlàyé wípé orílẹ̀-èdè náà ni ọta ọ̀mì pẹ̀lú ilẹ̀ ti spain ní abala ti h eléyìí tí wọ́n pín wọn sí níbi ìdíje ti ìṣíde nígbà tí orílẹ̀-èdè ti saudi arabia tí àwọn náà láǹfààní àti ta ọ̀mì pẹ̀lú àmì ayò ẹyọ kọ̀ọ̀kan nínú abala tí àwọn náà wà ìrọ̀à tọ́jẹ́ wípé ó wà nínú ikọ̀ ilẹ̀ nàìjíríà tó kópa nínú ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 1994 nílẹ̀ amẹ́ríkà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé bá a bá tẹ pẹpẹ rẹ̀ sínú ìwé díẹ̀ àwọn èèyàn ni yóò fún ilẹ̀ ti cape verde ní orí ọ̀fẹ́ wípé ó ṣeéṣe kí wọ́n lè gbèrò tàbí kí wọ́n lè ta ọ̀mẹ̀ pẹ̀lú ọ̀jìnì ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè spain ẹ̀wẹ̀ aṣọ́lé fún orílẹ̀-èdè ti cape verde ìyẹn Josimar Jose Evora Diaz tọ́pẹ̀ èèyàn mọ̀ sí Vozia ni wọ́n dárúkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lẹ́yìn tọ́jọ́ wípé ó dóòlà orílẹ̀-èdè rẹ̀ pẹ̀lú bó ṣe sọ ilé bíi ẹ̀ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ti bọ́ọ̀lù dànù eléyìí tí kò jẹ́ kí orílẹ̀-èdè spain láǹfààní láti mi àwọn ìgbésẹ̀ akin eléyìí tí wọ́n gbé yìí ló jẹ́ kí orílẹ̀-èdè ti cape verde kó ní ìrètí wípé wọ́n rìn jìnà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ló ti ṣàlàyé wípé abala ti òfin owó orí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n sì ṣe àmúlò rẹ̀ àgbáríjọpọ̀ àwọn ọ̀gá ológun tó ti fẹ̀yìntì ńlẹ̀ yìí ni wọ́n ti pè fún àtúntò lẹ́ka ti ètò ààbò lẹ́yìn tí wọ́n ní ọ̀gágun àgbà tó ti fẹ̀yìntì rabbi abubakar ló dolóògbé lákàtà ìjínigbé exet ló ti la gbogbo ìkìlọ̀ pé ilẹ̀ amẹ́ríkà ni ò ní tẹ̀tì láti gbé ìgbésẹ̀ ìgbégidá bílẹ̀ ti iran bá kọ̀ láti gbé ọ̀pá àdéhùn ti ń bẹ̀ láàrin rẹ̀ àti trump láti gbé ìró ìrọ̀à ni ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìtàbí elégbé orílẹ̀-èdè ti cape verde tako ikọ̀ orílẹ̀-èdè ti spain ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí atóbi máṣe kojú lẹ́ka eré bọ́ọ̀lù mọ́ fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtàná www.lagelufm.com èyí ló pin ìròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti kànnì lágelú 96.7 FM ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtàná lágelú fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yín facebook lójú ewé lágelú fm 96.7 túndé ọ̀làwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú ṣeun ààrẹ bíkọ́lá ń ló ti ń ròyìn ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa a kú ọlá jimoh a sì kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ òní ọ̀sán wa sí rèé.

0: jẹ́ kí n má tàn ẹ́ gbà fẹ́ni tójú ọlọ.
1: Àwáńjọ jẹ́ ajẹ́kù.
0: Àjùra wa lọ.
1: Àmọ́ ní.
0: Àwọn ẹ̀dá kan ń bẹ tó yẹ pé wọ́n ti jù ọ́ lọ o kódà wọ́n ti jù ọ́ nù kódà wọ́n ti lé ọba wọ́n sì ti sáré kọjá ibi tó fi wọ́n sí. Wọ́n ti já ọ jùlẹ̀.
1: Bó bá jẹ́ ti káwọ́ bàtà.
0: Torí pé ibi tí wọ́n dé ò débẹ̀ o in tí wọ́n rí ò rí in tí wọ́n mọ̀ ò mọ̀ wo in tí wọ́n ń jẹ ò rí jẹ síbẹ̀ ẹjọ́ rìn lókè pẹ̀lú.
2: Bàbá rere ká láre rìn.
0: Gbèsè gbogbo èèyàn tá a bá jẹ jọ irọ́ nínú ayé yìí lájọ jẹ́gbẹ́ àjùra wa lọ. Ọjọ́ orí kọ́ lọ́mọ bí ṣe tó.
3: Wà á ti máa gbọ́.
4: Olúwa Tayo kọrin kìí.
0: Ẹ̀dá lejò mọ́ gbénú ayé bẹ́ẹ̀ kó sì tún rínú ayé ju ẹni tẹ́ jọ ń gbénú ayé lọ. Ẹ̀dá lejò mọ́ wọṣọ kan náà síbẹ̀ kó jẹ́ pé wọ́n sì lágbára wọ́n ní kankan kan tí wọ́n ò ní.
3: Wà á ti máa gbọ́.
4: Bàbá mi sá ń pè dé ara.
0: Irọ́ ta mọ́ ń pa ni pé àpàrọ̀ kan ò ga jù kan lọ wọ́n ní èyí tó bá gorí ebè. Ìyẹn tó gorí ebè yẹn ebè tó gùn yẹn ló pààlà sáàrin ẹ̀yìn méjèèjì ló fi ga jù ọ lọ ọlọ́run. Bàtà gogoro ló wọ̀ náà lójú ó ga vilẹ̀ bàtà tó wọ̀ náà ó ti ṣe sábà.

0: dé ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹ sọ wípé olúwa ẹ ṣe o mami ẹ bá ń ka aleluya dadi ẹ ké aleluya ẹ pariwo pé olúwa ẹ ṣe o aláàánú mi olúwa ó ṣe o olùrànlọ́wọ́ mi olúwa ó ṣe o ẹni tó ń pa mí mọ́ àná mi olúwa ẹ ṣe o òní mi olúwa ẹ ṣe o ọ̀la mi olúwa ẹ ṣe o àtìlẹ́yìn mi olúwa ẹ ṣe o ẹ sọ pé mo yàn ọ́ aláàánú mo yàn ọ́ olóore mo yàn ọ́ olùrànlọ́wọ́ mo yàn ọ́ olúwa ó ṣe o bàbá ó ṣe o ọmọ ó ṣe o ẹ̀mẹ́ mímọ́ ó ṣe o jésù olúwa wa mo gbàdúrà ẹnu ọgbà ẹwà ò ní kan ẹnu ọgbà ẹwà ò ní kan gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín Matthew
1: bàbá mi ò
0: láàárọ̀
1: yìí
0: a mú kí gbogbo àwọn tó ń bẹ ní ìjẹ̀bú kú oríire ẹ tètè mú gbogbo àwọn ọmọ yín tẹ̀jà pàdé ní ìjẹ̀bú òde ó máa lágbára láàárọ̀ yìí pastor Matthew
1: bàbá mi ò
0: gbogbo àwọn ọmọ ńlá máa dá òróró lé lórí kí ọlọ́run kó sáànù wọn kó dẹ̀ bá wa tú wọn sílẹ̀ k

0: lorukọ Jesu ẹsẹ ọwọ rẹ yẹ opin deba laaro yi Matthew o ma sọ pe ẹsẹ silẹ kẹsẹ o to se kini o ko to fi ọ silẹ oh my god orun atusupa o ni opin adehun laarin eyan meji opin a ma deba Matthew ọrọ ti mo n sọ yi opin a ma se kini o opin a ma deba ṣugbọn lọjọ wo lopin o deba ẹsẹ ti n bẹ lọwọ rẹ ọda amọ ọlọmọ ọlọrun pastor amọ oniranse ọlọrun aunty amọ ni akọni ninu ijọ gbogbo ẹyin eyan amọ ọlọba amọ nijoye amọ olori ilu sebi wọ ni governor sebi wọ ni president sebi wọ ni senator gbogbo opo to di mu yi iwọ lọgọ ọlọpa ibeere mi ni o ọjọ wo gangan ni ẹsẹ to n da yi ẹsẹ to mọ tọyọ pe bẹẹ mi o darukọ rẹ iwọ gan mọ pe ko dara ijọ wo lopin o de ba ẹsẹ ọwọ rẹ mami mo fẹ ko dahun dadi mo fẹ ko dahun ọjọ wo lopin o de ba ẹsẹ ti n bẹ lọwọ rẹ ọmọkùnrin kan bẹ sakew lorúkọ rẹ o dẹsẹ ọgá o o de yin àwọn tó ga jẹ inú òwe luke chapter 19 ó wá pàdé jésù ó wá gorí igi nípa orí jésù ó wá pariwo ó ní ẹjọ sá ó ní gbogbo nǹkan ní mi ó ní mo dá padà
1: fún wa
0: ó súré síwájú ó gorí igi o kò lè rí jésù
1: nítorí tí yóò kọjá ní ibẹ̀ nígbà tí jésù sì débẹ̀
0: ó
1: gbójú sókè
0: ó gbójú sókè
1: ó sì rí
0: pé
1: sakew
0: yára
1: kò sọkalẹ̀ nítorí èmi kò lè ṣa ìwọ nílẹ̀
0: rẹ lónìí ṣa ìwọ nílẹ̀ rẹ lónìí
1: ó sì yára
0: ó sọkalẹ̀ ó sọkalẹ̀
1: ó sì fi ayọ̀gbá
0: ó fa ayọ̀gbá nígbà tí wọ́n sì
1: rí gbogbo wọn kùn wípé
0: gbogbo wọn kùn pé ó lọ wọ̀ lọ́dọ̀ ọkùnrin tí ń ṣẹlẹ́ṣẹ̀ sáókè wá gbọ́ pé a pò lẹ́lẹ́ṣẹ̀ ó wá dìde ó wá wípé
1: ó fi
0: fọlúwa pé wo
1: olúwa
0: agbóhùn ìní mi mo fi
1: fún
0: tálákà bí a ṣe bẹ̀rẹ̀ sí pín ẹrù sákẹ́wò ni ka bíbélì
1: bí mo bá sì fi
0: ẹnìkan kan pariwo ni pé ó fi ẹ̀sùn ẹ̀tàn gba owó lọ́wọ́ mi sákẹ́wò ni tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi ẹ̀sùn ẹ̀tàn gba owó lọ́wọ́ rẹ
1: má
0: sọ padà nílọ́pọ̀ mẹ́rin ẹni tó gba 1 million lọ́wọ́ rẹ ó lòun da 4 million padà ka bíbélì síwájú
1: jésù
0: wípé
1: lónìí ní
0: ìtàlàwọlẹ́
1: lónìí
0: níwọ̀n
1: bí
0: ìwọ àṣẹ ọ̀rọ̀ ò lápọ́nlé láìsí jésù àṣẹ owó ò níyì láìsí jésù àṣẹ ẹ̀ṣẹ̀ ó máa ń ba ògbó
1: jẹ́
0: bọ̀dá mami ẹ̀yin mò ń bá wì ọjọ́ wo lẹ fẹ́ fòpin sí ẹ̀ṣẹ̀ ọwọ́ yẹn aríyín nílé ọkọ èwo lẹ tó ń ṣe káàkiri òtẹ́ẹ̀lì yìí dádì bọ̀dá ebo ti níyàwó èwo tó ń gbogbo kàtàkàtà yìí gbogbo owó tọ́lọ́ ti darí sí ọ ó ti tú ọ sí rere ibo ló ń kó sí ṣọ́ọ̀bù onírun kòtò onírun ibẹ̀ ló ń kó sí ìgbé onírun ń lòún fowó jẹ ọba wa dọjọ́ ọ̀la kí ló máa sọ ìjọ wo ọ̀dà ní ẹran wo lòó ti jẹ́rí kí ló tún wá kiri ìbéèrè mi rè o ẹran wo lòó ti jò irú ìjọ wo lòó ti jò ìjọ wo ló fẹ́ fòpin sí àwọn nǹkan tó ń ṣe ti ń pa ògo rẹ lára àwọn nǹkan tó ń ṣe ti ń fa ọ sẹ́yìn ọjọ́ wo ló fẹ́ fòpin sí olúwa ló ní bí ọ lẹ́rìn wọ́n ní.

0: lọ́run sọ nítorí oko ṣùgbọ́n mo sọ káyé rẹ orí ẹ̀mí ọ̀run ìgbàdúrà ìjọba ọ̀run òní padànù lágbára ọlọ́run mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ bu ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lórí rí kó ràn lọ sí Jerusalemu oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mọ òróró méjì lọwọ yóò dára fún ọ phone number yìí ẹ pé tàbí kẹ send message èmi náà fẹ lọ Jerusalem wọn join mi mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọwọ o oore rẹ o ṣe bẹẹ jésù olúwa wa phone number ẹ lo phone number 08066481455 08066481455 gbogbo ìyẹn já pàdé láàárọ
1: yìí
0: ní ìjàre ní cpte ní ìjàre ní jẹbú òde èmi fúnra mi máa wà ń bẹ mo fẹ́ dòróró lé lórí gbogbo èèyàn máa dòróró àánú lé ọ lórí máa bọ̀ láàárọ yìí máa bọ̀ láàárọ yìí aago méje sí aago mẹ́wàá bọ̀ láàárọ yìí máa dòróró àwọn ọmọ yín lórí èmi fúnra mi máa wà ń bẹ mi ò lọ bí kankan àjọ wà ń bẹ ní jájọ pàdé ń bẹ yóò dára fún mi bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
2: Lagilu FM 96.7
3: La Lagilu FM Jagaba Gogo Radio.

ẹni kọ yàrá méjì lẹ́gbẹ́ ọdún ọtí ẹ tí wọ́n kọ́ ẹ́stéètì márùn pọ̀ jùlọ o. agbára ń bẹ nínú. ẹjẹ́ ń sí ojú òpó lẹ̀ kí n gbà pé bí méjì kí wọ́n lọ agbolé àbẹ́tẹ̀. ẹ̀yin tèmi lórí facebook lájẹlú fm 96.7 mórí yín o.

Bùsùn yìí Israel Ajẹ́wọlé ẹ̀yin náà ìsọ lórí Facebook lágelú ibẹ̀ ni mo ti ń kà á. Ida Friday good morning sana so. Toib Lampard Tavik. Wọ́n láwọn ti gborí wọlé thank God it's Friday. Oyè náà. Ọ̀gá mi Kọmre Kúnlé láti Chicago. Bàbá àti dúpẹ́ o bí eré bí àwàdà òní ni wà ẹ́ kí parí. Àwọn ọmọ ń sign out lónìí Makawa ó tà pọ̀ lánàá. Okuneko Mr. Kúnlé láti Chicago. Ẹni rí wàhálà o. Yaro Kabiru. Ìyàn ti Kabigan nìyẹn. Yaro Kabiru.

0: ó sẹ̀mẹ̀ ǹkọ́ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn
0: o máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 15,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004*#. Lórí Lágelú FM tẹ *347*1004*2#. Tàbí lórí wẹ́bsáìtì wa w

0: Galway, ni won si eta nu aburo ohun tori ogo re to ni ogo ogo opolopo na loko lati tari ballu si ese pass for mo yi eyin na mo tuto le dalara e dakun se ai se pass for Cristiano Ronaldo se Bruno Fernandes lole bi ni ibi oro ware o ko fi je igbe lo ni ru owi be leyin owi oro Bruno Fernandes na sa ni won ni nti opolopo won so na ni pe isesi re ninu ko Manchester United to pe afemi afemi afemi afemi tin senu ko man yu o ti gbo wo iko agbojo lede ti Portugal won ma so pe afohun afohun oni gbogbo eleyi o le ran orilede awon lowo o leyin keyan gba fe ni olohun gba fun nle yan no fi ri ti e na se ni ero na lo e wa ma gbo oni bowu yen gbo bowu yen ma gbo Ronaldo ti se eleyi to le se o eyi ko si se to le pa gbogbo akosile Ronaldo akole ti e to ti ni mo re nikan to le pare nu gbogbo yin eyin ni e moju toro ile aye ara yin o ba ti awu yin ifi gagbaje lekeji te gba e tu se be e dakun bo logun abele yi bo ni o se jereburo lo mu mi we e ja ma wo bo sugbon opolopo awon eyan ti won o kin se omo bi olede Portugal sugbon tan na feran ki Portugal o ti owo waju won na ka lebu si oluko ni Roberto Martinez won ni bo se ba ogo ogo lede Belgium bo se je owo mi mo bo se wo mi mo lonu o se ri golden generation eleje olede Belgium ti won ko ka fun bi odun bi melo kan golden generation Belgium bi oluko ni Roberto Martinez bo se ja ki gbogbo re won pada Paris na niyan o won lo lo Paris golden generation ti olede Belgium awon set awon Lukaku set awon enigini Hazard set awon Hazard Eden Hazard ati be lo won ni oluko ni na lo ja kogo won Paris won ori nkan kan fo go won se o golden generation ni a kan pe won apeje yen inagije nikan na ni ti an re mu bobe won ori koko kankan na wo si o si fi aye kankan won lo oluko ni eleye ma so oluko ni teyan ma fo kan to igbe ko si bo se le ni material lowo to yo pada lo nlo kulo ti oni wulo fe ni oni oni jara aye ko ni jeru orun won ni be na ni o tun se so ilede Portugal eyan ma wo film pa se be ni a n bo lori owo yen ari ken ti soro soke oni be ba ni be ni be ni o tori pe eyin lodo to be eyan ba n se daada oun ma n wo eni na gege bi awoko se n to ni o oni se ko won mo paro si se daada oun koju olede Croatia ko se leyin aye awon ti awon agbabolu bi meta kan se iyen ni bi ojo bi melo kan se iyen lojo Tuesday oni be ba wo itun ti Kylian Mbappe to fi olede Senegal pa ati eleyi ti ele Haaland na da lara bakan na ara ti Lionel Messi da oni meje ta yen ara awon meje ta yen lo wa so ohun di baba lara lo n fi an so pe baba lara mo tun gbarade o otun otun lara mi baba wa re ni to so pe ti tara bawo e so fun para mo ka lo ma pa ya oka ara mo ka la pa baba oka ara mo ka lo ma paran won run olorin yi lo n ko wole nigba to n fe koju olede Croatia pe ara te meteta yi da o inspire ohun o encourage ohun lo wa wo pe o na gbọdọ fi ara to na kun o loje ko ohun o se daada koju olede Croatia o n je agbabolu to like to feran competition sugbe ke se pe competition to rogun o o ma n wo awon ti n se daada o na ma fe se bi won abi ko ohun o se ju won lo o ni ara te meteta yi da se ka mo paro o na fe ma fi ara pe awon ologo won ma ka ohun na ma awon ologo ohun o di te won o e ma si ohun gbo o sugbon ti se eyin o na ma fe se ko ohun na o se be won le ma ka ohun na mo ologo oni bi oro to n wa nu o ẹ̀hún ò sí láàrin tí máa dìtẹ̀ ìwọ́sọ̀ ti gbọ́n tọ́ máa dìtẹ̀ ni ó lógo bó ti lógo mọ́ dìtẹ̀ rẹ̀ wo tí ń ṣe tí ń dáa táyé fi ń fẹ́ràn rẹ̀ kò sí lábúrú nù kéèyàn náà ọkọ̀ pí ń tọ́ bá dáa ọkọ̀ pí rẹ̀ ó fi tiẹ̀ náà kun kò sí lábúrú ń bẹ̀ wọ́n èébú yàn sí tọ́ bá ti jẹ́ ń tọ́ dáa ni o wọn ni oore kọ pí ń tí ò dáa o ẹnìkan gun bẹ́ǹsì ládùúgbò rẹ̀ ọmọ ṣẹ́ tí ń ṣe gbẹ̀yìn gbẹ̀yìn ọwọ́ ọ̀hún finú rò ó wàá padà gbọ́ pé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí ọ̀dá níwọ̀n náà ni ìwọ̀n náà ó ṣe ń ọ̀ràn ọba ń wo mo ní top striker ló inspire rẹ̀ n kì í ṣe motivational speaker o rọ́bà ní tí mo bàbá ọba rẹ̀ ti ń ṣe ń tọ́da táyé sì ń kára másìkí rẹ̀ tí ẹ ń fìfẹ́ hàn sí mọ́ dúró pé kọ́ wálẹ̀ wíwálẹ̀ rẹ̀ kò sí ń tọ́ fẹ́ dà fún ọ ìyẹn kọ́ ni ó gbé wọ ga ìwọ náà wo ohun tó o lè ṣe bọ́bá jẹ́ lára tí ń ṣe níwọ náà kọpí rẹ̀ wọn èé mú yàn án sí bàbá wa kọpí rẹ̀ mú àwọn àfikún míì kó o fi kun lẹ́gbẹ̀ẹ́ kí tiẹ̀ náà lè dùn ún wò wọ́n mọ̀ bá rí ọtẹ́ pé wọ́n mọ̀ sí ọ wọ́n kọ́ mọ̀ dí sí finis gbé ọlágbájá ní kọpí ó fi tiẹ̀ náà kun ẹ̀yìn ó mú tẹ́lẹ̀ ó múra mọ́ra wọn lọ́tún lọ́sì èèkúnra wọn ni òfin ní jọ pé wọn ò rí ọtán wọn jẹ wọn ò rí ọtán bó bá ń kọpí náà o wọn máa fi àwọn nǹkan kan náà kun lọ́yìn máa là láàrin o kì í ṣe pé completely bó ṣe ṣe náà ló ṣe copyright bó ṣe jẹ́nu lágbá abẹ o àríkẹ́yìn ó lóun máa ń kọ́pì nǹkan tó bá dáa lára àwọn tí bá ń ṣe ó lọ́wọ́ lára tí ń gbé òun lọ síbi tó òun lọ yìí ìjà rojú ọjà ká lọ pa àkádé o bá a bá dé madrid ń bínú lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rèé jágba tactics ó ní liverpool ń lò ìròyìn kan wá jáde láàárọ̀ tó jẹ́ exclusive bí bẹ́ẹ̀ kọ́ lórí ọ̀rọ̀ arsenal atletico madrid julian alvarez àti victor yokeres kí ni tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀já rojú ọjà kí n gbé yín débẹ̀ o ẹ kú kalẹ̀
1: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ maggi chicken flavour sí ọyá ẹ̀ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: s-e-l-a-r-r-i-e sálárì
1: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
3: t-u-r-m-e-r-i-c turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: ẹ̀dá ò lọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: àtàbàlàsó jẹ́ kí n máa bò dá price
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró kankan láti ní yíyá cash

ìròyìn kan jáde láàárọ̀ yìí pé ó dàbí ẹni wípé ikọ̀ Arsenal àti Atletico Madrid wọ́n ti jọ ní ìpinnu o wípé àwọn máa láǹfààní àti.

bọ́ni wípé wọ́n ní ikọ̀ atletico wọ́n láwọn ti ṣe tán báyìí láti yọ̀ǹda Julian Alvarez fún ikọ̀ Gunners o tí Gunners ni ó sì yọ̀ǹda Victor Gyokeres fáwọn ṣùgbọ́n tí ó lọ rèé ikọ̀ Gunners wọ́n ó fi 50 million euro wọ́n èlé Gyokeres lórí tó bá jẹ́ pounds ló yẹ ìwọ tó bí 44 million pounds nìyẹn ìròyìn tá ń gbọ́ nìyẹn lóòótọ́ àti ìfìdí ẹ̀ múlẹ̀ ẹ mọ̀ pé during the transfer window báyìí oríṣiríṣi speculation ló máa ń wáyé ṣùgbọ́n tá a gbọ́ ni wípé ikọ̀ atletico ni ó pé òun kóhun ó sì ṣètò rẹ̀ bá ń fún ikọ̀ tí ò sí nílẹ̀ orílẹ̀-èdè spain káwọn ó yọ̀ǹda rẹ̀ káwọn náà gba striker míì ṣùgbọ́n ẹni yẹn ó fi owó tí ń lọ bíi 50 million euro yéé lé lórí o wọ́n ní ọ̀rọ̀ yìí ti wọ̀pọ̀ ṣùgbọ́n àti ìgbọ́ kókó bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé kò tí ì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tá a ti máa ń kọ̀nfáàmù láti fìdí ẹ̀ múlẹ̀ wọn ò tí ì sọ ṣùgbọ́n mo kàn ní kí n kàn brief ẹ̀yìn èèyàn pé ntá a tún rí gbọ́ rèé o torí ntá ń gbọ́ ni pé lánàá ntá a sì gbọ́ túrò àtọ̀ àná ni pé ikọ̀ Barca ti ń prepare final push ìyẹn fún Julian Alvarez kí ni tí a fẹ́ ṣe ni pé wọ́n ní Barcelona ti ń prepare 135 million euro wọ́n ní Barcelona ti ń prepare rẹ̀ báyìí láti kórè bá ikọ̀ Atletico Madrid kódà wọ́n ní ẹ tún ń prepare bonuses lẹ́kùnún lọ́sì tí ó fi padà tó wò ó fi padà kú sí bíi 150 million euro ńbo ni Barca ńbo wọ́n ti ń rowó ná wọ́n ní a fẹ́ fi àwọn variable packages kan wọ́n fẹ́ fi kun lẹ́gbẹ̀ẹ́ yíyan ọjọ́ bíi 15 million euro tó wò yín ìpajúdé sí bíi 150 million euro ọ̀rọ̀ tá a sì ń gbọ́ lálẹ́ ànánú o kó tó wá di pé a tún padà gbélé yìí láàárọ̀ ìṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹnìkan ò ní lọ fẹ́nìkan wọ́n ní ikọ̀ Barca ni ẹgbẹ́ ń bí wọ́n kan béèyàn bá ti àábẹ̀yàn du agbábọ́ọ̀lù lérú kọ Gunners wọn wà ń sọ ọ̀dà kò burú ẹ mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ Atletico Madrid tó ní agbábọ́ọ̀lù ẹjá mọ ohun tí ó padà ṣẹlẹ̀ lápá abẹ̀yẹn ó yá pápá ẹ ti sọ pé Arsenal will never do such a

0: dọ́kí ìròyìn lágbé kàyín mọ́ ìkọ́ni lágelúre 96.7 FM òkè tó gajù àwọn òkè lọ akíyín káàbọ̀ fún ọjọ́ jímọ̀ olóyin fún tòní títí láyọ̀ akínṣọlá náà lórúkọ tẹ̀mí.
1: bóni ṣe jẹ́ jímọ̀ olóyin náà láyé wa yóò lóyin yóò sì ládùn yóò wà á pẹ́ kánrin kése fún àtẹ̀mí àti yín sí dáadáa. ẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀kí ìròyìn láàárọ̀ tòní abídèmí lóko tèmi akande lóko bàbá tó bí mi lọmọ rágbà bí ò bá ṣe lóòrọ̀ bàbá pẹ́ tí a mọ̀ ṣe lọ́jọ́ alẹ́ o.
0: tó ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa nàìjíríà tó jáde daily post láǹfààní láti wá ìwé ìròyìn nigerian tribune náà gbẹ̀yìn punch wá
1: punch guardian
0: the nation náà wá gbogbo wọn tẹ̀léra wọn wálé nìkan ni o. ẹ já wá bẹ̀rẹ̀ ó di wọ́wọ́ wọ ni ẹ já bẹ̀rẹ̀ ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ṣẹ́òde dave umahi ó ti sọ̀rọ̀ sókè o ó ní agbára ó wà lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu tayọ ọdún 2031 ó nítorí pé ọlọ́run ló yọ síbẹ̀ ọlọ́run ló sì mọ̀ ṣàtìlẹyìn fún kí lórí tó fi sọ bẹ́ẹ̀ èyí kọ́ yìí ha ìdí omi rẹ́gẹ̀rẹ́ ẹ̀ mọ̀ gbọ́ ní ṣiṣẹ́ tẹ́lẹ̀.
2: àwùjọ jọjọ mú sí ni.
1: ìwé ìròyìn daily post ní àhín níbẹ̀ ni ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ gbọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́yá alágbára kan láti gbójú agan sí àìsàn ebola kí ọmọ bàá di tọ́ fọ́n kálé lórílẹ̀-èdè nàìjíríà o.
0: tó àkórí mi rèé o lórí ọ̀tọ̀ ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 ẹni tó ti fi ìgbà kan ríjẹ́ gómìnà fún ìpínlẹ̀ ọ̀ṣun tó tún jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú african democratic congress adc rauf adesola arẹgbẹsọla ó ti sọ fún àwọn orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́ẹ̀ ti wọ̀ ọ́ ìṣe ni kẹ́ ẹ lọ rè wá káàdì ètò ìdìbò yín lẹ o torí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti wọ̀ ọ́ lórí ìjọba eléyìí tó ń ṣèṣàkóso yìí wọ́n ń chàǹsì ni ẹ̀yin kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní ẹ sì máa rẹ́gbẹ́ bí ṣe ń sọ̀rọ̀ ni ó mọ̀ fòní sí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ láàárọ̀ yìí náà lẹ́gbọ̀.
1: ọ̀dà ìwé ìròyìn the guardian náà mo sì wá o níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ léde ní àhín ṣe ẹ gbàgbé pé ètò ìdìbò sí ipò gómìnà ń bọ̀ dẹ̀dẹ̀ ní ìpínlẹ̀ èkìtì àjọ elétò ìdìbò ti ṣe olómìnira inec nílẹ̀ yìí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn olùdìbò eléyìí tí wọ́n lé ní mílíọ̀nù kan níye oní ti ṣetán o láti kópa nínú ètò ìdìbò náà pé ta ni yóò tún jẹ́ gómìnà àwọn sọ́wọ́ iwájú ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bí àjọ elétò ìdìbò inec wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ó gba àwọn nǹkan tó yẹ káwọn lò àwọn material wọn láti bẹ̀rẹ̀ sí ní pẹ́ káàkiri o.
0: material ah o fẹ sọ di matayasi mọ mi lọwọ
1: rara mọtun da ku eyan
0: material
1: oh yard
0: ọlọ ọrọ agba abajọ ti ọrọ rẹ to fi jẹ pe alẹ ni ti mo nse ke se laaro
1: no o imi n se laaro ni
0: in awu gbolori to iwo lo se laaro
1: imi n se ni jale ta imi ba torun ba ti yọ bayi aborun yọ
0: irọlẹ ni
1: aborun se
0: irọlẹ ni se jajaja agbọran jale ile ejo òun náà nìyẹn ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí olúùlú lẹwa ìlú àbújá wọn ti mú ọjọ́ kìíní oṣù keje eléyìí tí wọn mọ gbọ́ ìgbẹ́jọ́ o lórí lásìkò tó súyọ látàrí ètò ìdìbò abẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú apc ṣe níbo ni nípínlẹ̀ delta táwọn kan ní the play ẹ máa tọrọ ayé jẹ ṣé 1 2 3 4 5 6 10 20 21 eléyìí tẹ ẹka 3 4 tẹ ẹka ẹ tún kà lé ẹjọ́ wọn ni wọn ti wọ́ra wọn lọ àṣìṣó orílẹ̀-èdè nàìjíríà dùn tó jẹ́ pé béèyàn bá mọ máàsì kọ́ lọ́nà ẹgbẹ́ òṣèlú wọ́n kọ́ ní mathematics tó jẹ́ pé oríire ó pè wá ni
1: mathematics kan kọ́ máàsì
0: máàsì wọ́n kọ́ mọ́
1: orí
0: tí orí bá tún ti para lọ tí mo tún lọ wo 1 2 3 4 10 20 31 42 100 wọ́n ni máa.
1: sori ìkíni yẹn almighty formula ni wọ́n lò.
0: calculation tí ètò lè.
1: so àpè tí yẹn bá sí examiner ó ní explain how you arrive at this answer. ìní so àwọn calculation bá ṣe calculation kan sáà ti get answer.
0: bí ẹnìkan kọrú rẹ fún mi pé explain kankan ń sọ fún lọ́wọ́ àkiri lọ́gbùgbù ẹ̀
1: lọ́wọ́ àyàìtì
0: sí ń kọ́kọ́ gúgù ẹ̀
1: mo lè fún ní 1 mark.
0: mọ wulẹ̀ fún ẹ.
1: omi ìlànà oje
0: kí ló sọ
1: nínú ìwé ìròyìn gẹ́gẹ́ ibẹ̀ mọ̀ ká mọ́ wọn ni bí ètò ìdìbò ọdún 2027 bí ṣe ń bọ̀ kùkù kẹ̀kẹ́ ẹgbẹ́ òṣèlú oníkà méjì ndc wọn ni wọn yọ peter obi àti kwankwanso lẹ̀ ninu awon eyan te ni won mo bura pe egbo a ni bi egbe oselu ndc ile ilo de ti an bi yo won le lare awon eyan te ni won mo bura ohun ba ba de arin gbogbedo kiroyin e mo gbala ye o
0: to ninu we ro yi di nation na mo tun pada si ba yo pelu bi egbe oselu apc se gbosuba kare osubara mende fun arorile de wa nigeria re bola metinubu to nti eni ti se alakoso fun olulu lawa ilu abuja nje son wike lori awon ise agba se ise kanrin kanrin ele ti won bere si ni si olulu lawa ilu abuja won ni egbe oselu apc ni ha ijoba tinubu imo lagbara ko won sa nsi awon ise ele ti deru ba awon alejo ni pe ha ele ta mo nse yi o mo koja be eyin ko yi ninu royin fun ta ro yi le ti gbegbo
1: omi re iwe royin dele post loko won ni eni ti si omo oye lati nu egbe oselu ndc peter obi ina lo ma salaye oro ni ayin nigba to woye bi nkan tin lo ni orilede south africa o wa ni ijoba orilede nigeria ki lo de gan to je pe se won ko gbese mo ogun fun awa ni osibitu ni pe ka sa mo je gbese ka ki ka fi ma dorun duo e wo orilede south africa ta won orilede mi e samulo ba won na ti ma se won salaye oro pe owo to to bi billion trillion lona igba naira ele ta ti se be lo re je gbese re ta lo re ya a ri pa re lara mo nigeria e wa salaye ki le fowo se o ka so mo ijoba apapo lorun peter obi ah ilo mi sere
0: o ka lo ti ri ijoba
1: lo wa so pe
0: wa lorun ibo lo nibo lo ti ri ijoba apapo to fi ka so mo lorun
1: o ka so mo
0: ah olorun ba ngbo owo re meje ko waju ko owo re waju
1: lori table na lowo mi waju
0: ah ko waju bayi
1: lati se kini lori kini ba le mo fe wa moto te je ba fe wa ko yo gbo se yo gbo wole sare bayi
0: yo ma ko owo re meje yo ma ko wa ko apapo bayi soju kan a wa ti nkan bo
1: kile fe ki bo
0: ibi to ti ri ti wo peter obi to lo so mo ijoba apapo o salaye
1: se o soro o ka soro mo lo
0: ah Allah iti o debi ti
1: ko si kankan sori ti ma na wo waju mo be gbowole si arin oko
0: ah
1: si mo ba sese ran
0: ah
1: na ma gborin bari
0: oro agba
1: na ka mi mo mo se ni mo da duro
0: eh daddy wo ri film
1: ba ka di
0: ah
1: akada yo
0: o da mo ti gbo mo ti gbo se mo pe eto edibo governor yo wa ye ni ipinle ekiti iya ni ogujo osu kafa odun 2026 ta wa yi ola ni won ni joba apapo orilede wa nigeria won ti mo pe eto edibo o waye won ni eto abo o gboro fese mule o ijoba ipinle ekiti ba ni e wo eyin ato sise ati omo suku ati gbogbo onise owo e mo lo bi kankan le ni ile yin ni ke wa ke le ba mura le eni ti o ba ri card idibo re ko tete lo wa to ra won kan tin so bi pe awon omo bi ta won fi card idibo awon si ti won ba wa le lo bi kankan le ni a je pe won lo re tu apoti aso won ti won mo wa card eto dibo won ti won fi lanfare ati dibo lola
2: en te ku ba ti rete eje ko
0: o ma lo ba bi e ku lore ti re je ko sa ya oju re ko
2: mi ti obi ti won ti ri ti o ti capture
0: e yo so re yo sa re fun se be ruko re o jade
2: lu pa won eku kan san lori
0: o ah awa ti re ku gbe pe mo ro pa won eku po ladugo todo yin
1: adugbo bo ni o seku
0: ko seku lo do ti wa
1: yo bere e gbo iwe royin
0: bi te n gbe kakiri te ku le yin ki
1: mo sa mo ke nu aye mo gbe
0: te ku le yin
1: iwe royin di nation
0: kilogun o lo fe to be
1: iyawo awon gomina ni orilede nigeria won mo bebe pe e mo dakun e mo sanu aje awon eyan ti won ni jejere ni agu ara won abi awon eyan ti won ti mori bombe e ja wona bi ati mo nawo ife si awon
0: ben
1: kara won ni da ni nigeria
0: ke se pato mo fi po lu pe ka to lo sodo asiso egbe oselu all progressive congress apc e ka ti pinle oyo ti jade o won ni eto edibo si joba ibile ta yan alaga ati kansiro e ti joba ipinle oyo ti won so pe yo waye ni ipinle oyo mo ni o awon oko pa meta o e mo aba won ti aba abi they play abi awon ti wa
2: lawon se
0: aba ah mo
2: e bi se ti joni
0: ah emi omo boya won se yin si le
2: en nduren
0: ti yin si le mo trafu
2: ibola
0: ah ti mo trafu
2: mo lo
0: lo lo ku fo ti mo mere o ya
1: e ja lojo ja
3: e do ki iroyin emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
4: s e l e r r I e salary
3: ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun se be maggi chicken flavor kan fun yin
4: ohun se be maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: ore afaimo ko ma jamu ami ti mo nroye e ninu ago ara mi ni o han mi le mo kara o ma ta mi bi pe mo fo mi atapara ara nja mi je nko ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi baba nbari e ni ti paja paja to ma mu mi lowo atese sugbon iro lo npa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu edake soro fo wa leleyi abi ari ara to nba oja se won ogun nipa bi asi capsule ni egbogi to je oni gbogbo eyan lo to ba nde pe ara nta ni ara yun ni ara nja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi paja paja to mu ni lowo atese bi asi capsule o wa kakakiri bi ti won tin ta oju lowo ogun jake jado ilu ibadan bnc capsule wa ni danax pharmacy adamasinga tanimola pharmacy okeado aslam pharmacy mokola roundabout boste pharmacy apata solution pharmacy agbeni bnc capsule wa ni ilu iseyin oyo ikire iwo ede ati ni ilu ogbomoso tabi number 30 adekoya house anfani road roundabout ring road ibadan ile ise temetayo trade america nigeria limited lo nse bnc capsule jade lati mo gaga ibi ti le ri bnc capsule aladugbo yin e pe 08103369434
7: NUT Oyo State Wing Model School tẹnu gboro ko tete bo liko ta ba nsoro nipa ile iwe ti o legbe nipa ka ko akeko leko le eko iwe ati iberu olorun ti gbe ni dipo giga lojo waju NUT Oyo State Wing Model School la n peri yen eyin ni emomo yin wa si ile iwe wa ke wa se ri oro we have trained and experienced teachers well equipped laboratories trained and conducive environment standard ICT laboratories well equipped sport complex NUT Oyo State Wing Model School wa ni Road 1 Owode Housing Estate Owode Apata Ibadan Idanwa Siwole entrance examination yo wa ye ni Saturday July 18 ati Saturday August 15 odun ta wa yi lago mewa aro bakan na laye wa fun gbigba awon to ba fe sise oluko fun awon subject bi further math English language literature in English technical drawing basic science and technology chemistry and catering craft telephone 08034659785 ati 08060883076 NUT Oyo State Wing Model School education for service and justice
8: obi ri bẹ́ẹ̀yàn bá ń ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin women broadcasters forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lọ́la èrò ipó èrò ọ̀sà ẹ bá wa níjẹ̀bútù retí wa àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí àwọn ọ̀tọ̀kùnlú ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ kó pin mìíràn kó lárinrin jù flash academy nífẹ̀lẹ́lẹ̀ nílùú ìbàdàn láti gbàlejò à ń retí

0: sa iroyin wa gbera to bayi
1: esin white
0: o gbera to kutupa kutupa kutupa o ti ya na nu ni
1: oja oja
0: ha oro agba kini won gboro yomo to bayi le yo iya oni iwo lo ba je mo so anu o
1: se kini
0: to ba ti ra ko si wahala
1: se newspaper le wa ko
0: se newspaper
1: le yo no se ko wa na ni ma
0: ko ko lo do ya dare la ta ba ti pari ai de be ngo ti yo wo
1: won ni won gbe kini
0: wa won gbe wa mo gbe wa mo ba mi so so so mo gbe wa mori mo gbe wa o kini won gbe wa mo abi won ti gbe wa ni won gbe wa baje baje o ya ja bere ni pa lo lo fe to be eni ti se alakoso fun oro se ode lo dile wa le de wa Nigeria Dave Dave Umaye o na lo ma ti soro wi pe olorun ba won soro olorun ko si ohun leti oni Dave Dave Dave emi lo mo pe e Dave ni emeta ni baba mi mo so mo gbo afi bi Samuel won lo so pe aro orilede wa Nigeria are Bola Tinubu yo ko orilede wa Nigeria je tayo odun 2031 tori pe ise idagbasoke ti babo ohun to ro wole ah ke mo se keke o koja be o salaye oro ohun lojo bo Thursday yun lana lasiko to nse abewo yen si afara abeyefo ti ijoba apapo orilede wa Nigeria ti won da wole ni ipinle Eko eleyi ti won so wi pe atunse yo bere lori re lati ose to nbo lo won ni won tutu mi se to je pe ah e mo wo pe ha ise lare won de wa wo gbogbo ise eleyi ti aro lede wa Nigeria to ni ka won se kiriun nigba ti o ba fi pari eto sa ta wa yi gbogbo re patapata yo ti pari ti aro si lanfani lati ma se won ni awon ipenija to kan suyo lori ero eto abo olo nse lo nfowo ago awon sisi awon ise idagbasoke ohun lo nfowo ago re seyin o wu Devi o salaye oro wi pe olorun lo mo mo ran are orilede wa Nigeria re Bola Tinubu si orilede yi fun awon orilede Nigeria lati wa segun awon isoro ti won koju o wa ke si gbogbo awon orilede Nigeria o ibi oro de duro yi o e se atileyin to gbongbon fun are orilede yi o ki ise ti are gbe kale ko le mo tesi waju o ati lati doju ogun ko aifese mule eto abo lorilede wa Nigeria tori pe ise ijoba ni ati ojuse won lati ri pe abo emi ati duke ara ilu o wa nibi to ye ko wa o si wa nibi to ye ko wa won ni defu salaye oro yi o mo tesi owo waju bi pe se ri gbogbo awon oke isoro ti orilede Nigeria n koju lasiko yi o fe wa ni ko ni pe fe lo ti wa ni ka se suru pelu are tori ohun ni igbagbo eleyi to jile ninu are Bola Tinubu bi pe didu lo soso tori eni to ni ogbon lori to si ni oye to ni opolo pupo pupo to fi n gbe kale lati je ki orilede Nigeria tesi waju o na ni are Bola Tinubu bi olorun si te bo n soro hun wi pe eyin omo orilede Nigeria o e fokan yin bale are Bola Tinubu lo na yan lati tu ko orilede Nigeria tayo odun 2031 yo si se ise na debi to lapere
1: oda ege muyi na ni ahin iwe royin daily post loko to di royin laaro toni nibi ti eni ti se omo oye fun ipo are lana tinu egbe oselu oni ka meji Nigeria Democratic Congress NDC eyun Peter Obi to ti pe ijoba orilede Nigeria nija pe egbo eje ka wo awo ko se ijoba orilede South Africa ilana ti nlo lati mo yawo lagbon odo ti won o obi lo fi oro yilede lojobo Thursday loju opo itakun X-ray nigba to nsala yoro pe egbo ohun mo o wi pe ilana mimo ya owo ke se nkan to ku die ka to pinrin bi ti wule omo oda ke eyan ya owo be eyan ba ni eyan mo ya amo sa o oni o ye ki akoyawo ko mo wa bi eyan ti samulo orufe owo be oni bolon ba ri o je eyan na ori o in lo ye ki oro owo ya ko mo bade o won den to fi gba kan je gomina ni ipinle Anambra hun in lo wa sa pejuwe ilana eleti ijoba orilede South Africa eleti an fi yawo gege bi eleyi to da to moyan lori o nitori pe won salaye leyoko kan fun awon mo orilede na ti won si mo pe nti ijoba wa to be fu wa se ni won ni koda ngben gbeyin gan ti e ba para nfi awon owo na te ma bi se nkan si ilu won ni awon mo orilede South Africa won mo pe owo ti e ya bayi 20 naira ta ya mi n ti e bi se re eleyi ta ya ni ayin n ti e bi se ni ori ngba to je pe awon ara ilu awon na ni won san iru fi owo be pada oni ngba ti e ba si gbe owo ti e ya àti sí àkànṣe tí wọn ṣẹṣẹ gbé ara wọn rí pé àwọn yọ nkankan nínú owó yìí nínú ọrọ rẹ ó tẹ wájú ó ní irúfẹ owó náà ń lọ yẹ kí wọn lò fún ìgbáyégbádùn àwọn aráàlú kí ìdàgbàsókè kó sì lè wà fún ètò ọrọ̀ ajé o ó tẹ wájú nínú ọrọ rẹ pé ẹgbọ àní ò burú sẹ kí èèyàn máa yá owó ó ní ṣùgbọn bí orílẹ̀-èdè south africa bí wọn ti lọ rè yá owó kan eléyìí ti ṣe bílíọ̀nù kan dọ́là ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní ilé ìfowópamọ́ new development bank ó ní wọ́n yànnà náà pé ń ta fẹ́ fowó ìṣeré wọ́n sì ń lo ọmọ náà south africa wọ́n sì ń fojú ara wọn rí ó ní àmọ́ ṣá o bẹ́ẹ̀ kọ́ ni ọmọ sórí o lórílẹ̀-èdè nàìjíríà ó ní àbẹ́ẹ̀ wàá máa wo nǹkan ni lábẹ́ ìṣàkóso eléyìí ti ń lọ lọ́wọ́ lásìkò tá a wà yìí ó ní ìlànà tí ń lò láti mọ yáwó náà ni wípé mọ́jà àwọn èèyàn ọmọ bíi ti ń lọ wọ́n ń fi ọwọ́ bo nǹkan mọ́lẹ̀ ni ó ní tó sì jẹ́ pé ọmọ nàìjíríà ni wọ́n dá owó náà padà ó ní lónìí tá a sì ń sọ̀rọ̀ yìí ó ní owó tí gbèsè tí nàìjíríà ti jẹ ó ti gbéra fòfẹ̀rẹ̀ láti tírílíọ̀nù mẹ́tàdínníàádọ́rùn-ún náírà 87 trillion naira lọ́dún 2023 ó sì fòfẹ̀rẹ̀ sí tírílíọ̀nù lọ́nà ìgbà náírà o.
0: tó wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ ọ̀sun tó tún jẹ́ akọ̀wé lọ́lọ́bàá fún ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ọ̀gbẹ́ni rauf adesola arẹgbẹsọlá òun ló ti ké sí àwọn èèyàn tí ó dìbò nípínlẹ̀ èkìtì lọ́la o wípé ẹ mọ tá ń ṣe o torí orílẹ̀-èdè nàìjíríà ti wọ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ètò ìdìbò tó sì ń bọ̀ ńṣe ni kí wọ́n láǹfààní àti rí i pé káàdì ìdìbò wọn ó wà níbi tó yẹ o àrẹgbẹsọlá sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ thursday yìí lánàá lásìkò ètò ìpolongo ìbò tó parí lólu ilé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti bẹ ní Adó-Èkìtì ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lógúnjọ́ oṣù kẹfà ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o nígbà tí ó ń bá àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú adc sọ̀rọ̀ oníṣẹ́ rí àwọn ìṣòro pọ̀ tí orílẹ̀-èdè nàìjíríà ń kojú lára àwọn ìṣòro òun láti rí ètò ọrọ̀ ajé tó dagun àìfẹsẹ̀múlẹ̀ ètò ìṣàkóso eléyìí tí ó gbòde kan lórílẹ̀-èdè wa nàìjíríà àti ọ̀rọ̀ ètò ààbò tó dagun wọ́n níṣẹ́ ti rí i pé nǹkan ti ṣe orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kí kálukú dìde láti gbara wọn lẹ̀ ó rọ gbogbo àwọn obìnrin gbogbo àwọn ọ̀dọ́ wípé ètò ìdìbò èyí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ẹ mọ́ sùn nù ilé ẹ mọ́ lọ wo fíìmù ẹ mọ́ gbà bọ́ọ̀lù níṣẹ́ ni ẹ mú káàdì ètò ìdìbò yín ẹ mú wáta kẹ́ ẹ sì láǹfààní láti dìbò eléyìí tí ó tó yẹ fún ẹgbẹ́ òṣèlú adc tọ̀dọ̀ tàwọn o nígbà tó wùn náà láǹfààní láti sọ̀rọ̀ ó gbà rọ̀rọ̀ gẹ̀dẹ̀ ẹni tí í ṣe olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc dúpọ̀ gómìnà nípínlẹ̀ Èkìtì ambassador Dáre Bejide òun náà fi dáwọn èèyàn lójú pé ẹ wò ó gbogbo àwọn tóun sọ lásìkò ètò ìpolongo ìbò ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí tí òun sọ fáwọn èèyàn pé ẹ wò ẹ fọkàn yín balẹ̀ gbogbo àwọn tí ó dagun òun láǹfààní àti jẹ́ kó tọ́ o tí ó dúró déédé padà ó ní gbogbo rẹ̀ lòun láǹfààní láti ṣe tí ni pé kẹ́ ẹ ṣe àtìlẹyìn tó gbọngbọ́n o nípasẹ̀ dídìbò síbi tó yẹ lásìkò ètò ìdìbò tí ó wáyé lọ́la nípínlẹ̀ Èkìtì wọ́n ní ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú adc olóyè ralph nwosu ń bẹ níbi ìpolongo ọ̀hún ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Edo ọ̀jọ̀gbọ́n ọ̀sẹ́hẹ́mẹ̀ òṣùbọ̀ wọ́n láwọn náà wà ńbẹ̀ akọ̀wé owó fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún dókítà mani balarabe rufai àti onímọ̀ ẹ̀rọ jíde adẹ́nìjì àtàwọn tó jẹ́ kànrìnkànrìn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní wọ́n péjú pèsè o níbi tá a ti rí àwọn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkìtì àwọn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ìpínlẹ̀ ọ̀hún wọ́n níbẹ̀ náà láti rí ẹnìkan tó jẹ́ amọ́lámójútó fún ètò ìròyìn tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Akin Omole wọ́n ní gbogbo wọn ni wọ́n pé wáwáwá o tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí àwọn ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan náà tí òun náà fẹ́ dìde dupò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin fún ẹkùn ìdìbò Àríwá Èkìtì sẹ́nítọ̀ Funṣọ Ayẹni wọ́n lóun náà láǹfààní àti gba rọ̀rọ̀ gẹ̀dẹ̀ ó bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà pẹ̀lú ètò ààbò tó di fíagànfíàgàn wọ́n ní àwọn èèyàn nínú ìṣẹ́ àti òṣì ni wọ́n ti ń rábáfó ó ṣàlàyé fún wọn wípé ètò ìdìbò ti wá dé báyìí o kí wọ́n má wọ ara ro kọ́ mọ́ rẹ̀pẹ̀tì kí wọ́n mọ́ sùn nù lé o kí wọ́n mọ́ wo fíìmù nù lé o kí kálukú tú yáyá kó bọ́ síta o àtàgbà àti ọ̀dọ́ àti àwọn obìnrin kí gbogbo wọn rí pé káàdì ìdìbò wọn ó dúró wánwán ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní ọ̀la o òun náà ló mú kí ìjọba ìpínlẹ̀ Èkìtì kí wọ́n sọ pé lónìí o ọjọ́ Ẹtì Friday wọ́n ní kò ní sí iṣẹ́ fún ẹnikẹ́ni fún ìgbaradì fún ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọ̀la o ẹni tí í ṣe olórí fún òṣìṣẹ́ dokita Folakemi olomo jobi lo sola yo oro isita loruko ijoba ipinle ekiti lojobo thursday lana o de lenu gomina bi odo ye banji lohun gba soro bayi o wi pe awon eyan tin be ni ile okere to je pe mo ipinle ekiti ni won to si de wi pe won ti gba kaadi eto idibo won fe lanfani ati dibo ni tarata won le lori ofe lati wale si ipinle ekiti lati wa dibo fun eni to wu won to ba di ola ti se ogunjo osu kefo adu 2026 ojo abameta saturday lo bo si o won ni koni si ori ofe fun eni keni yala awon osise ni o tabi awon omo ile eko lati lo sibi kibi ju pe kikalu ku kon gbaraji loju ona ti ri pe eto edibo ti won fe di lola ni ipinle ekiti o kese jari o kikalu ku si lo ti bi eto edibo re pelu pelekutu ko si pada le ma lo re gba poti ibo mo lo re sayan lada mo mo sare kaakiri iroyin ti o sele mo so won ni gbogbo re ni awon agbofiro won lanfani lati mojuto ni bi eto dibo ti o waye ni ipinle ekiti ti se eto dibo gomina lola
2: mo si rabo mo tabo
0: mo tabo mo rabo
2: n ba fi le mu o
0: ah eh oro je nti enu
2: olonu o
1: oda iwe iroyin daily post ni ahin won ni ijoba apapo le yi na ni omo ti se agbekale igbimo alagbara kan eleyi ti o mo ri si bo ni ebola bi o se ni di torofo kale o lorilede nigeria eni ti se adari osise l'office are bola ahmed tinubu femi gbagbabi amila ina lo fi oro ilede nilo abuja lojobo thursday nigba to nse agbekale igbimo alagbara na eleyi to si ni awon se agbekale won saaju in to le jomo itankale ebola lorilede nigeria oni irufe nkan to sele lodun 2014 nigbati ebola ti order awon omo nigeria si ribaribo oni awon ofe kiru re ko sele mo nile yo nigbati o mo te waju ninu oro o salaye oro pe egbo opolopo gbese ina lati gbe ti ose mo kale yoko kejeji lati daju pe ebola ko wule ti ewo orilede nigeria debi pe a wa mo sasala sugba lori bo ni o ti ni mo tan kaakiri lara awon omo le yi oni ba ti n ba yin soro yi oni opolopo gbese en ijoba ti gbe o lati mo je ko ti rapala orilede nigeria gbajabi amila te waju ninu oro re oni eyin ibi oro wa deduo lasiko yi oni gbogbo awon enu loro ele to wo orilede nigeria oju papako ofurufu ni o atawon lana mi ele te yan ma lo lati wo orilede nigeria oni gbogbo be ina lati si agbekale awon bi ti won ti mo sayewo fun awon eyan to bi di wipe ebola ko ni raye wo orilede nigeria o bakan ewe ninu oro re eni ti se oga agba patapata fun ajo ile ti npinwo itakale arun nile yi ncdc iyun omowe jide idris ona lo fidi isele na mule pe egbo gbogbo awon bi tawon ti gbe kale lasiko ta wa olomo yari ko si dada ebola ko ni raye kankan wo
0: nba mi epo nba mi epo ka wa no si sora wa o mo lo re jeje kuje o tori lara je kuje o na ni orisirisi ni o ti ngba le wa
2: koda mo
0: mu mo la la kula gbogbo je ti eku ba ti denu bo ise po eku je bredi o ti ri enu pe eku lo je lo wa yo enu eku ku o
2: mi aduru bredi 15
0: ni wa sonu
2: ma si awon eku nsi baje won ni je nje kini o won le wonu e jade tan je le teti won fi eku jule
0: ba ba yo kuro to je to ku mo ran ni to ra ti wi fun o bayi ni isin mo gbe gari ile debi ti eku o se gasi le ba so pe fiteba en tora yin je ni
2: o
0: ko ri be o oro n ta wi ko ri be o e ma ja je je ku je o e ma ja da wahala le sira lorun ka ba tori pe bi nkan ti se ri na ni a ti se ni ajo re o oridajo muhammed gaba umaru ti ile ejo giga ti ijoba apapo to fi dikale se olulu lewa ilu abuja lo ti mu ojo kini osu keje e ti won mo gbo esun lori ejo kan tin be ni waju won o eti eni to je okan lara awon omo eleyi ti won dije lo si ilegbimo asofin soju ekun idibo gusu ipinle delta labi ase egbe oselu wa progressive congress mu wa pelu eto idibo abenu ti egbe oselu ohun ti won se won ni saju ni onidajo umaru lo ti kokan sun igbejo ohun si waju leyin ti won daruko bi won ti sese lana lojobo thursday o na ni won so pe ojo kini osu keje ni won wa be ni gbo ejo to jo o won ni won mu iwe lo ni ogbon ojo osu karun iyen lati odo senator joel ono wapo tomosi tinu egbo selu apc won ni iwe lo tarata si odo ajo eleto idibo lewa nigeria won ni yun duro won ni egbe selu apc won mu iwe lodo won won ni iwe to lo si waju ile ejo eleyi ti won fi pe taku egbo oselu APC ni tarata bi pe eto edibo abenu waje ninu egbo oselu ohun ni ojo 18 osu kanu odun 2026 ta wa ninu re yi o sa pelu gbogbo awon ti won je oludije saju eto edibo gbogbogbo ti o waye lodun 2027 oni iyalenu lo je fun ohun o nigbati won lanfani lati se eto edibo kekaluku ki won to si odo eni ti won odibo fun loro ba di gbasgos lo ba di yala iyen number yala ti won bere ni ka pe ha 1 2 3 4 5 6 10 20 21 wala wala ti wa o ati pe gbogbo esi ti won mu jade lasiko eto edibo abenu ohun ni pile director ofege gba ni lo se mori lo iwaju ile ejo ki ile ejo ba won da ta lo wole ta ni o wole ewon esi dibo to jade lasiko eto edibo abenu eleyi ti won se ti won ni kikaluku ko to se ni eni to ba fe gbogbo esi ti nbe lowo todo ta won pelu eri to daju o yato si eleyi ti won keje o ti won sa so wi pe eni ta won fe ni ko wa nbe eyin esi leni ni mosan ko mu kikan lo se wa ni si iwaju ile ejo ki ile ejo be ba won da won ni gba won gbe kini ohun yewo no wa ni lore fokan re bale nigbo ba di ojo kini osu keje a wa bere gbejo lori re ni sansan lori bi eto idibo abenu ohun ti de labe ase egbo oselu APC boya won fe gbe omo oba fosun ni won sa ti mu gbogbo owe lo si akata gbogbo awon to ye ki iwe de odo won ta won na lanfani lati yoju se waju ile ejo ohun
2: eda eja to se be ki eja lo si oju oja ba ti pada de edo ki royin yo mo ti waju eku kale
3: Lagilu FM 96.7
4: Asa beyan lowo loro bi kon koyokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita so agun sagun eyan me dagba pupo ko ma rin ko gekoge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye kin kon ma rin ninu ara ogbenu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo leseyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kore o ma le se dede ara ma gba pepepe ara ma legun igbese kan ma nkia ni pataki ka te de gbegbese ni kiakia e da wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le ise mu jo yin lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 enta tadu ale lama toni toni
5: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo yo sese pari ilewe girama direct entry abi ofe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Crown Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
6: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L E R R I E celery
6: ah boda mi espelli espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
8: T U R M E R I C turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
10: Alora Soromaye tó ti ṣetán lọ́dún yìí láti ṣe àmúṣe májẹ̀mú rẹ̀ nínú ayé rẹ̀ ni Power Explosion Aerial 2026. Wà bọ́ lọ́rùn tí kì í dalẹ̀ májẹ̀mú pàdé níbi ètò àdúrà tọdún yìí tá a pe àkórí rẹ̀ ní májẹ̀mú ìdáhùn láti Monday ọjọ́ kejìlélógún sí Friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí lówùúrọ̀ ọ̀sán àti ìṣòro ojoojúmọ́ mọ́jú Saturday gbogbo ẹ̀ lórí òkè àánú Mountain of Mercy Aerial Ekiti. Prophet Ezekiah Olúbóyè Ọládèjì General Evangelist CAC Nigerian Overseas ni yóò máa ṣáájú nínú iṣẹ́ ìránṣẹ́ tó fi mọ́ Pastor Matthew Ashimolowo, Pastor Pọ̀jù Oyèmádé. Ọlọ́run ṣetán láti mú ọ kúrò lóko ìlérí, mú ọ bọ́ sílẹ̀ ìmúṣẹ rẹ̀. Pastor Iyo Ọ̀dẹ́jọ́bí General Superintendent, Pastor Eso Oladele President CAC Nigerian Overseas. Wà bá Ọlọ́run Ayọ̀ Babalọla pàdé ni Power Explosion Aerial 2026 kó o sì mọ̀ pé Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má múṣẹ.
11: Lagilu FM 96.7. Edoki Iroyin.
1: E kaabo pada lati oju oja. Edoki Iroyin, o na lo nte si o waju o. Ikanni Lagilu 96.7 FM. Oda ko buruko ba gege nse be kin tun mu yi eyi ni ahin. Won ni

kí wọ́n máa ṣe nínú ayé ká dá nǹkan lákẹ́ kó má ṣe mọ́ kí ohun tó tún dún padà dẹun tí ò dún mọ́ tẹ́ni ta tí ń rí kọ́ padà dẹni tí wọn ò ní rí mọ́ nínú ayé kì í ṣẹ̀yìn elédùmarè àṣẹ ó dẹ̀ yìí ta lérò pé yóò padà jẹ́ bẹ́ẹ̀ nínú ayé kó má padà jẹ́ bẹ́ẹ̀ mọ́ níbi tọ́ máa ráyè ò fojú sí pó lè padà di nǹkan elédùmarè ó sọ ọ́ di ohun tí ó padà di ohun tó máa ráyè ó máa tanná wò ọlọ́run ni gbogbo ìròyìn tó dáa pátá jùlọ nínú ayé àti ọlọ́run lónìí forúkọ ọlọ́run ọba tí ṣe nǹkan kan tí kì í kùn síbi kan mo fi ń kìyìn láàárọ̀ yìí ìkànnì lágelú rèé o 96.7 fm òkè gajòkè ẹ̀ka àbọ̀ sórí ètò yín ètò wa ìràwọ̀ islam ń tàyájọ́ ọjọ́ títò ní ìjẹ́ lórúkọ bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ ìbàdàn ìmáàmù ilẹ̀ yorùbá sheik abdulgani abubakar gbọ́tọ̀mọ kékeré sheik abdulbari adétúnjẹ lórúkọ wọn náà ni mo fi kí àwọn ìmáàmù tó di ààyè kọ̀ọ̀kan mú nípínlẹ̀ ọ̀yọ́ ìmáàmù tìlú ọ̀yọ́ aláàfin ìmáàmù ló ògbómọ̀ṣọ́ dáńtì fi máa fún lóò èrú àtàgbègbè rẹ̀ Ashika Doctor Bilal Yusuf Shitu Olu tilẹ̀ gbọ́ra Bíyèsí tilẹ̀ gangan àti gbogbo àwọn àgbà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé Adani Wayi Mọ̀ọ́mọ̀ fi ta kókó àwọn ààyè kọ̀ọ̀kan ká lè rí nǹkan sọ ń pa tiwọn náà tí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn àrólé Ọlọ́run lórí ilẹ̀ ẹnu wọn tó jẹ́ àfáà ìbẹnu wọn tó jẹ́ onípò tàbí aláṣẹ ìka lè sọ lákòókò yẹn pé lágbájá la fi ibẹ̀ mo dẹ̀ ṣì rí rè ń gbà àti ẹ̀ ìyẹ́ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba gbé ẹ̀sìn lé lọ́wọ́ tó fi ta kókó ẹ̀sìn láàyè kọ̀ọ̀kan kò ní dojúrò mọ̀ yín lọ́wọ́ gbogbo àwọn aṣíwájú wa ń di ẹ̀sìn ọlọ́run bá wa kọ́ wọn máa ṣe wọn tó ń darí inú ìlú ọlọ́run bá a pẹ̀lú wọn ibẹ̀ lórílẹ̀‐èdè yìí ti kọjá òye tiwọn ọ̀tọ̀ ni ohun tí kálukú wọn rò ọ̀tọ̀ ni ohun tí wọn bá ń gbà wọn dọ̀n tán àfi kí wọ ọlọ́run ó bá wa dúró tì wọ́n nìkan kó o kọ́ wọn máa ṣe ojúmọ́ lọmọ nàìjíríà ń gbọ̀nà àrà yọ lọ́nà kan àbó miín ibi wọn fi wọn sí lálẹ́ àná kílẹ̀ ó tó mọ̀ wọn á ti gba bòmí yọ wá síwájú òní wa kẹsẹ̀ járí tí ìbá ṣàtìlẹyìn ọlọ́run wọn ò bá sì kẹsẹ̀ járí kò lè ro aráàlú lọ́rùn ìjẹ́ ti àwa àmẹ̀kúnà dọwọ́ ọlọ́run báyìí ó ti ju àwọn ọmọ kéékèèké tí ò lẹ́sẹ̀ lọ́rùn bá wa tún orílẹ̀-èdè yìí ṣe òbí tí làásìgbò wà pátá sẹkíọ́rítì ni ó ẹkọ́nọ́mì ni ó all aspects of life we can think of you are challenged one way not the other afagbara ọlọ́run àfi bí ọlọ́run àyípadà ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ilẹ̀ mẹ́kà àti mẹ̀dínà náà rí bákan lánàá ṣùgbọ́n lónìí kódà àwọn tó ṣe ẹ̀tilẹ̀ mímọ́dé wọ́n gbà pé ikú yàtọ̀ sí oorun torí ẹni ó bá kú ti tánú ayé ṣùgbọ́n ni ó bá sùn ó padà jí ó lòun kó dakun kójọ àpò ìyípadà ayọ̀ bẹ́ẹ̀ náà ṣe lórílẹ̀‐èdè yìí jáwa náà ó pàtàn ayọ̀ ó má jẹ́gbà àti dáyé tá a fi kú òun bẹ́ẹ̀ náà ìdìsẹ́mì ìtàn kan náà ni wọ́n kàn ń fọdún yin dún ni lọ́dún ayọ̀ pé bá wa nu ayé àbáríkà nàbí wa mahama mo kí bàbá mi gbọ́ ẹni tẹ́tí wà lójú òkú mò ń kí yín àṣeek Alhaji Abdulai Aziz Olasumadi Ayinla Omo Sulu Baba Fishan Balogun Alasalatu gbogbo leru atagbegbe gbogbo àwọn àgbààgbà ẹ̀sìn pátá mú kìyìn láàárọ̀ yìí ọmọláàánú bẹ́ẹ̀ lé agbára pẹ̀lú mi ṣùgbọ́n iná mà kókò tá a wà yìí tá a bá wo kàlẹ́ńdà àtojú ọ̀run oṣù tó gbẹ̀yìn oṣù méjìlá àtojú ọ̀run ti kásẹ̀ nílẹ̀ tán àti bọnu ìjìrà tìtù ìrìnàjò ọjọ́ ìjẹta ìpínlẹ̀ ọ̀yọ́ kéde ọlídé

àwọn àṣeyọrí kan tó lágbára leléyìí dúpẹ́ ọlọ́run o torí pé agbára kọ́ la fi wọnú ìjira ilé yìí àánú la rí gbà lọ́dọ̀ ẹ gbogbo àwọn tá a jọ ṣe tọdún tó kọjá lọ kọ́ ló tún bẹ láyé má lè yé má dúpẹ́ lọ́wọ́ ìlédùmarè alhamdulillah ìkẹ́ṣíra ọlọ́run má bọ́ pé ẹ wà jẹ́ tó lé ní èyí tí ó lágbára jùlọ àwọn àlejò ó wà nílé agbára pẹ̀lú mi ọláàní ti ṣe gàyà bàbá mi kan ní kí n bá wọn kí ẹ dáadáa aláyọ̀ yanjú láǹfààní ọlọ́run jẹ́ kó da dojú alẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí máa dá ẹ̀dá padà sáburú tí fi gbàgbé mọ̀ tàbí tí ó fi gbé yẹn jù sẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ fi yẹn lẹ̀ láǹfààní sùn ni ó wàá dà fa nǹkan míì àpadà sí aburú bẹ́ẹ̀ tí ṣe rí bá ẹ̀dánú ayé kò ní kan àwa náà gbogbo abiyamọ tó ṣàmì láàárọ̀ yìí kò ní kan ọmọ ẹnìkọ̀ọ̀kan yín. Wàlà haúlẹ̀ wàlà kùwátà ìlà abìlà àlè ìlà àdé. Aláàní ń bẹ̀ ilé agbára ẹ̀dá kan

0: sẹ̀mẹ̀ǹkọ ẹ̀. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ìlú
2: di kéńjì kankan so, ẹbí mọ́ ní kéńjà ló ṣe wọ́.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: cashball
1: tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí website

0: alaga na komi ofun ijoba ibile mokankan la tun be le ba
1: la minki oba
0: main city ati le city alada ni waye ni ko ma dari wa mi asi koko jo takuro so
1: akibawa
0: di ki mama koja lo sodo coordinator wa nipinle oyo alajo ma wa foro jomituro nipa awon alakale ito ijo na komi oni fun ejira ati todun yi ẹgbẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú aláàjì wa sulaimu ọba wa mọ́ní sàlámù alaykum wa rahmatulahi wa barakatu.
2: wa alaykum salam wa rahmatulahi wa barakatu.
0: alága ṣe kìnkìn yín wípé amadupẹ lọwọ elédùmarè àwa àti ńlọdún tó kọjá lọ.
2: alhamdulilayi rabbil alamin.
0: eléyìí ò ní já ṣe mọnú ayé. ijera 1448 tún ti wọlé.
2: alhamdulilayi
0: ẹ wo bí àná.
2: ijera wọlé wẹrẹ o. ijera wọlé wẹrẹ ọlọ́run dákun mọ̀ mọ̀ jẹ́ ara rìn ra.

0: won ran wa
1: Allah akbar awon te da ko sile gan lo ran yin
0: be ni
2: eh
0: mo to wa ki the chairman of Muslim Community of Oyo State
1: alhamdulillah
0: alhaj isaac adekunle sani
1: adekunle sani
0: bakana mo ki secretary Muslim Community of Oyo State alhaj munisik bidemi asiyan siyabade eni olorun yen
1: baba wa le
0: mo ki gogo won papata
1: alhamdulillah
0: latara be ni wa
1: ki alhaj doctor daud
0: mo nbo abe
1: e mo binu ara ya mi die ni
0: bakana ni mo ki oga mi ti won je mentor fun wa
1: alhamdulillah
0: alhaj wa doctor daud ayodele
1: amawalaga alhamdulillah
0: mo ki awon na
1: olorun je mi
0: oruko Muslim Committee of Oyo State mo ki won loruko na come you mo de ki gogo egbe islam papata e daruko tadomnu lekan ajo ni se ta ajo nse papo gogo wa
1: koda to duri mss
0: ati o ti e ati ti mss
1: e ma bi nu mo kon bere na ni awon ti
0: so gogo egbe papata to je ijo islam
1: naam
0: mo ki gogo wa pe akira wa ko odun ti ijira ti olorun ka dara pe ko soju emi wa
1: ijira ti tun
0: 1448 e se ki wa
1: lo ase
0: la dayanri awa ki gomina wa ipinle oyo
1: Allah
0: tori pe mi o fe o sagba mo bon
1: be ni
0: nigbati won di gomina to ba je pe won so pe ko si nkan to nje public holiday
1: fun ijira to
0: ko si nta fe se o
1: aya ma fa lo na ni
0: tori governor ni government
1: en ti o ko wi o ma ko wi na ni
0: olorun mo je ko ron o daro
1: ami olorun
0: ko je kun ogun le dada
1: amin ya allah
0: olorun ko ba kun olorun
1: ma sha allah
0: so labala ti mo ti wa ki wogo won yen o ni abara wa dupe
1: alhamdulillah
0: tori pe ai mo ye nkan lo ti sele laarin mo around 1447 to be days only
1: hija 1447
0: to wa 1448
1: Allah
0: Olorun to wa kadara pe aburu be o tele si awa
1: adupe lodo Olorun o
0: won ni won sogun ekun fun yan ko ti ku wa logun yan o sise
1: o le o je so ti ku na ni
0: Olorun ti o ti je kemi o bo bayi
1: alhamdulillah
0: agbogbo agba
1: Olorun seun
0: so Olorun ko siju anu e wa
1: agba
0: ko gbadura mo wa ki chairman mi
1: naam
0: alhaj Dr. Ashim atere
1: Allah akbar
0: Allah se yan ri chairman
1: alhamdulillah
0: ti o ko ogun eyan 1032 lo si hajj tolorun de je ki gugu won ki won de lara tarafia
1: alhamdulillah
0: ba dupe to pe en ba ri atere yo mo ipe ah ise hajj yan ye atere
1: o je won tara
0: se ye won ti fun te do re o ye won gan
1: alhamdulillah
0: kolorun ko ba mi siju anu e ko ba mi gbadu awon
1: so masha allah
0: ka bo sori eto wa gege bi ase mo se lododun igba ti oga mi alhaji wa sulaiman ti won salaye lekan mo ba awon ijo muslimi papa julo na come you awon oga wa alhaji kule san mo tu ba won dupe lekan si
2: alhamdulillah
0: ijo ni ta bere ni 46 years ago
1: 46 years ago
0: beni ti a wa bere ta n salaye fa awon eyan nipa ohun tin je ijira ko ye awon eyan nigba inu ramadan kan la won yo mo pe osu kan wa to nje osu ramadan
1: to nje osu ramadan
0: sulikija gan awon eyan ti mo pe osu kan ni
2: ta mo pele ya
0: o n kaluku kan sa n lo aye re lo ni sugbon eleyi ti ye awon eyan nisin yi pe osu awa muslimi to eri re wa nu qurani o na ni osu ti hijra eleyi ti an kai ni o ka re a de so fa awon eyan pe ki so dun la nse ki se odun
1: ki se odun
0: odun meji lo wa ko si yan be odun meji lo wa ninu islam ti awa ta de nsoro ijira na ijo jimo gan awon agbalagba pe ijo odun ni
1: ma lo odun kekere
0: ehn sugbon odun meji to wa yen ileya ati
1: itunu awe
0: mejeji lo ni hutuba
1: beni
0: ikan wa ni pe won o pa iran nbe so eleyi ti an so
1: asi lo yen na fila yidi
0: asi yan na fila ni mejeji na ni ati yan na fila
1: naam
0: so eleyi ta nso fun ra wa yi an fi awon an nkan ti o ye awon eyan nipa esin wa
1: inshallah
0: o lan salaye fa awon eyan awon eyan mo nkan to nje o soju ohun rara o
1: Allah akbar
0: awon eyan mo ah lapejuwe a lo se wa asin bi kan because ani rura da wa ta mo lo si gberiko eleyo ti to bi odun meje seyin a wa nso yi pe amu hadith kan wa pe so yi wari tu so bayi baba kan nu awon agbalagba to je imam mashallah si for that matter baba yen ni egbe e duro bi ta de un gbogbo wa sẹ̀tí ń se fún wa láti jọ àti mọ̀ Buhari wo ni ṣé Buhari tó ṣe head of state ní Nàìjíríà mo lè wá sọ fún wa pé ó sọ báyìí sọ báyìí sọ báyìí lọ́yà
1: ẹ̀yin wá ń gbé ọ̀rọ̀ ẹ̀ wá ká àwọn ibi tá a wà yìí ọlú ọ̀rọ̀ wo ni ń bẹ lẹ́nu ẹ̀
0: nígbà tí ò yí rárá rárá àtọ̀ àìsẹ̀ wa ń ṣàlàyé pé
1: Buhari yẹn kọ́
0: Buhari yẹn kọ́
1: Muhammadu Buhari kọ́ kàsínà kọ́lé lẹ́yìn tí wà kódà kò gbéd
0: ìjọba ti declare public holiday àwọn èèyàn bèrè ẹjọ kí tó tún
1: kí ló ń ṣẹlẹ lónìí kí ló táwọn ọmọ lọ léèwé.
0: àpèjúwe rẹ̀ wá ni wípé nísìn tá a ti wà nù máa rà ń báyìí sìn àwọn èèyàn ti mọ̀ pé àwẹ ramadan mọ̀ tó ti súnmọ́ tán
1: wọ́n
0: tó kò sùn mẹ́sàn-án báyìí nísìn yìí
1: kálukọ́ jọ máa kájọ́
0: òun kálù wọn fi ń ṣe òǹkà
1: alhamdulilah
0: so adúpẹ́ ọlọ́run pé a ti ń àchífù nǹkan tá a gbé dání
1: tá a gbé lọ́wọ́ tí yóò ní bàjẹ́ mú pẹ́ ọ̀dà tó kọ́ wá rí bẹ́ẹ̀ ń gbà náà ẹ jẹ́ ká wá lọ kí làwọn programme tó wà
0: ètò wa ti bẹ̀rẹ̀ ní ọjọ́ sunday tó kọjá eléyìí tí bàbá wa ìmọ̀ọ́hún fún gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n síwájú wa nínú àdúrà ní ọjọ́ sunday tó kọjá eléyìí tí a ṣe ní central mosque
1: ọjàba
0: fún orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ Oyo state tí a ṣe àkànṣe àdúrà tí wọ́n ké odi Al-Qur'an kẹrin láti tó fi bẹ̀ẹ́ lọ́hùn lẹ́yìn wa àgbà yẹn ìgbà tó di ìjọ tuesday àwa pe gbogbo àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ primary school pàápàá àti public
1: àti private
0: wọ́n wá ṣe exam tó jọ mọ́tọ̀rọ̀ ẹ̀sìn wa adẹ̀ fún wọn ní nígbà wọn ṣe tán about bíi 500 of them ọlọ́run kádàrà ká pèsè oúnjẹ tí wọ́n jẹ
1: tí wọ́n jẹ
0: pèsè fún wọn níbi láti wá mú pò kíní pò kejì pò kẹta tó yẹ pé wọn ò gba ẹ̀bùn ní adámọ̀sí gbàǹjọ sunday tí
1: yóò pọ̀ lọ́dún tó ṣe dáadáa jùlọ nínú wọn tí yóò ní
0: bàjẹ́ pàtó níjọ wednesday ó ní ìkan lára àwọn imam nàkọ́míyò àyájọ àtìrìmísì ìṣọ̀lá a ní kí wọ́n wá ṣàlàyé fún wa láago márùn ẹ̀bùn kí gbogbo ọjọ́ lẹ́bọ̀ẹ̀sì
1: láwọn wà lọ́jàbà
0: àbẹ̀yìn special usra program wọ́n ṣe wáàsí fún wa wọ́n ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ ìjíra wọ́n ṣàlàyé fún
1: wa pé àwọn
0: tànmọ́lẹ̀ sí dáadáa nígbà tó di ìjọ thursday láàárọ̀ àwa ni gbogbo àwọn ọmọ secondary school pàápàá private àti public àwọn náà wá a ṣe quiz competition fún wọn a ṣe pick and talk fún wọn a ṣe guidance and counseling fún wọn ní central mosque ọjàbà náà tí a mú ẹni tí ó ṣe pòkíní pòkejì pòkẹta
1: náà nínú àwọn oyún náà
0: nínú òtúgba ẹ̀bùn jọ sunday ní adámọ̀sìgbà níjọ sunday
1: june 21
0: so ìgbà tó dìrọ̀lẹ́ làwa ní àpèjẹ yẹn ní women's day gbogbo àwọn obìnrin pátápátá tí àwọn form one tí wọ́n kó wọn síwájú wá sí yẹn láàrin àwọn obìnrin nìkan ni àti gbogbo àwọn obìnrin women's wing nàkọ́míyò wọn kóra wọn jọ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ara
1: wọn
0: láàrin ara
1: wọn lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin
0: bó lẹ ṣe máa lò pẹ̀lú àwọn ọkọ yín bó lẹ ṣe lò pẹ̀lú àwọn ọmọ yín tẹ́bá wà láàrin àwùjọ tí èjì ti mùsùlùmí gan bó ló ṣe kẹ́ ṣe bá wọn lò wọ́n ṣe wá sílẹ̀ lórí ńbẹ lónìí tó jẹ́ ọjọ́ jimọ̀ gbogbo mọ́ṣáláṣí ti ń bẹ ní Oyo state pátá ó ní ìmọ̀ọ́mù kọ̀ọ̀kan ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjìra ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ ńbẹ̀ báwo ló ṣe yẹ ká ṣe lò láàrin àwọn àwùjọ tí mùsùlùmí bá wà àtàwọn tí èṣe mùsùlùmí ìyẹn
1: tá a fi gbé ní ìrẹ́pọ̀ àtàlàáfíà
0: tó wá díjọ sunday ó ní
1: ọ̀túnla yìí
0: ọ̀túnla eléyìí tó jẹ́ wípé igbákejì gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ barista adébáyò abdulrahim lawa tí wọn ó síwájú pẹ̀lú adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run pé lára nǹkan tí gómìnà wa ṣe fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ present ssg professor musbau babatunde àwọn náà wà nbẹ àti gbogbo àwọn tí wọn bá jẹ mùsùlùmí
1: nínú ìjọba lẹkàn
0: àwọn náà wà nbẹ àtàwọn tí wọn ò sí nínú ìjọba tán jẹ mùsùlùmí àwọn olóyè ẹsìn bàbá wa alhaj daoud mọkànjọ ọlá akínọlá tí wọn jẹ ààrẹ mùsùlùmí gbogbo ilẹ yorùbá sẹríkì mùsùlùmí fún gbogbo ilẹ yorùbá alhaji wa abdulrasheed ọláwore àwọn náà àwọn mọ̀kú ọ̀run àwọn náà wà nbẹ bákan náà bàbá asálẹ̀ mùsùlùmí àwọn náà wà nbẹ alhaji wa aṣíwájú mutiu abdulaziz ọládẹjọ
1: onímọlù
0: àwọn náà wà nbẹ àti gbogbo àwọn àti giwa àdínì fún gbogbo mùsùlùmí ní ọyọ state akita hasan giwa gbogbo wọn pápátá àti turaki àdínì ní ọyọ state alhaji mọgàjì ada abdulkareem abdulkareem adanla àwọn náà wà láwọn tiẹ̀ wà lára àwọn tí wọn ó tún fòye dá lọ́la àti gbogbo àwọn tí wọn jẹ́
1: mùsùlùmí ìyẹn níjọ sunday ọ̀túnla yìí
0: níjọ sunday ọ̀túnla
1: yìí ládàmọ̀sìgbà
0: ládàmọ̀sìgbà lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀jẹ̀ àjọpàdé mẹ́ẹ̀ ní déédéé aago mẹ́wàá
1: òun
0: lè tó bẹ̀rẹ̀ afẹ́ káwọn èèyàn tètè dé torí wípé àwọn tí wọ́n mọ pẹ́ kí wọ́n tó dé wọ́n lè mọ̀ láǹfààní láti rí ibi
1: jókòó. ó dẹ̀ tiẹ̀ mú mọ̀ yẹn mọ ìṣesí wa pé àkókò yẹn à ń gbìyànjú pé táago mẹ́wàá bá lu kí mẹ́wàá wa jẹ́ mẹ́wàá
0: olórí nǹkan tá a fẹ́ ṣe ń jọ yẹn jù ó ní àkànṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n kó
1: to nbe la hama
0: je ota esin ti won fe fi esin boju ti won e sara wa ti won fe da ti obaru won fe da orilede nigeria won fe
1: ti owo oselu gbogbo nkan
0: be ni akanse adua wa wa fun ni ojo yen
1: lati tu ki olorun le tu asiri awon eni bi
0: tu asura awon eni bi kolorun ko de ba tu awon ti won wa nu
1: to wa nu gbe sile
0: lagba lowo olorun akanse adua o wa ye nbe bakan na iyan bi ologun ba se mo se
1: lododun
0: gbogbo egbe islam gbogbo omo le iwe akoko
1: patapata
0: gbogbo omo akeko
1: dini
0: awon ti janiya awon lasalatu gbogbo won papata ajo pade ni
1: ajo la pe sibe gbogbo awon muslimi pata le pe
0: invitation lowo
1: to ko
0: le kari gbogbo won la
1: ko mo ti yo ni baje e dakun tori pe mo ri pa koko wa to ari pe ma lo mo e je nbere kire kan awon number wo ni won le pe si boye nkan to ba ni bere to fe bere nipa ijira wa ojo sunday otun lai awon number wo la fe fi sita
0: je n pete mi ki leader mi no pete won
1: oh yeah
0: 081 864 862
1: e da ko pe lekan si akwa kan se mobile
0: 081 864 862
1: to leader
2: 080 080 30 52 52 24 05 05
1: lekan si
2: 080 080 30 52 52 24 05 05
1: to gbogbo eyan wa te wa nu le to ijo na kombi o n pe wa pe to ba dojo sunday otun la on the 21st ni adamasigba ile papa se adamasigba laago mewa aro ni gbogbo muslimi to ba dara le ju pe muslimi le mi na gege bi omo yanues afi ka pade nbe atopolopo nkan ti won ti la kale ka gbe era wa laruge ka de kun esin olodun lowo latara ita gbe kale olodun wa pe leni kokan a ma fe se lo ti o fi di ojo mejo ta tu ma pade titi igba na lupona mo ti ja mo so pe subhana rabbika rabbil izati amma yasifun wa salamun ala al mursalin wa alhamdulillahi rabbil alamin
3: FM 96.7

dàpọ̀ mọ́ plétiri ticket getter àti ticket lọ́jọ́ friday tọ́ọ̀kan lè gbìyànjú kẹta tírítírí ticket bóyá bíi márùn-ún bíi 75 kọ́hún at least almost bíi 150 ticket nìyẹn pẹ̀lú tó ti ní bẹ̀ tẹ́lẹ̀ lórí pọ́ lọ fún àgẹ́. All right, star 347 star 1004 star 2#. Mohamed sọ kíní kàyí pé bọ́ ọ bá gbìyànjú tíkẹ́ẹ̀tì tó play àbí ọfẹ́ ta bóyá kò wá tètè yé wọ o tètè géètì àlàyé yẹn ò yí ọ ṣùgbọ́n àlàyé yẹn rèé jẹ́ gbé ọdẹ bẹ́ẹ̀ tó bá ti sẹ́ndì kóòdù yẹn star 347 star 1004 star 2#. Tó bá ti sẹ́ndì ojú ẹsẹ̀ mẹ́sẹ̀jì máa padà wọlé sọ́dọ̀ rẹ̀ wọ́n á sọ fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ rà tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ rà tó bá ti wá gbé wá pé bọ́ bá jẹ́ ọkàn bọ́ bá jẹ́ méjì bọ́ bá jẹ́ mẹ́ta ìwọ kan tẹ 3 bọ́ bá ti tẹ 3 lórí fóònù ẹ náà ni wọ́n ti mọ̀ pé mẹ́ta nù pé 15 ok ojú ẹsẹ̀ ni tó bá ti sẹ́ndì ẹ̀ báyìí yọ wá gbé yóò tún gbé nǹkan kan wá wípé ṣé transfer ló fẹ́ ṣe ni àbí ussd code ló nílò yóò tún gbé yẹn náà wá transfer 1 ussd code 2 kọ̀ọ̀kọ́ lè rọ̀ ọ́ lọ́rùn ìwọ kàtẹ 1 transfer tó bá ti tẹ 1 yẹn ojú ẹsẹ̀ ni wọ́n send the bank details sí ẹ ìyẹn ni báǹkì tó ti lè ra tíkẹ́ẹ̀tì yẹn wá send ẹ sí ẹ tó bá ti wá send báǹkì yẹn sí ẹ ìwọ ló ni báǹkì yẹn láàrin 30 ìṣẹ́jú sí 40 ìṣẹ́jú lẹ́nu tó túmọ̀ sí pé bọ́ọ̀ bá ti ráàyè play bóyá wá wo orí báǹkì àpò ẹ orí pé kò sówó ń bẹ̀ ó sì ní káàṣì lọ́wọ́ tó fẹ́ fi ta bank details yẹn náà ló mú lọ sọ́dọ̀ àwọn oní pos báǹkì yìí o ẹ bá ń san iye báyìí síbẹ̀ ìwọ kan fún wọn káàṣì ń tiẹ̀ wọn àwọn ò ní wàhálà kankan mọ́ tí bá ti san báyìí tí bá ti sanwó yẹn síbẹ̀ báyìí ojú ẹsẹ̀ ni mẹ́sẹ̀jì ọ̀ dáhùn lórí fóònù ẹ pé nọ́mbà rẹ ti wà eligible nọ́mbà rẹ ó ti wà eligible bá ti jáde bẹ́yẹn ọmọ retí pé ayọ̀ ló kù gbogbo àlàyé tí mo ṣe kalẹ̀ yìí bí ọba wa yí ọ o lè pín nọ́mbà 020

0: 0905-1194. Tàbí kọ chat wọn lórí WhatsApp number yìí 09026026314 09026026314. Bó ṣe jẹ́ nìyẹn láàárọ̀ ẹ̀, ó ti ẹ̀ wá kéré tán àríwá ẹ̀rì èèyàn bíi méje ọgbọ̀pẹ́. Àwọn èèyàn bíi méje wọ́n gbọ̀pẹ́ láàárọ̀ yìí. Mọ́ gbàgbé abẹ́ láti ibi ikùn láti ibi pẹlẹbẹ ibi pẹlẹbẹ láti bẹ̀rẹ̀ sí ní mo kìíní ọ̀hún bọ̀ abẹ́ ibi pẹlẹbẹ ni a ti máa mọ́ọ̀lẹ́ jẹ abẹ́ látòrí 50,000 naira jábẹ́ lórí 50,000 naira jábẹ́ lórí 50,000 naira jábẹ́ rẹ̀ báhùn. Torí àkókò wa jábẹ́ báhùn lórí 50,000 naira ọ̀yá 070 lọ́kọ́kọ́ wọlé o 070 lọ́kọ́kọ́ wọlé 92836 lọ parí rẹ̀. Ta ló wà ńbẹ̀? Ta ló wà ńbẹ̀? Ta ló wà ńbẹ̀? Ta ló wà ńbẹ̀? Ọkọ̀ náà ti ń faláwìn o, ẹni tí ó gbé kọ́ ni o.
1: Hello sir.
0: Agbo ojúmọ́ o.
1: Yes sir, ẹ káàárọ̀ sir.
0: Ẹ káàárọ̀, orúkọ yín o.
1: Esther ni sir.
0: Àdúgbò wo?
1: Alákíá.
0: Obìnrin ni mò ń bá sọ̀rọ̀ yìí àbí?
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ọwọ́ ẹ̀rọ ni, ṣé ojó dandan yín bẹ̀ yẹn?
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ojo òtúra, ojo òdùnú, ojo òbùkún náà ni gbọ́ lẹ́tí ń pè káṣẹ̀.
1: Láti May.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Rárá sir.
0: Ẹ rí pé ojo òbùkún ni, ojo ayọ̀ ni. Congratulations ẹ̀yin lẹ́jẹ́ 50,000 naira àkọ́kọ́ láàárọ̀ yìí.
1: Ẹ ṣeun sir.
0: Congratulations. Customer care máa pè yín o. Ẹ mú fò yín dání o. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Congratulations. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Ó ti lọ bẹ́yẹn. 50,000 naira ti kọ́kọ́ wọlé. Mo sọ pé ọwọ́ ẹ̀rọ̀ ní láàárọ̀ yìí. Adẹ̀kú àròdá òjò àbí ń rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ ti yín ni. Àkú òjò náà.

0: bàbá ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀. Oh.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ìmọ̀lẹ̀ tó ń gbọ́ òfújìlà àgàtà ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọ̀hún ìjọba ọ̀hún ẹ̀ṣàmù. ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ gbẹ̀ngà aláwọ̀ ńlá lágbo òṣèré o nílàkẹ́ ìlú rẹ́díò jìbọ́ra o gbẹ̀ngà aláwọ̀ ńlá lágbo òṣèré màánà ọ̀hún ni ó bá so bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò ṣe léré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà pátápátá lágbo òṣèré láàrọ̀ bákàlà àgàtà lágẹ̀lú.
1: ẹyin tèmi fẹmi adébáyọ lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ti fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: táyé tí bá kọjá ìbàdàn ṣé mo máa ń ga wú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣé mo máa ń ṣó o irọ́ tí má lọ ní gbòòrò ṣé mo máa ń ga wú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yin lẹ̀ ń fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sin o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mo ṣáà rí gbórí wa bẹ́ẹ̀ ni gbé síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

0: right now.
1: Ẹ jẹ́ mọ́ kí lórúkọ olóòtú ètò yìí alàgbà Kenneth Ugoeje jẹ́ sí ti mọ́ kí lórúkọ DJ Spider tájọ ṣètò papọ̀ fún ti Tony àti orúkọ àwọn èèyàn tí ń bẹ lókè lọ́hùn tí wọ́n jẹ́ ti ikọ̀ ti Toby Cushman gbogbo yín pátápátá là ń kí pé ẹ kú déédé àsìkò yìí ẹ̀sìnkú gbogbo mi gbogbo ẹ̀ ṣe ń lọ. Lónìí lórí ètò tá a mọ̀ sí lágbo òṣèré àtàwọn àtẹ̀yìn lájọ mọ́ ṣètò papọ̀ fún ti tòwúrọ̀ yìí. Mi ti dé mo ti dé mo dé sí lọ́rùn dẹ̀mọ̀ pẹ́yìn náà bẹ́ẹ̀ torí tiwa ni ní kàn ní iléeṣẹ́ rédíò lágẹ̀lú FM 96.7 kò sí àní àní kankan àti mọ̀ pé ń gbọ́ wa ni.
2: Òṣùpá dé o.

0: ní last week nígbà mo kúrò lórí ètò àwọn kan pè pé Mr. Gbenga nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ ẹ̀ sọ́tàn náà
1: kọ́ tipátipá kò mùkùn wa bẹ́ẹ̀
0: ní kọ́lọ̀ ṣàánú wa ní alágbára lórí táìmù
1: òun
0: náà fi kọ àkọ́sórí yẹn pé já ìtànà tó ń tà tó tutù tó sì dára ẹni ẹ má dúró dọjọ́ ọ̀la o as in tomorrow as in next minute torí pé àkókò ó ń súré tete ni
1: wọ́n jò jò jò wọ́n fara ya o
0: nígbà tí mo bọ́ sórí ètò tí mo sọ fẹ́ èèyàn pé ẹ máa pè mí wọlé ẹ dẹ̀ máa sọ fún mi ìyàtọ̀ wo ló wà láàrin

0: ṣùgbọ́n torí pé ètò wọnú ètò a ti gbàgbé ẹ̀ ó dẹ̀ promise ẹ̀yìn yẹn pé ẹ má worry ẹ mọ́ kíá ọlọ́run jẹ́ kí n rántí lónìí ẹ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ mọ́ wò láàrin ara yín àwọn wó ni.
1: lójoojúmọ́ làwọn kan wà tí mọ́ rí ọ̀tún wá sáyé.
0: ẹ ò bóyá ẹ káàṣì ẹ bóyá ẹ dá sí bóyá ẹ mọ bó ṣe ń lọ especially fẹ́mi fẹ̀mó làlà túndé tùnámpà àti tùnẹ́rò àwọn wo nìyẹn àti dé bá a ṣe máa ń dé. ẹ̀yin èèyàn wa lórí facebook wà ròyìn lágbo òṣèré àmúwá kí ló ń pumping lọ́dọ̀ tiyín náà.

bá ń gbọ́ ogun orin tẹ́ bá ń gbọ́ lórí ètò lágbo òṣèré báyìí yun gangan lónìí gangan ẹ mọ́ mi kàn bẹ́ ṣe ń láìkí orin èmi kọ́ DJ Spider ni o ti olóhun ti rẹ́dì fún yín lónìí ẹ mọ́ tó fẹ́ ṣe lọ́dọ̀ ẹ̀pọ̀ ń sẹlẹ̀bírẹ́tì gangan lónìí lẹ́pọ̀ ni ni bẹ́ẹ̀dẹ̀ grandma àbí ti grandpa dẹ̀ ni kò sì ní nǹkan tó fẹ́ fẹ̀yìn èèyàn orin àlùjọ ló fẹ́ fún yín àbúrúkọ ọmọ amọ́ ròyàn DJ Spider-Man ṣe ẹ̀rí tí n bá ti wá gbàgbé ohun tí mo fẹ́ sọ lónìí spider náà ni o wọ́n ṣe mí tijó bá ń bẹ lórí facebook ẹ wò mo ṣe rọra múlẹ̀ orúkọ ẹnìkan sì nú o mẹ́rù lẹ̀ àwọn ilé wọn nǹkan kan ti àjẹ dákẹ́ ó ń gbá lórí wọn gan ni ẹ gbọ́ bí lù ṣe ń dún ọlọ́run ti dé náà lágelú nù ẹ mọ́ mix ẹ rárá bí mo ṣe ń jó dùn kémi mọ́ ankáṣífù white lọ́wọ́ àkàrà máa ṣe báyìí lẹ́ẹ̀kọ́ bí mo ṣe ń ṣe bó ṣe máa lọ

0: àwọn ìròyìn lágbó òṣèré àmúwá fún yín. Àṣetán bá ń sọ̀rọ̀ àwọn èèyàn àṣẹ àmọ́ ìtì àwọn olówó náà.
1: Sínú ayé mi.
0: Ó shock mi. Ó shock mi bákan. Nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Fẹ́mi Ọ̀tẹ́dọlá lórí Instagram lórí Facebook. Bí àwọn rí bàbá pẹ̀lú ọmọ kan tí kàkà ẹ̀ tó kira. Ẹ̀rù bóyá bàbá máa lúkè wé ni. Bàbá jáde láti defend ara wọn o. Imagine. Social media ó ń bu ẹni. Ṣé ẹ ti rí DJ Spider ni? Ọlọ́wọ́ ọdán. Nkankan ṣe yóò sọ fún mi. Àbí tí ó dẹ̀ jẹ́ káàṣì ẹ ni? Ẹ mọ́ gbàgbé káàṣì ẹ.

àmì ọlọ́run ọba kàrámọ̀ wa kálọ̀hún mọ̀jẹ̀ káyé ó gbà lọ́wọ́ wa kọ́lọ́hún sì mọ sàlékún gbogbo ẹ̀ pátápátá ó ṣeun àwúà táyé lolú àkàndé kọ́rẹ́ńsì ẹ̀yìn èèyàn mi ṣe àgbàgbé pa ti káàṣì ẹ̀ mo ti sọ fún yín pé káàṣì ẹ̀ lónìí ẹ ti mọ̀ bó ṣe ń lọ. 347*1004*2#. Oni ti ka ise e. Bẹ́ẹ̀ni.

0: ṣe rí kò sí ohun tẹ́ fẹ́ kò sí tó tẹ́ fẹ́ tí ò sí nílé iṣẹ́ rédíò lágẹ̀lú ẹṣẹ́ àti wà ńbẹ̀ ẹ lọ́ọ̀kì ẹ̀ dáhùn ẹ̀tẹ̀ rọra gbé síbẹ̀ ẹ mọ́ tọ́ọ̀tì ẹ̀ rárá tẹ bá lọ tọ́ọ̀tì ẹ̀ ó pọ́síbù kẹ tó gẹ̀ẹ́tì ẹ̀ lè stress yín ẹ rọra fílẹ̀ sí ohun tẹ́ fẹ́ tẹ́ lè rí ń bí 50,000 naira mo ń wò yìí 50,000 naira mo ń wò yìí lórí káàṣì ẹ̀ ẹ̀yìn èèyàn kílẹ̀ ń dúró dè ilé ìtẹ́ plane gbà tí ọláwálé hamsat ti wá kéde ó ti lọ́nu ìmí ìtúlé léyìí 50,000 naira lucky winner ní òtún gbé léyìí tí ó fi ṣe thank god is friday èèyàn ju ẹ̀ wò try ẹ̀ stop saying it pé ẹ kìnìkan kìnìkan rí bóyá ó tún gbà léyìí olóbi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ti ń gbà tẹ́lẹ̀ tí wọ́n rí lẹ́yìn tìǹà tún gbowó bẹ́ẹ̀ sì rí ìwọ olówó ìtọ́sí star 347 star 1004 star 2 hash try ẹ̀ ẹ jẹ́ ń lọ tajà mò ń bọ̀ mo fẹ́ lọ tajà mò ń bọ̀ mi ò kúrò ńbẹ̀ bí n bá dé ẹ wá gbọ́ ròyìn lágbo òṣèré bàbá àjèṣà bàbá àjèṣà ọ̀làrẹ̀wájú omiyinka ó kú oríire mọ̀ ní kí wá ló tú wá kan ti princess iná ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí níta bá pèrè ajá pèrè ìkòkò tá a fi ṣe ṣé alẹ́ ni bá rẹ lọ́lọ́run ọba gbogbo nǹkan pẹ̀lú sábàbí ni kí làwọn èèyàn ń sọ káàkiri nípa ọmọ titun ọmọ titun wa mú orí ọmọ titun dẹ̀dẹ̀ ó sì popular bẹ́ẹ̀ ẹjẹ́ á lọ tajà mò ń bọ̀
1: Lagilu FM 96.7
2: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

fẹ́ sanwó àgbà lọ́wọ́ ẹ̀ ni àgbà bílì yẹn lọ́wọ́ ẹ̀ ẹ ni òun kọ́ ló fẹ́ sanwó bá a jọ wà níbi tá a ti ń mú nǹkan ni wọ́n bá ti wá sọ pé ó yá chairman tó fẹ́ sanwó ti mú bílì lọ́wọ́ ó ti ń wò pé okay ṣé pos ni àbí transfer yóò ní dúró má ti sanwó á já bílì yẹn á já gbà lọ́wọ́ ẹ̀ á máa kó òkè go beg mélòó ẹ̀ta ló mu elé ìgbà wo la mu pure water no assorted mélòó náà rà dúró yá máa kó sínú carton báyẹn ta ló ni take away no ṣèbọn dá yẹn padà wọ́n dá green bottle yẹn padà náà irú àwọn èèyàn wọ̀nyí fẹ́ kán gbá wa àwọn náà máa ń bá wa ṣe bí ẹni pé òkè àwọn mo gáàdì dáadáa àwọn wo nínú àwọn.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmítayọ̀ Oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7.

parí ilé-ìwé girama direct entry àbí o fẹ́ ṣàyípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road o tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

ẹ ṣeun ẹ káàbọ̀ padà látojú ọjà o oye ẹja máa mu síwájú ṣe gbogbo yín lẹ mọ Alhaji Rafiu Balogun òṣèré ń bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ bàbá yìí àbí tala Alhaji Rafiu Balogun bàbá yìí lọkọ ìyá Fausa àti Balogun ṣẹṣẹ mọ ìyá Fausa àti Balogun mọ madam sajẹ àbí ọkọ rẹ nu bàbá yìí ní kí ni ìdí tó ń fi stíìkì mọ madam sajẹ wọ́n ní tàwọn yé àwọn àwọn àgbàlagbà wọn gbọ́n láyé bàbá ní gbogbo ìwọ̀n bọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ àwọn àwọn olówó táwọn ó fi mọ́ ṣe ṣìnà káàkiri àwọn ya gbájúmọ́ yà wọ́ àwọn bàbá fadáwùdù wọ́n wà pr

0: àwọn gbẹ̀ngà ni gbẹ̀ngúsẹ̀ ni àbí gbẹ̀gẹ̀nẹ̀. Mẹ́mi ni Fẹ̀mọ́là náà ni. Àwọn wo ni? Hello. Yes, mo ń gbọ́ yín.
1: Ara kí n gbé jọ́lọ̀, ara ọ̀tá mi ò ní dán.
0: Ibo la tún já sí, ibo la tún já sí báyìí tún sáré ti ẹ̀yìn fi mú pọ́ìntì ní tín. Ó dá mo ṣàmì. Hello. Yes, sir.
2: Àyẹ̀kúnlé ni o.
0: Àyẹ̀kúnlé ni ẹ wà ńbẹ̀, you are on point. Ó yá àwọn wo ni, àwọn wo ni wọ̀n jẹ́ kán chìtì wa ta bá lọ patí. Wọ́n mọ̀ yín, wọ́n mọ̀ yín pé ẹ̀gbọ́n yìí lọ patí tiẹ̀, wọ́n ṣàròdì yọ̀ bíi tiwa. Hello.
3: Hello.
0: Yes, ma.
3: Fẹ́gbẹ́ làká ilé epo. Fẹ̀mọ́làlà ni àwọn tẹ́ ẹ sọ yẹn Fẹ̀mọ́làlà.
0: Kí ni àwọn Fẹ̀mọ́làlà máa ń ṣe?
3: Àwọn yẹn wọ́n bá àdìgàn. Àwọn bá àdìgàn. Ṣé orúkọ onílù tí wàásù Àyìnlé gbé mọ́tò fún àyàn wá dé ni?
0: Ẹ mọ̀ bínú, inú mi dùn yìí pé ẹ dárúkọ yín Fẹ̀mọ́làlà tẹ́ná bá àdìgàn. Ṣé ẹ ń sọ̀rọ̀ from your experience ni àbí ẹ kàn gbọ́?
3: Kèé jẹ́ ìṣirẹ́ ìṣe adíwọlẹ́gbàá
0: àbúrò rẹ̀ ni wọ́n bá dìyà. Ó ti tọ́ bá, ó ti tọ́ bá.
4: Mo jẹ sọ pé kí a máa fòrò wé egun, adé ọmọ àpò kàwé o.
0: Hello, ta ni bẹ́ẹ̀bẹ̀?
5: Hello, ẹ̀gá wa.
0: Ó yá mò ń gbọ́ màá mi. Yes, ma. Àmì Ọlọ́run. Kí lẹ wí?
5: Sinẹ́nẹ́.
0: Sinẹ́nẹ́. Sinẹ́nẹ́.
5: Sinẹ́nẹ́.
0: Sinẹ́nẹ́. Ye. Ye, àwọn wo ni, àwọn, mama ti kọ́ ọ̀dì àbẹ́. Ọmọ sí àbádọ́ láì. Ẹ dákun, ẹ bá wa popopo. Popopo. Mo mà ti mì sí popopo.
4: Ojúdé ti rí mi sẹ́yìn.
0: Ó tó jọ mẹ́ta kan. Popopo. Láti mọ́ gánná. Gbogbo mọ́ gánná tẹ bá ti rí popopo ẹ̀ láàmì ìsì ẹ̀ lágé olúkó pè wá o. Hello, ta ni bẹ nbẹ?
6: Hello.
0: Yes, ma.
6: Ìyá balógun látòkè Àdó.
0: Mo ń gbọ́ yín màámi gbogbo òkè Àdó ń kọ́.
6: Ṣé àlàáfíà ni ṣé rí àkàrà kí n gbé? Ní tí wọ́n mọ sábà lò sí jù. Àkọ́kọ́ ẹ̀wà funfun. Sọ̀rọ̀ mi yẹ ẹlòmíràn pupa o.
0: Ó yá màámi.
6: Ẹ̀wà funfun dá pọ̀. Wọ́n wà mú ṣọ́ọ̀bù àtọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Wọ́n wà wú ẹ lẹ́gbẹ̀ẹ́ kan. Bí wọ́n bá ti wá fẹ́ ṣe tán àti dé tí wọ́n ti pò tán, wọ́n mọ̀ ọmọ ata, wọ́n mọ̀ bù sí i. Wọ́n wà mọ̀ fi bù ú tó ṣe pé ata yẹn gan ẹ̀fẹ̀ lè mọ̀ gbéjẹ láàbò àbò àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà.
0: Kí wàá láfi jẹ́?
6: A lè fẹ́ kọ́jẹ́, a lè fògì mú. Lọ́wọ́ epo pupa tó dáa tí ìṣepo pupa olóòórùn.
0: Ìgbà wo lẹ jẹ́ láàsì mọ́ mi?
6: Mi ò lè ṣe mọ́ jẹ́ o.
0: Ọmọ
6: ọ̀dọ̀ àgbàlẹ̀ mi ò ní jẹ́ dáadáa.
0: Ẹ ṣeun mọ́ mi. Ẹ ṣeun. Tíṣà ni yín àbí?
6: Mi ò ṣe tíṣà o, Kẹ́tíṣà lè mi o.
0: Ó dáa mọ́ mi. Ẹ ṣe gan, ẹ ṣeun. Hello. Ta ló wà ńbẹ? Ẹni ò lò. Hello, ẹ káàárọ̀. Yes, mo gbọ́ yín bàbá. Dáúdà láti Bẹyẹrúnkà. Yes, à ń gbọ́ yín. Kéńgbé lẹ fi ń mọ ẹ̀kọ́ lọ́wọ́ bẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ yìí. Inú mi sì dùn, inú mi dùn báhùn. Inú mi dùn. Ibo lẹ ti rà? Ṣé wọ́n ń ta kéńgbé ń bẹ̀? Ó dà màmí, ó dà bàbá, ẹ ṣeun gan ni, ẹ ṣeun, ẹ ṣeun. Hello. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́wọ́ sí bí àsìkò yìí. Àwọn ọmọ tó ń jẹ́ kí n gbé o. Kì í ṣe pé ẹ mọ́ gbọ́ o, kì í ṣe kí n gbé ni pé bóyá ẹ lọ lọ ẹ̀wà. Ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe àkàrà. Wà á ṣe dáadáa, àkàrà yẹn wá fọ́ sínú epo. Kò ṣe dáadáa, ẹ wá sọ́ di kéńgbé. Kéńgbé kọ́ yẹn o. Hello, ta ló wà ńbẹ?
7: Àrówà
0: ẹ mọ̀, àní mò ń wá popopo. Ó sóríire.
7: Yóò kọ̀dà yọjú sí
0: wa. Ó dà. A ti mí sí ẹ.
7: Kò lè
0: oya mo gbo mo gbo yin
2: Igbawo
0: le je kengbe last anti opolopo awon eyan o mi ro boya ken awon mo sin won o so mo tin je
5: awon ti jo mo tin je kengbe to ro mo kengbe po ni
0: spider go mo tin je kengbe
5: ngba mo tin je o mo now
0: o lo mo
5: o na ti pe
0: o lo mo
5: o kan lo nursery and primary school ni o ti pe na
0: kilo senu sajo si bayi
5: senu re ebi npa ni
0: so ti je
5: Banude
0: ebi ibere ni Banude Sade
7: ti ma se tan mo godo je osan
0: lowo mi
5: o ti je taro
0: sowo mi lo ti ja
7: bo mo ti change
0: gba mi lo
7: o ti fa un soro re
0: ati ti se ran ti orin mo gba arun ni mi
5: ni ba
0: ti bi je
5: e ba fe ti bi je olohun ja ri je
0: o se so o se so
7: sa elewani ele la loluwa
5: yo bi je won so owo ri ko fi ranje ni
7: o na mo so pe larubarika le le o na mo so pe o ti fa un si
0: o so rire o so rire titi
5: eleyin ninu
7: emi go so rire
0: owo na o so rire sade sade o so rire
5: inu konga to di stories ta tin gbon omi o si mo pe to mi ba tin tonu stories bayi nise ni won ma pump omi pada si
7: iwo lo ma nse daada si
5: kese
7: da la
0: se
5: o ti wa so mo
0: ba o ti se asele bo se wa aje dale iwo na o je dale o ti ti da
5: o ti se
0: o ti sasele iwo na ise owo re ise owo re
5: la ise owo re je koko ka le judge e o ka le judge e ka le judge ise owo e
0: titi ise owo e titi da loju o da ninu iwo na o da loju da ninu ayan ra le mo ti lo le
5: ra le se pada
0: palude
7: ko si ti mo ba so fun yi

0: Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmi, Tabitha Feromi, Oladosun Twins, and Evangelist Brigette Arugundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
2: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògo ọjọ́ ọ̀la.
3: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn, ara títa, àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà, ọba Iṣan ara, ìyànà UBA Bank, ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé bàbá Adédìbú gangan, adojúkọ People's Girls Grammar School, 0803381008 àbí 0701821111. Ìrìnsẹ̀ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

bá sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀ àní oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Oyó Road Aremu Blocks Bus Stop opposite ITA Mọ́níyà Ìbàdàn telephone 0707 118 1997 tàbí 0808 070 1243

0: Ibrahim Idris ati awon meji ti won di afurasi mi won ni won wa won titi di asiko yi o won ni awon ti owo si te ti be lokata awon awon na ni wo se ona bi owo se te awon ti won sa lo
1: iroyin yi to wa niwaju mi lo salaye oro wi pe enikan ti o je amofin iyen to je omo orilede Ghana ti won koruko re ni Sarah Araba Tete won ni onito hun to je eni odun merin din ni ogbon won ni o ti dagbere fun aye pe o digba o se leyin igba to nse ajoyo ajoyo bi ile Ghana bi o se jawe olubori lori ti Panama gege bi oro ti se nje kodi mimo won ni ninu ife eye agbaye eleyi ti o nlo lowo yi o na ni won ti bere si ni jo ti an si yin yo iyen awon ti won je omo ile Ghana ti omo birin ohun na ti ohun na si n gbianju lati dawo odunnu si tin be nile yi o gege bi royin ti se je kodi mimo iyen ni ile Ghana won ni isele ohun na lo sele o ni ojoru Wednesday ni ibi kan ti won pe ni Standard Hotel eleyi ti o je ibi to je taladani iyen ni Bomso ni ile eko kan ti won pe ni Kwame Nkrumah University of Science and Technology gege bi royan to ti se fiye ni won ni tete yi ohun na lo je omo ile eko na ti o je ile eko kan to je ibi fasiti ti won ti nko nipa ofin iroyin je kodi mimo wi pe won si ti pe gege bi eni ti o je amofin to danto gege boro ti se je kodi mimo won ni ohun ati awon ore re oni won mo jo nwo ife aye agbaye ohun won ni lasiko ti isajoyo to wa sele won ni o ba di ti ona legba iroyin salaye oro fun ni o ipe papapa oni won sare gbe lo si ile iwosan pe ki won ti e le itoju re won ni sugbon ngba ti won o gbede ile iwosan pe o ti dagbere faye pe o digba o se o tori pe awon ti won je dokita onimo sigun yibo nbe won ti so fun won pe to omo yi nko o ti dagbere faye pe o digba o se ni se wa ri iku re yi ni se lo mo gba oju opo ikansire nikan leyi to je pe awon ti won je ore re awon ti won je alabasepo re awon ti won je akeko egbe re tele tele ki o to setan won ni onikaluku won oni won bere si ni soro ti won si so pe n to sele yi ah o je n to dun awon gan oni ninu ofo n la won wa o tori pe iku omobirin na won pe to je eni ti o je agbofin to je amofin kekere ti o sese bere ile aye re won ni lo je pe iku ohun o dun awon jojo ni asiko ile ti won fi wa n ko iroyin jo oni ko ti si atejade kankan to wa lati pase awon molebi re pẹ̀lú nkan tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú nkan tó ní ṣe pẹ̀lú ikú rẹ̀ wọ́n ní àmọ́ ṣá wọ́n ti gbé òkú tó ara rẹ̀ lọ sí ilé ìgbókù sí wọ́n ní ibẹ̀ ni wọ́n tún ti máa mọ nkan tó kàn lórí ọ̀rọ̀ rẹ̀ o ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ fún ni wípé nkan tó fa ikú rẹ̀ gangan o ni wọn ò tí ì fi ìdí ẹ̀ múlẹ̀ pé láti pàṣẹ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni tàbí láti pàṣẹ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ṣègùn òyìnbó kí ọlọ́run kọ́ dà kọ́kọ́ jọ
2: 0912370 8675 náà ni ojú òpó àti ṣe o àwọn tá ẹ bá sì gbọ́ náà ni ká dá sí nípa pàápà ká lè fún ọ̀pọ̀ èèyàn láàyè.
1: Ẹ ti wọlé.
3: Hello. Aunty mi. Mo kí n yóò ìyáwó lì. Abẹ́kẹ́.
2: À ń gbọ́ o.
3: Mo kí n ẹkú iṣẹ́. Ṣé rí olágbára àti ọmọ tí wọ́n wà ní ibùgbé wọn tí àwọn adigunjalè tí a sì ta àmọ́ tó lọ bá ọmọ yẹn tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọléèwé yẹn a ó ṣe ní láàánú gan-an abẹ́lọ́run gbogbo orú nǹkan báyìí kọ́lọ́run ọba fi òpin sí o lórí ká máa pa ìrọ̀ ọlá ṣé láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rí ọmọ tí èèyàn mọ nǹkan tí nǹkan ń rí lásìkò yìí ni kí èèyàn sọ ni àbí ọmọ tí èèyàn tún pàdánù lágbára ọlọ́run kọ́lọ́run bá ka gbogbo jákujáku yìí kọ́lọ́run ká nílẹ̀ o.
2: À ń gbọ́ yín o.
1: Ẹ ti wọlé. Ẹ ṣe
3: ìyàwó ni
2: ìyàwó wà ń bẹ̀ o
3: àjábẹ̀ kí ẹ kó ètò ọ̀rọ̀ gílò ní bàjẹ́ àràbà ni látọ̀lọ̀ ni ẹ̀ṣọ́kùn rú àwọn bàbá kú mọ́ mọ́ ojú di ìwò ògbọ́n ni àjábá ti ń bá àwọn bàbá yìí pẹ̀lú ìṣekúṣe tí a máa ṣe ojú ẹsẹ̀ kẹ̀yẹ́dẹ̀ máa yẹ ẹjí fún wọn kí ẹ sáà bàbá tó yóò máa gbá àwùjọ ọ̀gílò ní bàjẹ́ àràbà látọ̀lọ̀
2: ni
1: ẹlò ẹ ti wọlé o ẹ kásán ẹ ṣe ẹ ṣe wọ́n ní bàbá kú mọ́
2: mi. Ṣé wá
1: ṣe ìlú ẹ̀ lọ́wọ́ ẹ ká sàn.
3: Ẹ mọ̀ ká sàn.
1: Ẹ ká sàn sà.
3: A lè sọ pé kẹ́ ẹ mọ́ ọkùnrin wá lóbìnrin ẹ̀yin méjèèjì. Adémọ́lá Adébíyí ní sọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọ̀nà. Ẹ wá ń ta sí ya àfẹ́jì. Kí lẹ rí kẹ́ bí ń ta sí.
2: Ẹ gbà bá dẹ̀yìn sí ẹ pè.
1: Láyé tí wọ́n ṣe rí nù kò yàtọ̀ ó ti yàtọ̀ sí tàwa yányán. Ẹ ká sàn.
2: Àmì o. Ó ń ṣe o ó ń ṣe o kà ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. Tó kò wá jẹ́bi tá a rí mọ́ fún ti ọ̀sán tòní lórí ìròyìn ta pè ní gbogbo ẹ̀ má gbàgbé pé ẹ̀dọ̀ kí ìròyìn ń tẹ̀síwájú lọ́la àti ọjọ́ ìsinmi Sunday ó jọjọ́ Adé Monday ká tó tẹ̀síwájú lórí gbogbo ìròyìn títí láyọ̀ Akínṣọlá òun náà lorúkọ tèmi a kì í pé abáríkà jímọ̀ fún tòní púpọ̀ rẹ̀ láǹfààní láti ṣe lókè èpè.
1: Tó Fọláṣadé Àjàlá lorúkọ tèmi lágbára lọ́wọ́ Ọlọ́run ọba a máa ní òpin ọ̀sẹ̀ eléyìí tó dára ni a kì í a sì mọ rírì yín pẹ̀ ń gbọ́ wa.

0: fún ìwọ tí o ní àǹfààní láti mọ ọgbọ́n mi ní dédé àkókò yìí fi ọwọ́ gba orí rẹ mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ìnimọ̀nú tọ̀ wá ilé-iṣẹ́ income multiplier system ló gbé wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n nǹkan tá a mú wá yìí kì í ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kì í ṣe fún ẹni tó ń ròyìn pé bí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n ní jọ́ta bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí it is system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń bá wí èmi nìkan kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú ilé-iṣẹ́ income multiplier system àwọn gangan wà pẹ̀lú mi níbí for those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month this particular program is for you because you cannot actually live a life of having one particular income system that's why this company income multiplier system is here to help us it's for those people that believe that they cannot just invest their money now and just sit in the next 24 hours life is a system so that's why we are here eba mi daruko yin ke si so ile ise te soju gan nisan
1: oruko mi ni mr folonso lati ile ise income multiplier system
0: tori anfani awon to ngbo wa kini idi te fi da ile ise gangan sile gan
1: nkan ti agba lero ni pe a ri pe opolopo won sise karakara ni inu economy ta wa opolopo won sise ntoto to ba pe ki a sise ni nipa ti ise nigerians won keti nipa ise sise bo imo to wa nbe ni pe opolopo won sise eto at the end of the month at the end of the day a lot of responsibility ti ma ko wo ilo lapo won bo o wa ni eto yi agbekale lati le rin opolopo lowo lati le manage income wa lati le build financial status wa so ile ni o je ka le build e ta wa nu de fi le ni anto amise ku
0: kan temi wa tun fe bere nitori emi wo pe anto ba tin sise osu abeni to n sise owo so di ni lo pe kan tun won wa owo mi ati pe age wo gangan la won ti e nfe lati se program yi
1: gaga bi nkan ti o nlo ni igboro ti gugu ademo alamodaju ni pe gbogbo ise te riyan ba ko ma se ti o ba ti ni ona miran tu fi kun owo kan gberu de ori bayi nkan to sele niyan then awon to ma wa nbi eto yi ko si fun omo ike rara o ma bere lati ogun odun lo si oke idi ta fun mu ogun odun ni pe awon pe at that age opolopo omo gbulo ti ni irori pe ba won na se gbegbe si aye won ti gbe si aye won fi ni tumo to fi wa dori agbalagba awon wo de la nso awon working class especially the working class business owner ati awon serious minded people boya won nise lowo abi won nise lobo ti won wa serious minded ti won de setan ati mujuto ètò ìṣúná wọn.
0: bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ ń sọ gẹ́gẹ́ bí ẹni pé àwọn tí wọ́n ní òye ẹ̀kọ́ ló ń dàbẹ̀ ni pé ẹ̀ ń bá ṣé àwọn ìyá wa tán tata tí wọ́n tẹ̀lùbọ́ ta ráìsì kan sáwọn náà lè jàǹfààní kíní yìí ni.
1: ìdí ni pé eléyìí ò sí everybody ó yẹ káwọn ìyá lè bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lónìí owó instant gratification wọn máa ń wá
0: owó ojú ẹsẹ̀
1: ayé sì ti yí kò ń bá ṣe wà tẹ́lẹ̀ wọn máa ń bìdì ọ̀rọ̀ nísìnyí a rí pé gbogbo àwọn tó ṣàṣeyọrí lórílẹ̀‐èdè wa lónìí wọn bìdì ọ̀rọ̀ wọn step by step ni so ìdí nìyẹn tí ò fi sí fún gbogbo ènìyàn la fi sílẹ̀tì àwọn serious minded people.
0: àwọn serious minded people tá a wá ń sọ yìí báwo gan ni wọn ṣe darapọ̀ mọ́ ilé-iṣẹ́ yìí.
1: ibi wọn ṣe darapọ̀ mọ́ ni pé nípa sísẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí orí nọ́mbà tí a pè báyìí àwọn aṣojú ilé-iṣẹ́ wa wà ń kalẹ̀ láti yànnẹ́ náà fún wọn lẹ́kùnrẹ́rẹ́.
0: ẹ bá mi pe àwọn nọ́mbà yẹn.
1: 08157617956 08157617956
0: ṣé ètò tẹ́ ń sọ yìí ṣé ìjọba lọ́wọ́ sí.
1: eléyìí nǹkan tí ìjọba ń lọ́wọ́ sí tààrà ni tí ó bá òfin orílẹ̀-èdè yìí mu ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún bá òfin ọlọ́run ọba mu ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ó fi wá lọ́kàn balẹ̀ nǹkan tí ó sì ti change ètò sínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni bọ̀ tí máa ṣe mí lè mọ̀ ni pé àwọn kan máa nǹkan tó bá yẹ pé ó da àwọn kò ní ìdí orúkọ ṣe máa pariwo ẹ̀ fáwọn yẹn nǹkan tó ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn pé tí àwọn yẹn bá rí ọ̀nà la tààrà tí wọ́n lè fi help àwọn yẹn wọn fi ran ẹlòmíì àti wá wà nù mindset yẹn ti pẹ́ ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi dìde láti ran àwọn yẹn lọ́wọ́.
0: òun náà lẹ ti gbọ́ yẹ̀yìn èèyàn wa nílé kẹ́ ẹ tó lọ ẹ bá mi dárúkọ ilé-iṣẹ́ ilé kan sí àti nọ́mbà tí wọ́n tẹ orúkọ wọn àti àdúgbò wọn sí.
1: income multiplier system fún nọmba tí àwọn èèyàn dẹ̀ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti agbègbè tí wọ́n ń gbé sí ni 08157617956 08157617956
0: o náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa lórí ètò yìí this program is strictly for serious people àwọn tó jẹ́ pé wọ́n ti ready tí wọ́n ti ṣetán láti kú ònú ìyà àti inú ìṣẹ́ ẹ lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ tẹ orúkọ yín àti àgbègbè yín tẹ̀ ń gbé sí ni
1: 08157617956

fọkọ lọ́run ọba mi òkè ṣíwájú wọn lèèyàn tí bá lọ sí bẹrẹ tí ru wọn ò bá fọlọ́run bẹrẹ ru wọn mọ̀ sáré bẹrẹ mọ́lẹ̀ ni àtẹ̀mí àtẹ̀yìn àní sáré bẹrẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì láàánú rìn bẹrẹ bẹrẹ o ẹ káàbọ̀ sórí ètò yẹn lẹ́ẹ̀kọ́ sí i ẹ jábọ̀nù pàtí yẹn gangan lọ ní sàn kí la ní fún yín ẹ ti mọ̀ pé abala àkọ́kọ́ lórí ètò òun ni abala ó wà ń bẹ̀ ibi àti mọ̀ ó tu pẹrẹpẹrẹ lórí àwọn nǹkan tó lọ ń patí ṣé bẹ́ẹ̀ lọ ẹ kó ṣe rí ṣé bẹ́ẹ̀ kọ́ lóyún ẹ kó ṣe rí ẹ láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa abala kejì lórí ètò òun gangan ni abala pépé dem ìbí ẹ ti pàdé ṣìkẹ́ òkè ìtọ́lá abala ẹ̀họ́dà náà gbẹ́yìn o tàáti fún yín láwọn oúnjẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ ń patí kò gbọ́dọ̀ wà bọ́rìn náà àti bọ́ sọ́wọ́ weekend lápá bíi ẹ̀ lẹ́ńbẹ̀ wọn ẹ kú kalẹ̀.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòrí gágbá.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí.

orílẹ̀. Àkọ́bí à ń ṣíwájú, ọmọ lọ́dọ̀ọ́dẹ, ẹ kú àdúgbò ti yín bá mi.

0: 秀。
1: ṣé ẹ ti rí nǹkan tí mò ń sọ?
2: Sí wọn náà gbọ́ lù.
1: Mọ́ gbọ́.
2: Ayo.
1: À ń sọ̀rọ̀ lọ́wọ́. Ọ̀gá wọlé. Ọ̀gá wa béèrè pé orin ta kọ́kọ́ lòun. Ó rí báwọn tó fẹ́.
2: Wọ́n ní kí ló dé tó ọ̀pá. Wọ́n ní kí ló dé tó ọ̀pá. Bó ṣe wá rí bó ṣe sọ̀rọ̀ mú rí pé inú wọn ò dùn sí.
1: Pé bí mo ṣe pa.
2: Bó ṣe nígbà tán ń gbọ́ bọ̀, wọ́n rò pé orin làwọn ó bà ń bí ni. Inú wọn ò dùn sí. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ K1, wọ́n tún wojú wọn lẹ́ẹ̀kan sí. Mo rí pé wọ́n rẹ́rìn. Kọ́lá kò sí tó fẹ́ ṣe fújì là á pè.
1: Ó ti dá. Ẹyin ará inú ọjà yìí. Alhaji Ọlọ́run ló gbọ́n tún ti bẹ̀rẹ̀ wérewère wọn bá ṣe máa ṣe o. Ẹ mọ eléyìí tán ṣe lọ́sẹ̀ tó kọjá. Wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Àṣìjọ lọjà ẹ ni, gbogbo wa jọ lọjà ẹ ni. Ẹ jẹ́ pé yín kẹ́ wa dá sí. Torí níta bá ń sọ nǹkan rẹ̀, ẹ̀yin lẹ pè mí, ẹ̀yin lẹ yàn mí sí gẹ́gẹ́ bí alága. Alhaji Ọlọ́run lọ́gbọ́n ti fẹ́ gba ìjọba mọ́ lọ́wọ́. Nígbà táwọn sì ń jẹ alága inú ọjà yìí, kò sẹ́ni tó du ọkọ̀ ìṣàkóso mọ́ wọn lọ́wọ́. Ojú òpótẹ́ pè sí leléyìí o 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè plus 234814249106. Ẹ̀rọ ṣé àmọ́ bẹ́ẹ̀ ṣe.
2: Èmi máa ń gbọ́rọ̀ sáwọn aṣíwájú mi.
1: Bàbá Àmùdá kó tó di pé wọ́n dẹni ilẹ̀.
2: Jẹ́ rán létí nkankan nígbà tí mo wà lórí àpèrè tó jókòó sí yìí. Nígbà mo wà ńbẹ́. Àpàlà làwọn bàbá àwọn mọ làwọn fẹ́ ká pè. Àwọn náà láti bá wọn pè é. A ti parí náà sọ̀la wá sínú ọjà.
1: Ẹ̀rẹ́ kàsán. Yẹ ẹsẹ̀ káàbọ̀ jàre ara inú ọjà. Yẹ ẹsẹ̀ máa gbóhùn sókè o.
3: Ẹ káàbọ̀.
1: Inú Alhaji Ọlọ́run ló gbọ́n ló ń bí mi.
2: Ẹ káàbọ̀.
3: Bẹ́ẹ̀ni èmi náà ń kí ni kódà àti bí ọdún méjì tí mo ti ń pe nọ́mbà yín kọ̀ wọlé rí
2: láyé. Ó wọlé báyìí ká mọ̀ ju ká mọ̀ yọ̀ ló kù láyé. Ẹ ṣeun.
3: Mo ní lọ́kì lónìí mo fi fẹ́ o.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ bá wa dá sí.
3: Tẹ́rí sẹ́yìn jà lé lórí. Ó ti ṣe èmi tí mò ń sọ fún yín rí ní 1997.
2: Ẹyin o.
3: Ìyá àti bàbá mi.
2: Ẹyin o.
3: A bá fẹ́ sọ. Wọ́n bá ní àpò fújì, àpò méjì. Ẹ̀lú fẹ́ gbọ́ mi.
2: À ń gbọ́ yín dáadáa.
3: Mo ní èmi ò pọ́n ní fújì o. Ó ń jìjì lé mi ó pè. Wọ́n bá ní àwọn ọmọ mi kàkà kú àwọn bájà ní ayà àwọn pọ́n ní fújì. Mo yẹ kó fújì kèrè pé òfin igbó ìní ọ̀dà gbogbo àdúgbò. Nígbà bá ń di àga tí wọ́n lẹ́sẹ̀ ní
2: ìgbà kan nù.
3: Ìgbà
2: kan nù. Ìgbà kan
3: nù. Ìgbà
2: kan nù. Ìgbà kan nù. Ìgbà kan nù.
3: Mo bá padà bọ́ bá lọ pé ń dúdú táwọn yìí ọmọ yìí ní bòde ní orí rẹ̀ pé pọ̀. Nígbà tó bẹ̀rẹ̀ kinní táwọn yìí ní lẹ́lẹ́kọrọ. Gbogbo àwọn ọmọ tí wọ́n sọ fún mi lọ́dún náà wí pé fújì là á pè.
2: Gbogbo wọn bá mú jó.
3: Mo lẹ́nìkan lọ́ bá ń ṣe. Agbo ní ìdèjì pé náà ò ní láti fújì kò fẹ́ẹ̀ tìyẹ láti ní gbogbo rẹ̀. Ṣùgbọ́n apọ̀ àwọn onígbàgbọ́ àwọn onídùjú máa
2: ń kí ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Àwọn onírin fújì yìí kọ́nà ń gbẹ́ ṣe wá sọ pé ọ̀dọ́ tí wọ́n ti ṣe wọ́n ti yí padà. Agbo wọn ti ní títí bá rí bẹ́ẹ̀ ìgbàwá dáa jù.
1: Ẹ ṣeun o. Kéṣe gbogbo àwọn fújì ẹ̀mí náà gan tí mò ń sọ̀rọ̀ ẹ̀ mo mọ àwọn onífújì tó yẹ pé bẹ bá dágbo wọn. Agbo wọn ó ṣe dáadáa. Bẹ bá dé agbo bàbá wa Alhaji Rashid Ayinde fújì mèrèǹgè.
2: Inú mi ò mọ dùn pọ̀ wà lójú agbo ni.
1: Bàbá mi tún wá lélẹ̀ tẹ́ǹtì ò tún lọ sóòtó wọn o. Tẹ́ǹtì ò lọ patí tó wọn o. Bàbá yẹn lọ patí ó sì lè mọ̀ pé ń lọ patí. Tó bá rí wọn báyìí ń rọ àmọ́ ṣe jẹ́ ń bàbá ń ṣe. Bẹ́ẹ̀ gẹlẹ́ tírí lẹ́dà Alhaji.
2: Bẹ́ẹ̀ni.
1: Òun náà lọ patí gan o.
2: Bẹ́ẹ̀ni.

0: yẹn e pe gbogbo elere fun won
1: okay
0: eyin omode e ba ni din gbogbo elere a play fun won
2: oja yo ni tun wa lori e se gan oja yo ni baje e se gan jare
1: eyin omo yi eyin omo se fe gba we
2: mi wa mo nkan ti mo nso ni ja lo sodo sike oke tola jale ka lo gba bala pepe dem
3: We are ready, pepe them gang. We are ready, pepe them gang. We are ready. E tu ka bo sabala ta pe ni pepe them. E ti mo ko lori eto yi bi mo ti ma ja yin to ma ja yin normal. Ni pe te ba fe lo si party biru party ola yen to je Saturday. Awon ni ka ton ti fi seyin awe. Awon oku ya agba to je pe won fi le ni pe ta won omo won ba wa le odun won fi le se papo. Gbogbo ode yowu to je teyin fe lo lola. E sha ti make sure pe ode yen e gbudo yo sibe bi ojo ni. E gbudo yo sibe bi asese yo orun ki won mo pe e de party yen. Wọ́n ṣe bíi ti gbéraga ṣùgbọ́n kán má ba lè fọwọ́ rọ yín sẹ́yìn pé ah ta leléyìí bo lélẹ̀ ti wá kí ló fẹ́ kí ló ń wá ẹ ti understand irú àwọn múra yẹn lọ́pọ̀ ọgbà ìmúra yín ló lè gbé yín sírú level yẹn ló lè gbé yín sírú class yẹn tó fi jẹ́ pé tẹ́ ẹ bá dé patí yẹn wọ̀n níṣẹ́ máa bèrè pé ta lára ilé ẹ̀ tó dé orúkọ mi padà ṣe kẹ́mi òkè tọ́lá ni mò ń jẹ́ mo sì kí yín káàbọ̀ sábàlà lónìí nǹkan tuntun míì ni mo tún mú wá fún yín nípa fashion ẹ ti mọ̀ pé nǹkan tí ìbá ti ṣe fashion làbàlà bíi àìmúwá àìsísọ kí ni nǹkan tí mo mú wá lénìí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ti máa gbọ́ nípa handkerchief skirt tó ń lọ tó ń jànà ìròyìn ta lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wá rí lénìí mi tiẹ̀ tí ìwà mú handkerchief skirt yẹn wá ṣùgbọ́n something related to handkerchief skirt òun ni mo mú wá ṣé rí skirt yìí náà mo rúkọ táàtì ẹ̀ pé òun because mo ti gbìyànjú láti ṣe research mi pé ó kọ̀ owó lẹ́tún ń pe léyìí o wọ́n ṣà ní skirt na skirt ok bó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ẹ jẹ́ ká máa skirt everything lọ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa ti padà sórí ìṣòkòtò ó ti di pé ẹlòmíì ò ti ẹ̀ ní skirt ẹyọ kan báyìí nílé ṣùgbọ́n nísìnyí báyìí àwọn oní fashion àwa tá a ní fashion tá à ń ṣe fashion tá à ń yọ fashion a ti wá decide pé a tún fẹ́ padà sórí skirt ìyá mi ẹjọ ẹyin náà ran skirt yìí ṣẹrí skirt tí mo mú wá lé ní two step skirt ni ṣe wá rí two step ẹ iwájú nìkan ló mọ ṣe rí ẹyìn ó kàn wà bẹ́ẹ̀ látòkèdè lẹ́yìn tí ẹ kò tiẹ̀ ní step kankan ọwọ́ iwájú nìkan ló ti ní step ṣe wá rí ẹyin tẹ bá mú wá lójú òpó facebook mo fi àwòrán skirt yẹn síbẹ̀ ṣe rí ní ọwọ́ òkè skirt yìí ó dàbí bí ẹni pé ẹ fẹ́ ran a shape skirt ṣùgbọ́n tó wá jẹ́ free one tí kì í ṣe lè tó máa lẹ̀ mọ́ yín lára ṣe wá rí skirt yìí ní ọwọ́ iwájú láti bi òkè díẹ̀ sísàlẹ̀ tí ń tinni níwọ̀n ọba tí tẹ́lọ̀ bá measure ẹ̀wọ̀n mọ́bi tí shaping step skirt yìí wọ́n mọ̀ bí tó máa wà ṣẹ́rí tẹ bá ti wá fún tẹ́lọ̀ ẹ̀yin ẹ̀kan sẹ́ǹdì design yẹn sí wọn tó bá pẹ́ yín láǹfààní àti máa wà lójú òpó facebook bẹ́ẹ̀ bá wá láǹfààní ẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ pé ká bá yín sẹ́ǹdì ẹ̀ àkùbá yín sẹ́ǹdì ẹ̀ tí iṣẹ́ kí la gbà ẹ̀yin ẹ̀kan fún tẹ́lọ̀ pé ń tẹ́ ẹ fẹ́ rán rè ṣẹ́rí skirt yìí níbi step eléyìí tó wà lókè yẹn wọ́n wá fi trimis tó bá jẹ́ ó depend lórí irú material tí ẹ̀yin bá fẹ́ fi ràn wọ́n lè fi trimis ṣe ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ òkè lẹ fi ràn skirt yìí ẹ̀ nídìí trimis because aṣọ òkè ní òwú fúnra ẹ̀ tó máa ń ṣe yẹtuyẹtu òwú yìí ó máa wá jẹ́ design ní orí step yẹn ó kàn dàbí cuff cape wọ́n kàn fi sí ni kì í ṣe pé step pàṣẹ cuff cape la lè pé ṣé wá rí cuff cape yìí wọ́n wá cuff ẹ̀ round wá síbi waist padà láti ẹgbẹ́ kìíní sí ẹgbẹ́ kejì ẹni pé skirt yìí rẹ wà gan ni ṣé wá rí ara nǹkan míì tí skirt yìí tún fi tó wu yìí ni pé kò sí tẹ́ ẹ̀ lè wọ̀ sórí ẹ̀ bí skirt yẹn ṣe wà ẹ lè wọ long sleeve tó jẹ́ shirt àwọn míì tún máa ń pè ní packing shirt ẹ lè wọ sí lórí wà láìtàlà ìdédé ni ẹ mọ̀ ti fine ju o ṣé wá rí aṣọ yìí kan náà ẹ tún lè wọ basic top irú èyíkéyìí tẹ́yìn bá fẹ́ kódà tó bá wù yín ẹ lè choose color material tẹ bá fi ran skirt yìí pé o lẹ fẹ́ fi wọ lọ sóde yìí ṣe wá rí n tó dùn dáadáa jù níbi skirt yìí ni pé ẹ lè wọ lọ sí any corporate gathering bóyá ẹ fẹ́ lọ sí garden kan ni o bóyá ẹ̀yin kàn fẹ́ lọ sí casual outing ni o bóyá ẹ̀ ń lọ sí vacation ni ẹ wá wò pé kí lẹ lè wọ̀ láti ṣe àwọn videos yín láti kó sí ibi tẹ́ ẹ lè wọ lọ tó bá ti jẹ́ casual outing ṣe wá rí ẹ tún lè wọ̀ fún official outing torí pé tẹ bá wọ heels sí skirt yìí ó tún ní ìgbéléke tí hill tó máa bá yín gbéléke ẹgbẹ́ àwọn ìyá wa wọ́n máa ní gbémi ga gangan níṣẹ́ tí hill tẹ bá wọ̀ sí skirt yìí ló fẹ́ bá yín gbé sí tẹ́yìn náà bá máa dán skirt yìí wo ní àsìkò tó bá wùn yín ẹ jẹ́ ká mọ̀ lójú òpó facebook níbi tí ẹ lè fi ẹ̀hónú yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ nípa skirt yìí pátápátá ẹ lè fi hàn ní.

0: pa akoko ti ko wa npa pa mora eleyi ta gbewo gbeyewo ni abala akoko ta gbeyewo yen gangan gele mo pe eyin eyan wa nile eleyi te ngbo wa lasiko yi awa o ya olorin kankan ni posu
1: gbogbo won la love
0: eh juju gosu apala gbogbo gele ohun lo lo ṣugbọn bo se nsele le alaarin eyin te je awon ololufe re be ba fe se party kan ti mo fere nti mo fere lo ja gbe wa fun ibi lati ile to ti mo roke tori pe anise ta fe je fun yin o dun yin abi e gbo abala e hoda e mo binu to ba do se to nbo e la anfani ati gbadọ e dada lo kan olotu eto yi kana ti gwe je kebugi lo kan DJ Spider Tude Adengbe Iro Amo OTP Alaaji Olorun lo gbon lo ko sike oke itola Kola Ole Adeniyi Kolades International lo ko mi be ni nte fe ba mi so 0806874932 0806874932 Taba tin dide bayi eto ndun yin gba pelu Alhaji Igboye Galawa oni mo gori ate o de ose tun bo
2: Lagilu FM 96.7
3: Ogo ni fun Olorun wa loke orun Christ Power and Wisdom Ministries International ta tun mo si Christ Power Gospel Church Itamerin Gangan Road ladojuko Descent Camp Filling Station Ibadan ti pe ogbodun 30th anniversary e ka hallelujah Gbogbo onígbòjì pẹ̀dá, ó ti yẹ ẹ̀jẹ̀ ká gbọ̀gbé Ọlọ́run ga. Lábẹ́ àkòrí àjọ̀dún, ayọ̀ àwọn tó rí àánú ńlá gbà. Psalm 126:3 Àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan la pèyàmọ̀ fún àjọ̀dún yìí. Tuesday 16th June Ètò wà láago 11 àárọ̀. Wednesday àti Thursday 17th and 18th June Láago 5 ìrọ̀lẹ́. Friday 19th June Láago 10 àárọ̀ bákan náà. Saturday 20th June Láago 11 àárọ̀. Ọjọ́ Sunday 21st June tó jẹ́ ọjọ́ ìdúpẹ́ àti àṣekágbá àjọ̀dún. Aago 10 àárọ̀ la máa bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò máa mínísítà lọ́jọ́ kọ̀ọ̀kan. Bí Pastor Dr. Gabriel Ajayi, Bishop Joseph Akomode, Pastor Tewo Gbade, Evangelist Professor Gbadeyan John Iboye, Omo Woli, àtàwọn minister tó kù, Reverend S.O. Akinsola, lólùgbàlejò àgbà lábẹ́ mi mímọ́, èmi pẹ̀lú ẹ̀ máa ní testimony, ẹnu Olúwa ló sọ bẹ́ẹ̀.
4: Lágelo FM, jàgàbá gbogbo rédíò, máa rán wọn sọ.
5: Mo tún kí yín káàbọ̀ lónìí ní gbogbo ibi tátẹ́gùn ìkànnì yìí ń fẹ́ dé ìròyìn ayọ̀ ni mo tún mú wá láti iléeṣẹ́ JKJ Builders and Developers Limited tọ́fíìsì wọn wà ní Old Oyo Road Aremu Block Bus Stop opposite IITA Ibadan àwọn gangan lónílé ìfọ̀kànbalẹ̀ tí gbogbo ayé ń kan sára sí àwọn tó mọ rírì ilẹ̀ rírà pàápàá jùlọ àwọn ti diaspora lókè òkun wọn kì í fọ̀rọ̀ ilẹ̀ rírà ṣàwàdà wọn fi ń di owó mọ́lẹ̀ ni torí ọjọ́ tí ọ̀dà bá dá tó wéréwé tákérémọdò ń pòǹgbẹ omi nígbà tí wọ́n bá fi abulẹ̀ ṣọwọ́ kún orúkọ tí wọ́n ń jẹ́ irú àkókò bẹ́ẹ̀ Bàṣírí lorúkọ tí ilẹ̀ ń jẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ tí ó fi yín lọ́kàn balẹ̀ dáadáa àwọn èèyàn tó bá ń kọjá lọ ní alábàtà ọ̀nà tó lọ sílùú ìsẹ́yìn ní mọ́níyà ìlú Ìbàdàn ẹgbẹ́ títì gangan ni wọ́n ti rí signboard Silverstone Garden ilẹ̀ tó tẹ́ lọ rẹ́rẹ́ tí iléeṣẹ́ JKJ Builders and Developers Limited ń tà láti gbàdégbà ni katapílà katakata ṣiṣẹ́ ń bẹ̀ ọgbà bí wọ́n ṣe gbóònù ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ń yọ búlọ́ọ̀kù tí wọ́n ti ń ṣe pẹ̀rímítà fẹ́ǹsìn bẹ́ẹ̀ débẹ̀ báyìí CCTV kámẹ́rà tó ń wo gbogbo àyíká ti wà ńbẹ̀ drainage system wood layout road solar street light ilẹ̀ tí ò sínú igbó tó jẹ́ pẹ́ẹ̀pẹ́ẹ́ títì gangan ló wà Silverstone Garden ní alábàtà along ìsẹ́yìn road mọ́níyà ńbàdàn ló wà wọ́n ń talẹ̀ ńbẹ̀ fún ilégbé residential ní ₦5,000,000 ₦5,000,000 ilẹ̀ plọ́ọ̀tì kan ẹni ó bá ra àtún sanwó lẹ́ẹ̀kan náà yóò jàǹfààní 100 blocks 100 blocks àti sìmẹ́ǹtì báàgì 5 bags of cement lọ́fẹ̀ẹ́ kí lè kíkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lè ya kankan tó bá wá jẹun tó fẹ́ máa san ₦5,000,000 yìí díẹ̀díẹ̀ àárín oṣù mẹ́ta làǹfààní kó sanwó yìí díẹ̀díẹ̀ ó parí torí pé iléeṣẹ́ JKJ Builders and Developers Limited fẹ́ kí Silverstone Garden tètè develop kíákíá bá a bá rówó ralẹ̀ kọ́lọ́hún já tètè rówó kọ́lé sórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ kò yẹ kẹ́ni tó ralẹ̀ ńbẹ́ òfilẹ̀ rẹ̀ lẹ̀ láì yà sí kó wa máa retí wípé iléeṣẹ́ tó talẹ̀ fóònù ọ̀wà máa bùn mójútó tó bẹ̀ ṣe ko boju mu ko si si lara ajoso iyen agreement lati bere ajose iru le ti won ta fawon eyan le de wo bayi o ye ke ni o bara le nbe o pakiti mo le jara mo ko ko lasiko ni eyan tun wo le won to wa ni Royal Court Estate to wa ni gbangba ri ilu Olonda Road Akubo la gelu le ke government area Ibadan million mewa 10 million naira pere ni le plot kan be adura witiwiti ni le nbe tori popo jo wo e lo ni eni o ba sanwo le to ra le kan outright payment promo wa lori e ogun block 100 blocks ati cement apo marun 5 bags of cement ni o fi se faje eni to ba wa sanwo re die die ayo su meta pere lo ni lati sanwo ntan okan tun leleyi o Royal Park Phase 2 ile to wa ladegboro money alu badan ni to si railway train station and dry ports eni to fera le nbe fi se commercial 4 million naira pere ni le plot kan 3 million naira pere ni fe ni to fe ko ilegbe iyen residential ile plot mewa pere loku nbe bayi o ile to wa legbe train station ki pe ti won era tan eni o ba ni le ton kole si to si be bo nlo sabe okuta to nlo seko arese pani iru eni be le wa nbadan ko ma sise leko tori pe bi train se nlo be lo nbo nibi ta wa menu bayi ile plot mewa pere loku nbe o lo fi ye ke tete yoju sile ise JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road Aremu Blocks Bus Stop opposite IIT Maniya Ibadan ke sanwo ke rale ke gba gbogbo iwe ri e ki won mu yin lo sori ile yin lese kese ero ibanisoro won ni 070 711 81 997 tabi 080 8070 1243 lekan si 070 711 81 997 tabi 080 8070 1243 eni o bara le ni kole landlord landlady ni won pe onile won ki pe won ni house lord abi house lady kolon ko kole re fun gbogbo wa ami ka so ko yera wa tori pe bọlọrun ba basiri eni ile ta bara ko ye ko wa nbe logun odun ogbon osu ti an rere lai se nkan kan lori e afokan si lo se pataki ju be ba re ni ti fo ni dola procrastination lo nje be asimo mu ka se yori olora jai ka ma fowun jedo eran tan kara le ka kole ohun to da agba ni JKJ Builders and Developers Limited lore gbogbo wa eyen wo bi tawon ile won wa àwọn èèyàn tó bá ń kọjá lọ ní alábàtà ọ̀nà tó lọ sí ìlú ìsẹ́yìn ní maniya ìlú ìbàdàn ẹgbẹ́ títì gangan ni wọ́n ti rí signboard silverstone garden ilẹ̀ tó tẹ́ lọ rẹ́rẹ́ tiléeṣẹ́ JKJ Builders and Developers Limited ń tà láti gbàdégbà ní katapila katakata ṣiṣẹ́ ńbẹ̀ ọgbà bí wọ́n ṣe gbóònù ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ń yọ búlọ́ọ̀kù tí wọ́n ti ń ṣe perimeter fencing bẹ́ẹ̀ débẹ̀ báyìí CCTV camera tó ń wo gbogbo àyíká ti wà ńbẹ̀ drainage system wood layout road solar street light ilẹ̀ tí ò sínú igbó tó jẹ́ pé ẹ̀gbẹ́ títì gangan ló wà silverstone garden ní alábàtà along ìsẹ́yìn road maniya ìbàdàn ló wà wọ́n ń talẹ̀ ńbẹ̀ fún ilégbé residential ní mílíọ̀nù márùn náírà 5 million naira ilẹ̀ plot kan ẹni ó bá ra àtún sanwó lẹ́ẹ̀kan náà yóò jàǹfààní ọgọ́rùn-ún búlọ́ọ̀kù 100 blocks àti sìmẹ́ǹtì báàgì márùn-ún 5 bags of cement lọ́fẹ̀ẹ́ kílé kíkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lè ya kankan tó bá wá jẹun tó fẹ́ máa san 1,000,000 yìí díẹ̀ díẹ̀ àárín oṣù mẹ́ta làǹfààní kó sanwó yìí díẹ̀ díẹ̀ ó parí torí pé iléeṣẹ́ JKJ Builders and Developers Limited fẹ́ kí Silverstone Garden tètè develop kíákíá bá a bá rówó ralẹ̀ kọ́lọ́hún já tètè rówó kọ́lé sórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ kò yẹ kẹ́ni tó ra lẹ̀ ńbẹ̀ òfilẹ̀ rẹ̀ lẹ̀ láì yá sí kó wa máa retí wípé iléeṣẹ́ tó talẹ̀ fóònù yóò wà máa bùn mójútó tó bẹ̀ ṣe kò bójú mu kò sì sí lára àjọsọ ìyẹn agreement láti bẹ̀rẹ̀ àjọṣe irú ilẹ̀ tí wọ́n ń tà fáwọn èèyàn lẹ́dẹ̀ wo báyìí ó yẹ kẹ́ni ó bára lẹ̀ ńbẹ̀ ò pakiti mọ́ lẹ̀ jára mọ́ kó kọ́ lásìkò ni ẹ̀yìn ẹ̀tún wo lẹ̀ wọn tó wà ní Royal Court Estate tó wà ní gbangba àárín ìlú Olonda Road Akubo la gelu lẹ́kẹ́ government area Ibadan mílíọ̀nù mẹ́wa 10 million naira péré ni ilẹ̀ plot kan bẹ́ adura witiwiti ni le nbe tori popo jo wo e lo ni eni o ba sanwo ile to ra lekan outright payment promo wa lori e ogorun block 100 blocks ati cement apo marun 5 bags of cement ni o fi se faje eni to ba wa sanwo re die die ayo su meta pere lo ni lati sanwo ntan okan tun leleyi o Royal Park Phase 2 ile to wa lade goro money alubadan nito si railway train station and dry ports ene to fera le mbe fiche komasia 4 million naira pire ni le protikan 3 million naira pire ni fene to fe ko ilegbe inye residential ile plot me wa pire lo kumbe ba yo ile to wa legbe train station ki pe ti mwe ratan ene oba ni le to kole si to si be bon lo sabe okuta to n lo seko arese pani iru eni be le wa nbadan ko ma sise leko tori pe bi train se n lo be lo nbo nibi ta wa menu bayi ile plot me wa pere lo ku nbe o lo fi ye ke tete yoju sile ise JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road Aremu Blocks Bus Stop opposite IIT Maniya Ibadan ke sanwo ke rale ke gba gbogbo iwe ri e ki won mu yin lo sori ile yin lese kese ero ibanisoro won ni 070 711 81 997 tabi 080 8070 1243 lekan si 070 711 81 997 tabi 080 8070 1243 e se

ìwọ òpùrọ̀ so lẹ́rìí ọkàn. Àpùrọ̀ mọ́ni takoni so ní ẹ̀rí ọkàn.

tẹ́sọ́lẹ̀. Stẹ́lẹ̀ ṣàlélẹ̀ yìí o. Báwọn tẹ́yìn ilé káàkiri. Ìfàsẹ́yìn mẹ́kà dé. Láàrin oṣù mẹ́fà. Ọkùnrin bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹnu ò lérò. Tẹ́sọ́lẹ̀ kì í àti inú oko ewédú àti inú gbogbo gbà. Ẹ̀yin ó jẹ́rìí ẹjọ́ pé.

ilé onílẹ̀ tó gbà torí pẹ́ni yóò lágbára kankan rẹ̀ ń balẹ̀ ní tàbọ̀ jẹ́ mọ́gàjì kan wọ́n gbalẹ̀ kan olóò ti yẹn ni ń jẹgbé all right ọwọ́ tó bi tẹ́wọ́ gbowó àtọ̀dọ̀ ẹni tó gbà ń bẹ̀ yóò jẹ́rìí jọ gbé ní ọ̀gá mọ́.

0: ọwọ ló ń sọ̀rọ̀ fún odidi ara yẹn ẹ ti gbàgbé ni ìwé tẹ yí ìwé orílẹ̀ ìwé tẹ yí tó yẹ káyàn bí mẹjọ kún wọn gbà tẹyìn nìkan dágbà nǹkan ṣe bẹyìn lẹ sáyìn rẹ ẹ ti gbàgbé ogun májèlé tẹ fi pọn ọmọ orogún yín ẹ ti gbàgbé bí bá ṣe ń wúlọ ọmọ ẹran ti ń bẹ gbogbo ẹran dẹ́ni tó jíjẹ ẹ ti gbàgbé ẹgbọn rẹ tó gbé egun lóru tó dàbí egun tó ń ṣe bí ẹni tó bí òkú tó wọ́ sọ́hún fún tó là ń kùmọ̀ lórí tó lọ́run pa ẹ ti gbàgbé mà. Abẹ́ ti gbàgbé ni. Ọ wà dẹnu lẹ̀ tọ́rọ ọ̀ràn tí. Ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ́ bẹ́ẹ̀ ni. Èyí tí wọ́n sọ wọ́n parọ́ mọ́ ni, ah mo ṣe ṣiṣẹ́ ni. Ẹ̀sẹ̀ ni ẹ jẹ́ kí n wí tèmi o. Èmi ni àgọ́ ara yìí lò. Tá a fi rìn lọ rèé sọná sí kòkó ní kòkó tó fi jẹ gbèsè láyé. Ojú níṣẹ́ ẹ ti ṣe tán. Gbogbo bí olóbìn tó èmi lọ rán. Mbátiri báyìí ló kì í mọ́lẹ̀. Ọgbà ìwọ ẹlòmíràn pàdánù. Obìnrin 90 ń lọ bá lò pọ̀ láyé àbá ọmọ pé mi mọ̀ ọmọ wò wọ́n tí mo máa jíyìn fún ọ 90. Ṣé parọ́ mọ́? Wọ́n dá yẹn pé mo rántí.
1: Àwọn ìgbẹ́ta don't know life is yolo. You don't know tomorrow.
0: Gbogbo ẹ̀yà ara rẹ̀ pátá. Òun ni òjijì. Ló fi ń ṣàpẹrẹ fún wa o. Ọba máa jẹ́ ń pè lójijì. A lè pé ní Mirage ń gbà mí Mirage. Yàtọ̀ sí Shadow tèèyàn ṣe Mirage náà. Wọ́n wà ní orí títì tó ń dán kólákólá dúdú tó ń dún nú òrùn. Wọ́n máa wúlọ̀ kan bí omi mìmìmìmìmì ń tàn. Tọ́ bá débẹ̀ òun ní Romi kankan ilẹ̀ lọ́tún bá ń bẹ ó tún máa wúlọ̀ kan. Mirage yàtọ̀ sí Shadow. Lọ sí ibi tí omi wà kọ́ ọ náà báyìí. Ó rí àwòrán ara rẹ̀ láìsí gíláàsì. Òyìnbó kan wọ́n máa pè yín náà lé ìbó kan o ṣé Shadow náà tún nìyẹn. No mọ̀rùn bá ràn tó ń lọ ó rí pé bó ṣe ń lọ náà máa tẹ̀lé ọ bọ́ bá náwó kè yọ́ náwó kè bọ́ rẹ́rìn yọ. Àwọn tó jẹ́ fine artist wọ́n pè ní silhouette. Bá ń check your encyclopedia. Ojiji rẹ ń bọ́ kí ayé yóò jẹ́rí gbé ọ ǹjọ́gbé ǹdẹ́ ọ̀lẹ́kẹ́ ọmọ ní tó ń sọ fún wa ni pé kò sáṣe gbé bó ṣe yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ojiji rẹ ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bọ́ ọ̀rẹ́rìn òun náà ọ̀rẹ́rìn a gbóhun tiẹ̀ àní gbóhun tiẹ̀ sọ nígbà tó bá díjọ́ gbé ǹdẹ́ ọ̀lẹ́kẹ́ gbogbo tó sọrun ni wọ́n á máa repeat iwájú ọlọ́run. Kábíyèsí Olódùmarè.
1: Múlẹ́yìn ọmọ ayé ṣòro.
0: Ẹ wo ẹ mọ̀ jọ ọ̀rọ̀ pọ̀ lónìí o. Ẹ wá jókòó. Ẹ á jókòó akóró ọjà tán ká máa kọrin àwọn lùlù.
1: Láì má ṣẹ́.
0: Láàárọ̀ dá òjò.
1: Ara yẹ o, ẹ jẹ́ ká wùwà rere.
0: Ọmọ bo mọ, ọmọ tún bo mọ.
1: Ìdúpẹ́ òre rẹ.
0: Mọ̀mọ̀ bo mọ.
1: Lè ṣàì, ìdúpẹ́ òre rẹ.
0: Òjò ń rọ̀ báyìí o, mọ̀mọ̀ bo. Ọba níṣẹ́ lọ́mọ bo mọ o. In 9 months time. Ọmọ máa jẹ. Bọ̀ níṣẹ́ lọ. Kọ́ mọ́ bá kàbùkù lọ́dọ̀ ayé rẹ̀.
1: Ìgbà ọ̀pẹ kìlẹ̀ o bàbá.
0: A lọ polówó ọjà báyìí Ají mọ́tò kan Fọláyẹmí Biola Melody Mama Guiding Alásìrí àti Aláàánú mọ̀ ń wọ́kọ̀ mọ̀ ń wáyà Bangbola. Kini baba, bangbola. arin weyin Davidi ire o lori oko eku kale OBM
2: 96.7. At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyí nìkan ní lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọ́kù yín ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ní ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa lọ.

0: sí ni pé tí èèyàn fi bo ara bùyàn ni wọn dùn nínú gbogbo ọrọ tó wà ní nígbà tí mo wá wé gèlè tí mo wá wé mọtí ẹyin o mọ pé atẹgùn àsìjọ atẹgùn ti ń bẹ ń ta lónìí lágbára pọ
1: gbogbo ọbẹ tó wá rí gbòòrò mẹsẹ ṣe bí òkúrùtù rẹ
0: ẹ ṣe bí oníkálukú ló mọ bí abẹ aṣọ rẹ ṣe rí
1: abẹ aṣọ ní náà là ń sọ
0: ẹ o náà ni mo sọ pé kéèké
1: oṣù
0: pé so yẹ kéèyàn máa tún yẹn láti rí ta gbangba
1: oṣù pé o
0: oṣù pé
1: ẹ sà ẹ wà kọ́ láàlà fi
0: february 28 ni mí
1: ọ àpé báwọn
0: kò pé 28 kọ ni february ó pé pérépéré odidi oṣù kan ó pé
1: kíni march
0: 31
1: akẹ́lẹ́ ọmọ mẹ́rin bẹ́ẹ̀
0: yìí tó dín bìyún náà náà fi kún
1: náà fi kún pẹ̀lú ọkọ̀ pẹ̀lú ẹ̀sìn kìíní ìlétí kátẹ́gùn gidi ọ̀rọ̀ lù ìlétí.

0: ọ̀rọ̀ra múlẹ́bẹ́ kọ́ mọ́ báyé ara rẹ jẹ́ wọ́n láyé mí kí ló dé tọ̀ ń jalẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin mọ́ ni sọ́tútù náà ni
1: òtútù ìpọ̀
0: mọ́ mọ́ bá tí ayé ara rẹ jẹ́
1: tẹ́ rí lẹ́bẹ́ lẹ́nu mi ni ẹ fẹ́ tì mí fún ẹ fẹ́ yọ sókè
0: sí mi nbẹ tán mọ́ ọládé ò tún fi sápò bí owó
1: tẹ́ ẹ débi àpò mi ni
0: mọ̀ wá rí ọ
1: ẹ jẹ́ fún ilé ẹ̀kọ́ mẹ́wàá
0: ẹ̀mí kẹ bíọ́lá filẹ̀ nù ẹ̀.

ọlọ́kadà atágùn yìí ti ń rọ́lù ọ̀n báyà ti pọ̀ jù ó ti pọ̀ jù ojú tó ń rán àsátẹ́gùn yìí ti pọ̀ jù tí wàhálà rẹ bá dé ipá rẹ lè má kà sẹ́súrẹ́tà ní àpẹẹrẹ àbí púlọ́bà lọ́wọ́ lọ́wọ́ máa ara ẹ lè mọ̀ fún ìyàwó ẹ̀.

0: lórí ọ̀kadà kí ló dé mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀kadà ẹ̀yin obìnrin ẹ mà jókòó jó ẹ jókòó ẹ tún máa tẹ fóònù bígbà tẹ wà lórí lórí kútíǹtì àníyàrá lẹ́sìn tí n bá gun mo máa dì máa rìn lẹ́yìn tó náà ṣe ẹ̀ sógun ẹ ni.
1: ó ti má wàhálà kíkọ mímọ nígbà táwọn náà kọkàn ń gun àwọn dìmọ rìn ni ṣùgbọ́n ní ìsìn wọ́n bá ní àrùka ká gun ọ̀kadà ká tún wá rú màálù lè rí á fọwọ́ mu báyìí.
0: má gun aláṣọ bàjẹ́ ni ó nípa ó rú màálù lè rí.
1: ọ̀kadà ń gbé màálù tí èsì ẹyọ kan gan.
0: òdìdì màálù
1: ààyè bẹ́ẹ̀ ni ọ̀kadà ó gbé.
0: ọyẹ kọkọ rẹ ó sá fún ọ.
1: ẹyin lọ kára.
0: ọyẹ kọkọ rẹ ó sá fún ọ.
1: ẹyin lọ kára ẹ rí bí ọ̀kadà ṣe ń gbódìdì màálù kára.
0: èyí tí mo sọ ni pé ẹ tún máa fún báyọ̀ àjókòó gbàdé wọn sì dérò
1: àjókòó
0: náà ni àfi yọ fóònù rẹ lórí ẹ mi ò ti mú sọ́ọ́rẹ́ ni yẹn mú.
1: ìrì mú ó lè ní.
0: àyè nígbà tó fura ni.
1: ó lè ní.
0: ìwọ gan ò fura.
1: ọgbọ́n burúkú náà dà sí.
0: báwo.
1: ọ̀kadà ti ń lọ hiiii àwọn ti ń bọ̀ lẹ́yìn ẹnì kankan ṣe yéé ibẹ̀ ni mo gbójú lọ báyìí wọ́n kàn já fóònù
0: gbàlẹ́gbẹ̀rẹ́
1: rárá kì í ṣe pé mo máa ń ṣàdédé yọnu sọ̀rọ̀ lọ́rọ̀ ṣùgbọ́n a mọ̀ ń wò bóyá àlebáwọn yanjú ẹ̀ náà.
0: yanjú ìjàtọ̀ jẹ́lẹ̀ bàbá yín.
1: ní a rò pé bóyá àlebáwọn dá sí
0: mi. ọjọ́ rẹ yín.
1: rẹ a rò pé ká bá wọn parí ẹ̀
0: ni. ọjọ́ alábàṣẹ yín.
1: àní a bá wọn yanjú ẹ̀.
0: kẹlẹ́ àrí bẹ́ẹ̀ jọ ẹ ti ń parí ọ̀hún èmi bí náà fi ń sun. bẹ́ẹ̀ lọ́lọ́ ọlọ́

ẹ jẹ́ ká lọ báyìí lónìí ọlọ́run ní sọlá ronu re wo daada ni joko ko ma fọkan ba mi lo

0: lọ sí oko lọ́nà kan. A lọ ha yẹ̀pẹ̀ tó ti gbẹ. Yẹ̀pẹ̀ tó gbẹ.
1: Sisi agbadigbo.
0: Aha sọnu paali sana.
1: Baby you are the giver yo.
0: Àwọn amúpépà kan pẹlẹbẹ báyìí bí èyí tẹ́ ń wò lọ́wọ́ mi àwọn mú lọ́wọ́ ẹ̀. Àwọn ní nǹkan kan tá a máa ń lò yèpè ò lè jù à. Bàbá màmá mi ọmọ abẹ́ sóńkà bá àgbẹ̀dúrókó dídá kòkó sí bàbá Bìláwù màmá ń bá wọn lọ sóko nítí èdè yèpè ò dún olóko wọn kọ́ à. Bá a fọ́ wọ bá a bú rárá. Ah, kábíyèsí ẹ̀yin àgbàlagbà. Ìbáyín o. Ọlọ́run dáríjì mi o, nígbà kan rí ni o.

0: ala nu se mi ala e te ba won mo soro to olodumo e je nko le je ramoto ototo ni kaluku ntin be lodo olodumo ba yawo lohun pe nto hun ise lohun fe ka ko ma so nbo ba di bi 10
1: show my contact
0: aru ma lo ana wa nbe wa ma jo se ni badago mokanla oba ku dede crossover say ma crossover to ku bi isaju marun ti ah bo sun odun keji no odun ton ton mi emi lo lori won e mo pe fayin o ngba ti adura ba ti wora tanyanya ah kabesi olodumare eno ba fe lo laye o lo awa bi e pe un office na bi as mi pe pa e ma mo ma bo bu bayi mo gba awa si bere bere wa ti ku bi 1 minute tale na lo go pe happy new year aga na Baba wa kan be won pe ni Pastor Ale. Won ti ku Dr. Ale ten re to je presenter yen baba won. Ma lo ba won lale ni mission ni re fun. Daddy mo se lo mo fe ke ba nbe Olorun. Oro te gbo ri. Bi mo se n so na mo so fun baba.
2: Atija. Awon just
0: ah. O se yi tan
2: ta bo tu won da
3: ya ye ma
0: so na ran ti ni last year ami ni odun bi melo kan ten ti ben sa
3: oya ben deri
0: emi ni ata won yan mi e gbadu apun ma kunle ah o se gbadu apun
3: ele o my head yo
0: mi le gbagbe pastor ale si ese re fin badan nigba kan agogo e la wa yi
3: my jeki fresh ma wole
0: e gbe oju opo sile
3: ajoja ibe kada
0: 0912370 8675 nigba kan ma ti du ati so
3: ore jili
0: hello
4: o ko eto
0: hello
4: era ta
0: eba
4: Eh,
0: ni si so lagbara Olorun. Teni se dale lo
4: se lagbara po ba mi. Eh, ajo mo wo lo le
0: ni. Nba mo fe se
4: ni 1981. So, won wa ni ka ma mu escape. A wa ke se bo nu omi nu baku. A ti ka ni lo. Won ni escape won ni o ni je ka sun ga ni o ni je ka sun a ti ga ni ka bu jaja. So nga mo wọn ṣe mo wá ń gùn lọ́rùn ọ̀rẹ́ mi kan wá ní kí ni ọ máa lo oògùn ẹ̀jẹ̀ mi ìjẹ́ kí ló oògùn ẹ̀jẹ̀ tí wọ́n máa lò ó ní kí n bá ti ra small size nígbàdá mílíìkì kí ni báyìí nígbà parí exam lọ́ bá ti fẹ́ ta bá lọ pàṣẹ àwọn ọ̀rẹ́ wa lọ́ bá ní kí ló fẹ́ máa ń lọ fún mi ní small size ẹ fún mi ní small size kí ni ti mílíìkì sí mọ́ o ṣe mọ̀ ó ti fẹ́ di bára kú. O wa ti fẹ́ mo wá sí ìtara ni pé abẹ́ ìwà sàmì ni mọ́mọ́ tí gbọ́ mo túmọ̀ rè é ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí mo bọ́ lọ́n dá májẹ̀bù pé mi ì ní mọ́ mi ì ní mọ́
0: ọdún mélòó lẹ fi ọdún mélòó lẹ fi mú ọdún mélòó lẹ fi mú nǹkan.
4: Ní ọ̀sọ̀dún mẹ́jọ.
0: Ọsàn ara sí lásìkò
4: ọsàn ara sí ìṣí ìmárì nígbà
0: náà àní sọ ọsàn ara sọ ọsàn ara
4: nígbà mo márì èmi àtọkọ mi wá lọ sọdún ẹgbọn rẹ àlọ bá wọn sọdún bẹẹ mọ pé mo sì ti sọ pé mi ní inú mọ bẹẹ tí mo ṣe gbé pọpọ àkọkọ sẹnu báyìí gbogbo tí mo jẹ látàárọ ni mo fi sílẹ jọnà tí tí mo kà ń bí
0: mi ọmọ ara mọ ni
4: mo sàkóso
0: tí mo ní àwọn tó máa la àwọn tó máa la lè mú fọ́ọ̀tì nísìn tó sì mọ wọn lá báyìí. Nígbà kan ni àbí.
4: Nígbà kan ni báyìí nígbà kan ni.
0: Sẹ́ẹ̀ mú sìgárì.
4: Rárá ìdí ẹni la fi máa mú sí
0: àkàtà ìdí ẹni. Àlọ́ dàrán ni ọ láti kékeré ó sì yọ̀ dá. Bíọ́lá
4: òfin rèé. Ìdí ẹni la fi
0: keke lo ti yo dara kale se se so ma pe ge enun te ba pa kokoro ma ko si yan lenu
4: ah be ni ye ka ma paro se ti ta ba ti wa gbe efi die mi yen mi etun re ta ba ti gbe mi awa no wa fa ijo wa jade ni mu wa ni ko ba gbe ayi ko
0: Ojo ni ti awon lo ani ka ma dara wa nudu die die ka si ma fokan gbadura e fa Some wish me there some the praise make our home 0912370 8675 dasi nigba kan Hello Yo la so ti e o. Aluku ko le bode nbi la so ti e. Ni ni gba. Hello.
5: Eso le za, e ga za.
0: E ba.
5: Ko so mi fa ta ila so lo.
0: Eso lo toke dada.
5: Toro so ti.
0: Mhm. Network yen o da nbe a e pe pada baba mi o ma bo bi o ku je iko hello baba lo so mi hello
6: hello ta
0: me an ba ti pe mi to ba ti ran gaga awa ja danu ni o láti bí ọgbọ̀n ọdún ẹ máa yí rédíò lẹ̀ àwọn ìsọ bẹ́ẹ̀ ẹ̀lẹ́ bàbá mi
7: ẹ pé tó
0: o jàre tánu
7: nígbà kan rí o ìyàwó mọ̀mọ́ mi ìgbọ́dọ̀ mọ̀mọ́ mi ọ̀dọ̀ ìyàwó rẹ mú pé fẹ́ẹ̀tì láti mọ́ gbàǹgbà náà
0: kílẹ̀ mọ́ gbà
7: fẹ́ẹ̀tì máa ń wà jẹ kì í fún atẹ́ńbá tó fà lé sẹ́bẹ́ẹ̀tì yóò tó tà ni níwọ̀ ìyá yìí
0: ó ní kà
7: ní ó ti dọ́gbọ́n ìjọ kan nù a sì máa bo búrẹ́dì nítorí eku tí a ń pẹ́ kú gbà náà lágbára
0: bí òkété nì.
7: Wọ́n wá lọ sí búrẹ́dì náà gbà tààbò eku ṣàjẹ́ bí wọ́n ṣàjẹ́ rẹ̀rẹ̀rẹ̀ ọkà yá yẹn la ní wọ́n á ń gbé búrẹ́dì yẹn ń gbé ta ó jẹ́ kí búrẹ́dì yẹn kìlọ́ bàjẹ́ ká má sàmọ́ ni mo tó ti jọ́ kẹta báyìí mo tó ṣe bẹ́ẹ̀
0: Ìwọ náà.
7: Bàbá ìyá ẹwà ń mọ̀ múyà. Kí ló dé tí bẹ́ẹ̀ tún fi ń jẹ búrẹ́dì bá ìyá bò ó? Pẹ́lẹ́ mọ̀ bò náà ni. Nígbà tí gbogbo ìjọba fún wa náà tọ́ yẹ ká jẹ. Ẹ jẹ́ ajẹ́. Ètù náà ni ó padà
0: bẹ́ẹ̀. Ẹ wí òkè. Ṣé ò gbé ṣe pé?
7: Bàbá ní sáwà lè kú ní àpọ́lá wa náà lè jẹ́ kú o. A lè dé kú o. Tọ́lá wa ewu èmi àtọ́ ọmọ rẹ̀ lájọ́ máa gbé ngbà náà. E
0: se n jẹ ẹ wa se ta ba n sọ búrẹ́dì nù ẹ n jẹ se n jẹ nu eku gba ẹni.
7: A jẹ nu eku àwa náà jẹ o ti wọn ti jẹ bàjẹ
0: yóò
7: tún gé yòókù yóò tún gé ta ni.
0: Se iwájú ọmọ torí ọlọrun se ẹjọ ọmọ.
7: Ọpẹ́ wo tó mọ̀ a gbà ti pa àti pa àti fowó tófù ṣé fàtún lọ gbà wọn bí wọ́n ti ní àtúnyẹ̀wò kó lọ.
8: Ẹ ti dá wọn gbèsè dáadáa.
0: Oh my God. Nígbà kan ni bẹ́ẹ̀nì kan bá lóhùn ní nígbà kan rọ́ ló fi pa má fi mí tẹ fóònù ẹ mọ̀ nílẹ̀
7: bí mo ṣe wá wà pẹ̀lú àwọn èèyàn mi ọmọ ìyá mi kan sáà bá kóra wa jáde a lọ sí ọdún nìkan a bá ń fa sìgá ní ibi ẹ̀gbẹ́ kọ́nà kan àtẹ̀fẹ́ káwọn tó mọ̀ wò dára kó rí wa àti ẹ̀gbẹ́ wa ti ń kọjá lọ tó dá wa mọ̀ tó ti rí pé àwa la wà ń bẹ̀ ọwọ́ alẹ́ bẹ̀ lájú ó ti yàbàrá ní ó bá ní kí ni bẹ́ẹ̀ ṣe yìí a ní ẹ̀gbẹ́ kò sí kankankan a ká jọ ń lò gbójú fún agbẹ́ kò sí náà àti ẹ̀gbẹ́ gan náà wọn náà ń wá obìnrin lọ táwọn náà fẹ́ lọ bá
0: ọdún mẹ́rin ló fi mú kó tó filẹ̀ ó ti sálọ. nígbà kan. Hello, down one there.
6: Hello.
0: Hey.
6: Ekaton.
0: O jare baba mi.
6: Ko le nbe la dale se dai.
0: Ini yen tin han o aja o.
6: Eba. Nigba kan ri ni.
0: Eh.
6: Nigba ti ma ni school mi nigba gbe.
0: Eh.
6: O to sele o ti bo se ni pe ni igba to wa secondary school. Emi lo lo awon to igba ti wa ni secondary school. So baba mi wa n ja oku se gbo mi sa.
0: Ah dada.
6: Ba to gbo oku, ba to an da oku. Emi n wa lo ku awon to jilo be ta lo ku o be je.
0: Ah
6: baba mi wa so pe ah. Ti e ba se pe o ye ko se o ye ko pa gbo omo to wa nbe ni o ni ko o lo mo ko to wa bi ba. Emi ti n wo baba pe emi ti ni mo lo se kini yen. So bo ara ti jojo mi na huru baba mi ni ah o ba se o. Se so ti pada wa yu.
0: E sa ke,
6: e sa ke. E so ke mu da n ya wu pe ah. Ti n ko je mi na se ni 1980. O 1983 se ti ko o ti wa pada yi, o ti wa pada yi wa mi ba.
0: O
6: ni ba ni se wa.
0: Eh omo mi lo ni ngba.
6: Ah, igba mi di wo mo gbo odun. Da mo ti wa jago.
0: So da ko mo fo mi ki ji beje ka ki.
6: Da,
0: o ye ko mo ji beje ki. Oh my god, e se mo dupe. Thank you. Nigba kan. E ma gbe seri na ko so o.
9: Hello.
0: Hello.
9: Alaji e ku se o.
0: Kanu.
9: Ni.
0: Oh. E pe mi pada odo ni tin.
9: Hello.
0: Hello. Hello.
10: Ah. Mama.
11: Ikun.
10: Era da o.
0: E man le.
10: Yes sir. Seri emi na be so oro ni emi na. Injo kan. Ni mo wa lo de egbon mi. Ni yawo egbon mi ba so pe mi fi e mo dugbo lo Molia. Ko si wa ra nkan nu awon egbon ra ma wa buru re. Ni awon ra mu gbo baby na se ma mu. Egbon yawo egbon mi o dugbo ni eni ile sun ni o. Ni egbon mi ba so pe kilo ni mo mi mu. Ni o re bi o ni. Iwe kilo ni mo mi mu yawo mo ni nígbà tí ó jẹ́ pé ó mi ọ̀rọ̀ gbóngbó mi mo ní sí mo wà ló ń gbó ni àbẹ́ mo bá wọ pé kí ló dé kí ló lọ ẹ fa gbogbo ọ̀rọ̀ wèé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà mi pa o.
0: Hello sir. Hello sir.
10: Láàrin ní òjà lé.
0: Hello sir.
10: Mo gbọ́ mo gbọ́.
0: Ẹ sì ń mú dùn sí ẹ sì ń mú kíní yẹn dùn sí ẹ sì ń mú kíní yẹn dùn sí bàbá mi sì ń mú kíní yẹn dùn sí. Inú òjò burúkú sọ ara rẹ̀ mẹ́jọ ọlọ́pàá ọmọ.

0: hello.
1: O ti se mi ri o.
0: Aha. Nigba kan.
2: Nigba kan ri.
1: Nigba kan ri. Aha. Emi atore mi an lo awa primary school. Ta ta fi jade. Emi de ma so bata so mo ma so bata. A wa lu iki oda, iki kegi. A kwara wu ilu a wa ti lo abaketa. Ta ba ti de abaketa ba ti lu. So bata, awon yan ba ti gbe bata bata ba ti so bata. Àwọn ọmọge tá a jọ jẹ́ ìrọ̀ ń bẹ̀ wọ́n wà sáré wádùn ọba wájú ìṣòwàtà ibẹ̀ ni wọ́n ti máa fọ́ gbé wa lẹ́nu jó báwa náà sì ṣe àbàmú abọ́tínú yàrá wọn àbàmú abọ́tínú yàrá.
0: sọ lẹ́wọ̀n rí mọ̀ bọ́rọ̀bọ̀
1: ni wọ́n bá máa fọ́ gbé wa lẹ́nu jó àwa ò sí mọ̀ kankan gbà náà láàbà tó sá jáde. Abasajade inu yara. Laba to gbe so bata wa to laba gbe ro to da bule wa pada. Awon egba ba wa de da ba so fa awon egba wa. Awon wa egba wa ni ah. E ko bo ni yin ni. Awon ni ah ma din gebe batala wa so lo. Lati gba na a ma yo ta ba ti a lo be won ma fi ati yeye. Won ma fi ati yeye.
0: Ndo le wa ja putuputu yanyan.
1: Ah ti e ja kankan.
0: E ja rara.
1: Ah ja ta o bi di pe o ka lu kutu ka ta wa na bi mari.
0: Ebu. Okay, only wa. Yes, Lagelu FM 96.7 FM. Lagelu. Yes. Hello.
3: Ebu.
0: Oh.
3: Ìgbádùn yíò gbọ́dọ̀ ayé ká lẹ́gbà bá mi.
4: Àmì o.
3: Ó pè mí náà rí.
2: Nígbà kan rí yín, ẹ sọ.
3: Àbẹ̀lẹ̀ tó ní gẹ ní tàbí máa fa àfikà níbi ẹ̀sìn ní.
2: Ẹ mú gẹ ní rí dáadáa.
3: Ìgbà bí ìdílé ìtàná. Lára jẹ sí àtàná báyìí, àgàn fi iṣẹ́ ní ilé. Ṣẹ́yìn iṣẹ́ kan tí mo fi báyìí, ó tó mi lẹ́nu.
0: Hello. Emi buku ni ma lo yan gba yan na.
3: Ah, ara ti jan se ni ara ma je je ni mo se ni.
0: Se mi yesi lo yin disin.
3: Ah, ni se en ti ba ni ka jan mi, ni se re ko ti je je ni.

0: oh, see, you resort to it. Give you love, oh, give me love. Oh. Need all time. Just to give you. All time. Oh, baby, I will promote it as the girl's three. Oh, are you resort to Wally? I'm going to go to the school. Baby, we class talk a lot. How long? Adukwe eyin odo tin be lowo lowo ta wa mo beyin gbogbo n te ba tin se te n wo eyin bado bado koda n te ba se di ba tin sa folopa koda gbogbo ta ba tin se te ru n ba yan ti ba n se lowo koda so ba ni pe nta wa se ngba yen ti oda olorun lo yo wa o lo yo wa o lo yo wa ta fi do ni o ni ru aye ta wa ni nsin ko ri be o e ma try emi omo baba lowo lowo ani wo fe da mi duro Allah ibadan lawa won ka to lo se ibadan lawa ja polowo oja ta ba polowo oja tan a lo se awon loko loko laya awon awon lo se ni ibadan lawa DJ Spider Julie
1: on Lagilu FM 96.7.
2: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious. So much
3: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀.
8: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wà á ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágelo 96.7 FM òkè Gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ńkàlẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè Gájòkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lọ.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ti fọ̀rọ̀ léde pé àwọn ti ṣetán láti máa gba àwọn oníròyìn láàyè kí wọ́n máa darapọ̀ máwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun lákò ilé ìtàn máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti fi dá àwọn èèyàn lójú wípé ètò ìdìbò ilé tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì náà ni ó lọ pẹ̀lú pẹ̀lẹ́kùtù. Ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè India ló ti kọ̀ jálẹ̀ lórí ẹ̀bẹ̀ ilé ti ojú òpó ìtàkùn àgbáyé ní Telegram ilé tí ó ń bẹ ìjọba orílẹ̀-èdè náà láti jẹ́ kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ìjìyà tí wọ́n gbélé lórí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons òun náà ni wọ́n kéde wípé ó sì dúró ní ipò kíní ní ilẹ̀ adúláwọ̀ tó sì wà ní ipò kẹrin dín ní 40 lágbàláyé lẹ́yìn àtẹ̀jáde ilé tí àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàláyé FIFA tó gbé jáde nínú ìgbéléwọ̀n rẹ̀ ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrin rẹ̀.

ìjọba àpapọ̀ lẹ́yìn náà ni wọ́n ti ń gbálẹ̀rò láti ṣe ìgbàláàyè fún àwọn akọ̀ròyìn kí wọ́n máa darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun lásìkò tí wọ́n bá ń ṣe àwọn iṣẹ́ àkànṣe wọn kan nílẹ̀ yìí ọ̀yẹ́ lórí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbàlérò láti jẹ́ kí ìmọ̀ fi ìròyìn léde nípa ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí kó tún lè bá àtẹ̀sọ wájú sí i pàápàá jùlọ káwọn aráàlú lè bá a máa akitiyan eléyìí tí ìjọba ń ṣe láti gbójú agan sí ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí general christopher musa ni ló fi ọ̀rọ̀ náà léde níbi ìpàdé tó ní ṣe pẹ̀lú ètò ààbò eléyìí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn gbé kalẹ̀ nílùú àbújá nígbà tí ó ń sojú rẹ̀ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fún ìyẹn rear admiral olùsanya bankole ó ṣàlàyé ọ̀rọ̀ wípé alákòóso fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí òun náà ló gba ọ̀rọ̀ náà ní èròǹgbà láti jẹ́ kí ìbáṣepọ̀ tó gúnmọ́ kó túnbọ̀ wà láàrin àwọn oníròyìn àti àwọn òṣìṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí musa tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ kékeré kọ́ ni àwọn oníròyìn ṣe láti jẹ́ káwọn èèyàn mọ bí nǹkan ti ń lọ lórí ọ̀rọ̀ ètò ààbò àti kí àlàáfíà kó túnbọ̀ wà nílùú sọ̀rọ̀ wájú sí i.

iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kogi ló ti ní irọ́ pátápátá gbà ní ọ̀rọ̀ kan lè tún jàrìnrìn lórí ayélujára wípé àwọn arìnrìn àjò kan òun náà ni àwọn ajínigbé ti palẹ̀mọ́ lójú ọ̀nà kàbà lọ sí ọ̀kẹ́nẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá alágbọ̀nbẹ̀ Oyiza Salisu ni ló ṣe àdáyanrí ọ̀rọ̀ tó sì fi àtẹ̀jáde léde wípé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń gbé lẹ́bẹ̀lẹ́bẹ̀ kiri wípé àwọn ajínigbé òun náà ni ẹ jí àwọn èèyàn gbé lójú ọ̀nà náà lọ́jọ́ ìrọ́ pátápátá gbà nínú ọ̀rọ̀ eléyìí tó fi léde ni ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí ọkọ̀ akérò kan eléyìí tí dẹ́rẹ́bà rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni Òjó tí í ṣe ọmọ bíbí ìlú Kàbà òun náà ló ń ṣe ìrìn àjò ní ojú ọ̀nà ìbílò tó sì kó ọ̀pọ̀lọpọ̀ ìsù kókò sínú ọkọ̀ rẹ̀ kó tó ṣàkíyèsí wípé iná ńlá kan ọ̀tàn ní ojú ọ̀nà náà lọ́ọ̀kan rẹ̀ kó tó tẹ bíréèkì wàyí ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó gbìyànjú láti yí orí padà sí ọ̀nà ibi tó ti ń bọ̀ kó tó di wípé ó ṣàkíyèsí wípé àwọn èèyàn kan ti bọ́lẹ̀ nínú ọkọ̀ tọ̀tánásọ̀ kan tí wọ́n sì ń bọ̀ lọ́nà rẹ̀ díẹ̀ rèé tó ní ó fi bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì sáré lọ sí ibùdó àwọn ológun kan ti ń bẹ̀ nítòsí bẹ̀ fún ètò ààbò rẹ̀ ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wípé iṣẹ́ ìwádìí alágbára léètàn àṣìṣọ wájú ló fìdí hàn wípé kò sí ìwà ọ̀daràn kankan nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde náà nítorí pé ọkọ̀ tí wọ́n ní ọ̀tánásọ̀ kan náà ní ọkọ̀ ọ̀hún lọ́ọ́ bàjẹ́ ní ojú òpópónà náà tí àwọn èèyàn tí wọ́n bẹ nínú rẹ̀ sì ń wá bó ni wọ́n ti rí ẹni tí ọba wọn tún ṣe àmọ́ sá kò sí ìwà ìjínigbé kankan ní ojú ọ̀nà náà.

ẹni tí ṣe ọ̀kan lára àwọn igbákejì ọ̀gá pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ẹni tí wọ́n ní kọlọ́ọ̀rì tọpinpin bí ètò ìdìbò yóò sì lọ sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Mustapha Fayoade ni ló ti fi dá àwọn olùdìbò àti àwọn èèyàn tí wọ́n nìkan ṣe nínú ètò ìdìbò náà lójú wípé ọ̀fọ́n kankan kò ní fìbínú gbà o ṣáájú láàkó àtìlẹ́yìn ètò ìdìbò léyìí tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀hún Fayoade òun náà ló fi ọ̀rọ̀ léde wípé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ní iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò yòókù nílẹ̀ yìí láti rí dájú wípé gbogbo nǹkan lọ ní mẹ̀lọmẹ̀lọ ọ̀kan lára àwọn igbákejì ọ̀gá ọlọ́pàá ọ̀hún ló ti fi dáhùn èèyàn lójú nígbà tí ó ń kópa nínú ìpàdé alálàáfíà eléyìí tó wáyé ní Àdó Èkìtì léyìí tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò nínú ó ti wá rọ àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ní nǹkan ṣe nínú ètò ìdìbò náà láti ṣiṣẹ́ wọn pẹ̀lú ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ àti ìmọ̀ fi ìwà àjọmọ̀nìyàn ṣe iṣẹ́ náà bákan náà ẹ̀wẹ̀ ló tẹ̀ wájú nípa mímọ̀ rọ àwọn aráàlú tó ń ti àwọn ìkàn nínú òṣèlú láti rí dájú wípé wọ́n tẹ̀lé òfin bó ti tó àti bó ti yẹ kí ètò ìdìbò náà kó lè lọ ní pẹ̀lẹ́kùtù.

ìjọba ìpínlẹ̀ Kwara òun náà ló ti kọ̀ jálẹ̀ fún àwọn iléèwé ìjọba àti ti aládàáni ní ìpínlẹ̀ náà láti máa ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ wọn. Nínú àtẹ̀jáde eléyìí tí adarí kan nínú iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà abilékọ Bùnmi Ọ̀sánùpẹ̀ fi léde ni wọ́n ti fi àtẹ̀jáde náà léde ló kọ ẹni tí í ṣe kọmíṣánná fún ètò ẹ̀kọ́ nílẹ̀ náà ọ̀mọ̀wé Lawal Ọlọ́hungbẹ́bẹ̀. Àtẹ̀jáde ọ̀hún ni wọ́n kọ sí alága fún ètò ẹ̀kọ́ káríayé ní ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Rahim Adaramọja nílùú Ìlọrin. Ẹ̀wẹ̀ wọn ti wájú nínú lẹ́tọ̀ ọ̀hún wípé ìgbésẹ̀ náà ni ìjọba ìpínlẹ̀ Kwara gbé láti rí dájú wípé ètò ààbò ló túnbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí i pàápàá jùlọ lásìkò tí gbogbo nǹkan rí bó ti rí lẹ́ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà.

ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ gíga kan ti ìjọba orílẹ̀-èdè india òun ló ti kọ̀ jálẹ̀ nínú ẹ̀bẹ̀ eléyìí tí ojú òpó telegram ń bẹ̀ wípé kí wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de iléeṣẹ́ náà ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú new delhi òun náà ni ó gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ alátìlẹ̀kùnmọ́rí ṣe eléyìí tó wáyé láàrin àwọn adarí iléeṣẹ́ telegram àti àwọn òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè náà lẹ́yìn tí wọ́n ti fi ẹ̀sùn kan ojú òpó telegram wípé àwọn èèyàn kan ní ń lo ojú òpó rẹ̀ láti máa fi taari ìdánwò tí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe léde fún àwọn akẹ́kọ̀ọ́ ìgbésẹ̀ ọ̀hún náà ni wọ́n gbé lórí iléeṣẹ́ telegram tí wọ́n sì jẹ́ kí àwọn èèyàn láǹfààní sí mọ́ láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ní orílẹ̀-èdè náà iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè india náà ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ lọ rí kẹ́kọ̀ọ́ nípa bó ni a ti ń ṣe ìmọ̀ ètò ìlera ọmọnìyàn lágbàláyé òun náà ni wọ́n rí àwọn ìdánwò eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe lójú òpó telegram náà wọ́n ti wájú nínú ọ̀rọ̀ pé láti nǹkan bí oṣù kan sẹ́yìn òun náà ni wọ́n ti wá wọ́gi lé àwọn èsì ìdánwò kan eléyìí tí àwọn èèyàn ṣe lẹ́yìn tí wọ́n ti kẹ́fì rẹ̀ wípé àwọn ìdánwò tí wọ́n ṣe kí wọ́n tó rí èsì ọ̀hún iná ló ti di tọrọfọ́kalé lọ́wọ́ àwọn èèyàn ṣáájú àsìkò tí wọ́n fẹ́ ṣe ìdánwò náà ọ̀rọ̀ yìí ló rí bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ léde wípé ojú òpó telegram òun náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ omi lẹ́ngbẹ́ àwọn èèyàn ní ilẹ̀ india òun náà ni wọ́n ń ṣàmúlò rẹ̀ tó sì jẹ́ pé ilẹ̀ india ni àwọn èèyàn tí wọ́n lo ojú òpó ọ̀hún pọ̀ sí jùlọ pẹ̀lú àwọn èèyàn tó tóbi mílíọ̀nù lọ́nà 100 niye tí wọ́n ń lò ní ilẹ̀ india.

lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà èyàn super falcons òun náà ni wọ́n ti ń gbéra láti lọ rí kópa nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún 2026 pẹ̀lú bí wọ́n ti kéde wọn pé àwọn náà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ń bẹ ní ipò kíní ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì wà ní ipò kẹrìndínlógójì nínú àgbéléwọ̀n ti àgbáńláyé nínú ìgbéléwọ̀n eléyìí tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàńláyé fífà eléyìí tó gbé jáde àtẹ̀jáde ọ̀hún ni ló fi hàn ipe ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó ti gba ìdíje ilẹ̀ adúláwọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà níye náà ni ó mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ rí kópa nínú ìdíje ọ̀hún tí yóò tún mọ gbìnàyá bó bá di nínú oṣù keje ọdún tá a wà yìí ní orílẹ̀-èdè morocco ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà òun náà ló dúró tepọ́n ṣáájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi vietnam slovenia philippines china taipei àti orílẹ̀-èdè jamaica wáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons òun náà ni ó mọ̀ kojú ikọ̀ agbọ̀jẹ̀ láti orílẹ̀-èdè zambia egypt tó ń ti malawi nínú ìsọ̀rí sí eléyìí tí wọ́n wà nínú ìdíje náà ìròyìn àgbáyọ ọhún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ ọlẹ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ti ṣetán láti ṣègbàláàyè fún àwọn akọ̀ròyìn láti máa darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun nínú iṣẹ́ àkànṣe wọn. iléeṣẹ́ ọlọ́pàá náà ti fi dá àwọn èèyàn lójú pé ọ̀fọ́n kò ní fìwúnagbá láàkó tí wọ́n bá ń ṣe ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ èkìtì. ilé-ẹjọ́ kan lórílẹ̀‐èdè india ló ti kọ̀ jálẹ̀ lórí ẹ̀bẹ̀ ilé tí ojú òpó ìtàkùn àgbáyé telegram ń pè láti jẹ́ kí wọ́n gbéṣẹ́ kúrò lórí ìjìyà ilé tí wọ́n gbé dà lẹ́yìn. lákòótán nínú ìròyìn eré ìdárayá láti ká fún yín ipe ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin tilẹ̀ yìí super falcons òun náà ni wọ́n ti kéde wípé wọ́n sì wà ní ipò kíní ní ilẹ̀ adúláwọ̀ tó ń ti ipò kẹrìndínlógójì lágbàńláyé. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ̀rọ̀ wájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ lè fẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilufm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú òpó facebook wa pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwọ̀ olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abídèmí àkàndé lóníròyìn yẹn ṣe ń tẹ̀gbọ́ wa o ẹ̀mọ́ yìí kú ńbẹ̀ ètò miliki special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí ní ìmọ̀ba lè sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: àti dé. Ìdẹ́ta adé, adétọ́látọ́lá, adétowótowó, adétọ̀rọ̀tọ̀rọ̀, adétàláfíà, adétẹ̀rìntẹ̀rì, adétẹ̀yẹtẹ̀yẹ ni. Ẹ mọ̀ pé táago mẹ́rin ìrọ̀lẹ́ Friday bá ti lù, a máa ń pọ̀jú ọwọ́, a pọ̀jú ọ̀rẹ́ dà ní o.
1: Adé orí.
0: Ó máa yàtọ̀ gbáà sí gbogbo nǹkan tí ń gbọ́ bọ̀. Ìyíra ga kọ́ o, má ṣì mí gbọ́ o. Àlàálẹ̀ ètò ni o.
1: Adé orí ọ̀kìn.
0: Ẹ dẹ̀ ti mọ̀ wá lórí ìkànnì lágẹlú. Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí ni.
1: Adé orí ọ̀kìn.
0: Oríṣiríṣi ètò àkànṣe ètò lóríṣiríṣi. Máa máa wọnú ara wọn back to back.
2: Ayé mo.
0: Àbí tá à ń sọ ò tí ì yé yín.
1: Orí ọ̀kìn.
0: Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ torí yín ni o.
1: Adé orí ọ̀kìn.
0: Àlejò ń bẹ nínú kulu ìlérọ̀lẹ́ tìní tí rẹ̀mí àti rẹ̀mí gbà lálejò. A gba àlejò ńlá kan. Ọba tún di bí aago bí mẹ́fà fẹ́ lọ lù bí aago bí mẹ́fà kú ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún sí
1: mẹ́wàá.
0: A tún gba àlejò mìíràn lórí ètò. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ètò táyé bá ti kó jẹ. Ètò táyé bá fẹ́ràn. Ìpolówó ọjà nkankan mọ́ra wọn. Àwọn àlejò lóríṣiríṣi a lùbẹ̀ pani. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ o. Ọgbọ́n rẹ̀mí àti rẹ̀mí kọ́. Ẹ kú lé o. Ẹ tí wò pé sọ́wọ́ sólò tó nílé ni. Ààrẹ mi wà randi, ó wà randi. Ọmọ mi wálé ni. Ọmọ mi náà ni. Èmi mi ránṣẹ́ níjẹjọ. Mo dẹ̀ wò pé kò ní dáa kí n tó ránṣẹ́ léni. Kò ní má wọrí má bọ̀ léni.
2: Kì í ṣe mí mọ̀ wọ́n ṣe.
1: Adé orí ọ̀kìn.
2: Ìfà ló ní ìfà ń lò.
1: Adé orí.
0: A máa ṣe ojú òpó sílẹ̀. Ọ̀kan lára àwọn èèyàn wa lókè òkun. Tán lè má gbọ́ wa, tán lè má dà sétò, tán lè má pè sórí ètò, tán fẹ́ràn rẹ̀mí àti rẹ̀mí gan gbà. Ọ̀kan lára wọn látòkè òkun wà nínú kulu pẹ̀lú wa léni. Mà wá ṣe ojú òpó yẹn sílẹ̀. Tí ẹ mọ̀ ọ́, tá mọ̀ ọ́, tá lẹ́ni yẹn gangan. Sátorí lé èdè wo náà ti máa ń pè. Wọ́n wà nínú kulu pẹ̀lú wa. Ó tún máa dùn. Ó gbà máa kán sí nírọ̀lẹ́ tìní. Olóyè Gbẹ̀ngàn Ọláyíwọlá yàtọ̀ lólótú ètò yìí. Babátúndé ọmọ ọlọ́jọ́ ìbí àná. Babátúndé Ọláwúwo. Olóòtú àgbà nìyẹn. DJ Spider.
1: Gbogbo ilé ṣẹṣẹ.
0: Ó wà lápá bí ó ń tẹ́ ó. Àjọ ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ni. Bùrọ́dà mi tó ṣùọ̀. Àwọn bàrí yẹn lákọ́kọ́ máa ń jẹ. Lákọ́kọ́ máa ń jẹ. DJ Spider. Tí wọ́n bó ṣe ń lọ. Àwọn bàrí tó máa ń gbóná yẹn ni o. Tó ti pẹ́ díẹ̀ gbáà. Ọ̀pẹ́ ni lákọ́kọ́ máa ń fúnra wa jẹ lórí ètò yìí. Àbí n tá à ń sọ ò tí ì yé yín. A ti dé nìyẹn. Rẹ̀mí àti rẹ̀mí náà ni Miliki Special orúkọ ètò yìí lágẹ̀lú ilẹ̀ ti ń gbọ́. 96.7 FM. Kí lẹ́ wí? Ká máa lọ. Ká polówó ọjà. Orò bẹ́ẹ̀. Ṣé ká polówó ọjà ni? Yóò rálejò tá a wà ní kolo pẹ̀lú wa ni. Já sí gbogbo iye owó. Ṣé a bá ti yá polówó ọjà lórí ètò yìí ni? Yóò rẹ́ni tó wà ní kulu ni. Ok, ok, má ṣe bí àlè. Ok, ẹ mọ́n jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ mọ́n jẹ́ àdá babú bàbá ń gbèsè. Ẹ mọ́n jẹ́ àdá yóò ní ìyá gbèsè. Ẹja lọ polówó ọjà. Ẹja polówó ọjà. Rẹ̀mí Adésínà Big Man Presenter lorúkọ tèmi o. Rẹ̀mí Babájídé ẹ máa gbóhùn rẹ̀ láìpẹ́ láì jìnà. Ẹja lọ sókè lọ́hùn ká polówó ọjà kọ sí méjì mẹ́ta. Ẹ mọ̀ pọ́n máa lájé ni wá. Tàbá láǹfààní àti padà dé. Àbọ̀ ságbọn mi ètò gángan nìyẹn lẹ́yìn ìkéde àti polówó ọjà. À ń bọ̀ ná. Ẹ má gbé kúrò mẹ́. Ó máa dùn náà.
3: Lágẹ̀lú FM 96.7.
4: Èmi ọmọ yín náà ni o. Jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi. Ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre. Pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
9: You won't believe what happened yesterday.
8: Seriously. And good morning to you too.
9: Sorry, I forgot. Tea before tea.
8: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

0: tomato sachet. O tó ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi se bẹ, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Adewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: S-E-L-A-R-R-I-E sálárì
4: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sì pẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
6: T-U-R-M-E-R-I-C turmeric
4: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Lagilu FM 96.7.

0: fẹ́nu mi ò bá kí
1: n dúró
0: sẹ́nu ti ẹ́ ń dúró
1: èyí sọmọ
0: ònú ni ẹ́ àbí èyí sí èyàn gidi
1: ibi tí mo bí ọ
0: sórí
1: nàmbà tí ó yẹ n bí ọ lé
0: kọ́
1: ni mo bí ọ sí
0: ẹ̀jẹ̀ tèmi ni
1: má nawọ́
0: o kò sí nǹkan tẹ́mi ò lè ṣe pẹ̀lú ẹ̀
1: má nawọ́ o
0: kò sí nǹkan tí n lè sọ
1: fún mi gbogbo tó ò fi
0: ní ẹ ṣe bójú ẹ̀ mo ti sọ ìnà ẹ̀jẹ̀ tèmi ni búkìnà
1: ètò òfin ni sunlé rárá ló ń ṣe bó ṣe gorí ètò yìí
0: sọpọ́ lọ́hùn
1: ìmẹ́ mo bá ọmú nǹkan mo kọ̀wé ẹ̀ tán kọ sáìn rẹ̀
0: ẹ̀yára lé ta ló wà lónú kulu pẹ̀lú wa tó jẹ́ ọkàn pàtàkì lára àwọn olólùfẹ́ wa tán lè máa pè látòkè òkun
1: ẹ ní dààmú o ẹ mọ́
0: tẹ bá wá fẹ́ wò lórí facebook ẹ máa bọ̀ ní wàhálà but ẹ kàn fún wa lórúkọ ẹ
1: ọtán
0: ọtán ẹnba the first person tó bá kọ́dọ̀ ẹ̀kọ́kọ́ gbà ẹgbẹ̀rún márùn-ún
1: yàtọ̀ sẹ́gbẹ̀rún márùn-ún pẹ̀lú bí àwa ti súnmọ́ wọn tá a bá wọlé bá a jáde
0: yes kẹ
1: yìí ń wà àrú ẹni lágbára yóò change bed sheet yóò change
0: cotton àbí wà fẹ́ kan ra irinṣẹ́ fẹ́ nìyẹn
1: irinṣẹ́ kínní
0: irinṣẹ́ iṣẹ́ tẹ́ nìyẹn ṣe ẹni tó bá gbà
1: olè ìwọ ni o mú rin
0: sẹ olè rẹ ru ata fún
1: tọ tí ọ bá jẹ pé ọ ti lo bed sheet wọn ti pẹ bí ọdún méje ọdún mẹjọ tí nǹkan kan ti rìn wọ́n
0: lára wàá rà fún àbí wàá gbà láwìn fún ẹni yẹn.
1: excuse me my dear ntàgbára ẹ bá ka ni ọ̀sọ̀ èmi èso lórí burúkú mo nílé iṣẹ́
0: mo lé yẹn wọ́n máa fún ẹ lọ́fẹ̀ẹ́ wàá wá fẹ́ ni yẹn àbí wàá fọwọ́ ara ẹ rà
1: yóò fọwọ́ ara ẹ
0: lọ gbà á
1: yóò sì máa sọkọ́ lọ tí ẹ kun lé wọn.
0: lọ́dọ̀ èèyàn rẹ níbi tán ti ń tà á torí wo ò lè fowó rà á fẹ́ ni yẹn kó gbé lọ lọ́fẹ̀ẹ́
1: ẹni tó bá dàpọ̀ yá
0: mi
1: wo bímọ ṣètò lọ ẹ ń bá dàpọ̀ yá mi tó bá sọmọ oko tí ó wà ₦20,000 ká
0: so níyà
1: ni orísọ sílì
0: ìyá ẹ ti kú ti pẹ
1: ẹndò ta ni
0: ṣé wọ níyà láyé ni ẹ ló járe
1: màmá ẹ ti pè ẹ
0: ẹ ló ta ló wà nukulu pẹlú wa mi
2: sisi ọládẹjọ
1: ṣe dáadáa lẹdẹ
0: kí lorúkọ tẹyin gangan ọládẹjọ lẹ ń jẹ
2: lọ́ka
0: ládẹ̀jọ. ta ló wà nínú kulu pẹ̀lú wa
1: yìí. ta ló wà nínú kulu.
0: alálejò
1: kí lẹ wí.
0: ẹ mọ ẹ jẹ́ kẹ́lò mi náà mọ̀.
1: ẹ máa pray lọ́jọ́
0: ẹ jẹ́ kẹ́ ń tó mọ̀ ọ́ mọ̀.
1: ẹ máa pray lọ́jọ́
0: ẹ jẹ́ kẹ́ ń tó mọ̀ ọ́ pè.
1: ẹ máa bá ṣèrànṣẹ́ lọ.
0: ọ̀kan lára àwọn olólùfẹ́ wa látòkè
1: òkun tí ò lè mọ dà ṣètò lórí rédíò.
0: ẹ̀lọ́.
1: ẹ̀lọ́.
3: ọmọ wo
0: ayé

0: Baba Dada.
1: I'm in London.
2: Ade London.
1: Ade láti London.
2: Ẹ
0: kí Ade yẹn.
2: Tẹ ẹ bá gbà á jẹ kẹ gbọ́.
0: Baba kí Ade yẹn.
2: Ó Ade láti London.
0: Òkè Ade rẹ̀ mi.
2: A lè jáde sí náà.
0: Ade rẹ̀ mi.
2: Hello.
3: Hello.
0: Hello.
2: Wà mẹ́.
3: Olórí orí ọkọ fún mi nọ́mà ni o.
2: Okay, Anthony Bọ̀dúnrín àbí. Ẹ tẹ ẹ bá gbà á jẹ kẹ gbọ́.
0: Bọ̀dúnrín.
2: Anthony B. Hello, ta ló wà lójú òpó yìí?
3: Ọlálékan láti ibì kan.
2: Ọlálékan ìdí kan ta ló wà lórí kulu àlejò wa
0: lálẹ́. Kí ni ìṣẹ̀lẹ̀ ní kan?
3: Ọlọ́líù Ọládi púpọ̀ Ọládẹ̀jọ.
2: Solad.
3: Tòótọ́ láti Canada.
2: Hey!
0: God bless you.
2: Ó sori re.
0: God bless you.
2: Bẹ́ẹ̀ bá gbà á jẹ kẹ́ gbọ́.
0: God bless you.
2: Solad.
0: Ọmọ ìmọ̀ wí léwe.
2: Ọmọ wí gan. Hello.
0: Hello mú jáde.
2: Ta ló wà ń bẹ̀.
0: Hello.
3: Ajayi láti fi láti fẹ́ wa wáyà kébù.
0: Ẹ káàbọ̀.
3: Abiola
0: yali
2: yali yali yali
0: it is well
2: e sori te ba gba je gbo
0: it is
2: yali yali
0: yali
2: abiola yali yali
0: yali yali
2: e ko so pe
0: it is well
2: Anthony Bọ̀dúnrín
0: yes
2: te ba gba je ke gbo o e ja farin le aye si
0: e pe ke da eto ipo
2: hello e ti wole
0: e yo ma soro bi igbo wa labi apata ta
2: e yo ma soro bi ato wa lori be
0: ma soro bi igbo ka mo
2: ko e gbe wa lori be a soro papapa ni hello
0: ni se ko gbe kan na ma fi kan rin leyin o
2: hello
0: e pe ake soro
2: won fi kan ni won fi kan si o
0: won fi kan si rara
2: won fori kan si roboro
0: friday lo
2: hello
0: ke so to te
2: olu eto ele rin kan
0: rara o
2: hello
0: ni se rin dorin do hello
2: o ba ti lo ku nbe ni o hello
4: hello e peto
2: ma je ko rin kan ma je otutu
0: ta
2: lo wa nbi
0: ta wa nbi
4: Abiola yali yali
0: yali yali good of you mama
2: good of you o sori re
0: e ma we gbe wa lewe
2: hello te ba gba je ke hello
0: eh le mu
4: ogari la danadi mi
2: o ta lo soro yi
0: se se ni o bi mo fun mi
2: ta lo soro
0: se ya be je legusi ko
2: se ta lo soro ta lo pe wa e je so pe ade island abi
0: ah
2: ade
0: aila
2: te ba gba je gbo te ba gba je ke gbo
0: wallahi olodo ni onbo wa school
2: hello
0: 07
3: le na ti re lo arara
2: yin o wa lara ti e na
3: aro aro wa be la ti se yin
2: aro ki lo sele
0: se dada le de
3: adugo bolo stone code lo wa be
2: stone oluwa to sin stone code o sori
0: wallahi e ma we gbe wa school
2: o sori re
3: o wa lara yin
0: e wa lara
2: o wa lara ti e na
0: o wa lara
2: o wa lara gbogbo wa
0: o wa lara
2: o wa lara e hello jare
4: hello
0: hello
4: Toronto
2: Solad lati Toronto
0: Solan
2: Toronto baba sultan
0: baba o gbe sultan gan lo
2: oya ipe kan si ka ku lori e tori ojo lo ipe
0: kan si iyawo e lo pon sultan
2: ipe kan si ka ku lori e the last caller labala yi hello
0: hello
4: no
0: tani
4: iya bola wa
0: iya bola wa
4: alaji wa
2: Alaji kini?
0: Kene.
2: Alaji gbe igala wa bi. Alaji gbe igala wa bi.
0: Se ti ka borun ku lori igele.
4: Alaji anbali.
0: Alaji
2: anbali Aziz. O sori re.
0: Wallahi ya ida.
2: E je ka lejo wa soro. E ka san e kuro le. Ka ben to gba. E fun mic mejeji ni o. Mic mejeji ni ka si le.
0: Aswaju for kabale
2: le. E ba ki ara le. Boya be se mo npe te ba pe sori eto. Be se ma ndaru ko yin. Boya te kuku se be.
5: Ade lo n pe lati Ireland Dublin.
2: God bless Nigeria.
0: Nigeria.
2: Iya abeje elegusi.
0: Se dada ni
2: ẹgbẹ̀rún márùn-ún ti dúró sí ma ti dúró fún ẹ.
0: Mi ile fún ẹnkọ́chì toro bímọ fún mi ò kọ́ ọmọ wa ndọ́ bẹ́yà.
2: Mi
0: ile fún ẹnkọ́chì. Ọlọ́
2: abolongo ló sùn lálẹ́ ìwà
0: láì. Mi ile fún ẹnbẹ̀sít.
2: Sọ̀rọ̀ pọ̀ ọkọ̀ yà abeje mọ̀ ń gbé tó.
0: Excuse me.
2: Ọkọ̀ yà abeje mọ̀ ń gbé tó yìí.
0: Èmi mọ kọ fẹ kó tó kọ ọmọ lọ. After gbà tó bímọ fún mi ni ọkọ̀ yà abeje rẹ̀. Yes.
2: Wọ́n dẹ̀ ṣí abolongo ó dẹ̀ báyìí.
0: Gẹ́njẹ́
2: náà dẹ̀ sílẹ̀ ó dẹ̀ fẹ́ wọ bẹ̀.
0: Ìwọ lọ́mọ bẹ.
2: Ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí ọkọ wọn máa ń gbé tó ìṣe.
0: Ìgbà sisi lè mi fẹ́ mi ìfẹ́ ń gbọ̀n tẹ̀ gùsì.
2: Sọ́bọ̀ lọ.
0: Sóbò lọ́kọ́ ta nígbà sisi. Ọta sóbò débi pé tọ́ ọba mu sóbò o. Ó ló kọ ti jẹ́ nà.
2: Ilé ìṣàwù ẹ̀. Ìbí ti mọ̀ pé ilé òwú ẹ̀ sùn
0: náà.

0: starting if.
1: Wọ́n bùn kankan wá láti polówó fáwọn èèyàn lórí ètò lónìí. Aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́wàá.
0: Ó yẹ ká yẹn ká ti délẹ̀.
1: Àlejò wa máa láǹfààní àti wọlé.
0: Àlepé yẹn kí lọ́wọ́ tá a wà yìí. Kálejò ó ti.
2: Kálá

0: lọ́la.
1: Bọ̀ kó tó di pé a lọ sí agbọ̀n ti káàṣì ẹ̀.
2: Aṣíwájú ọ̀gbọ̀dọ̀ falẹ́rìn.
1: Bàbá wa kó tó di pé a yọ̀ǹda yín.
2: Ọlọ́run.
1: A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá.
2: Torí pé tómi àtẹ̀jẹ́ wa a sì sọ̀rọ̀ bí ìgbà ń sán family house.
1: Inú wa dẹ̀dùn láti gba yín lálejò.
2: Ẹ̀mí yóò gùn bàbá.
1: Ẹ̀pẹ̀ fún wa.
2: Ẹ̀pẹ̀ fún wa.
1: Ẹlẹ́ni gbólóhùn kan sí gbólóhùn méjì tẹ́lẹ̀ fẹ́sọ̀. Ẹ̀jẹ̀ fún yín láyìn.
3: Mo fẹ́ kí gbogbo àwọn tí.
2: Ṣáìdì àtàkàkà ni a kì í yóò ti tàtẹ̀jẹ́ sẹ́ránṣẹ́ o.
3: Ìsílẹ̀ títí ọmọ mi.
2: Tọmọdọ́lọ́ fún yín.
3: Ọmọ lórí gidi kan, ọmọ lórí gidi kan.
2: A ti jọ wa ti pẹ́.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ẹ̀bùn gan. Ìwọ́ tẹ wá ń jọ yẹn kódà. Blue occasion.
2: Ìsọjú ìsẹ́jú lọ sájò.
3: Sẹ́rí àwọn mi ò fi ṣe gbẹrẹgẹ o. Àwọn tí a wá ń jọ yẹn tó wá kọ́ ẹ̀kan kan lára mi pé aráàlú èbó tún bá àwọn tí ó tó kù díẹ̀ ṣe wá ń sọ pa ṣáìdì àtàkàkàn.
1: Pé aráàlú èbó tún bá àwọn tó nípèníjà nílùú Nàìjíríà ṣe pọ̀.
2: A ti ò ríran àtà tí ò lérin bá a ṣe kún à wọlé. Ọ̀pọ̀ ń yà fún agbẹ́ bò láṣẹ kérò.
3: Sáfún àtẹ̀sán bá sọ ọdún ní ọdún kàárọ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Tẹ́bá rí bí a ṣe ń jó mi.
2: Ìjọ jẹ́ ọ̀bálù.
3: Àwọn sọ pé ẹ̀ṣọ́ pé àfihàn ní mọ̀ rí.
2: Mọ̀ rí yan ni a bá nà pa pàwọ́ nà gbé ni.
3: Agbọ́dọ̀
2: sọmọ wọn
3: náà
2: ni
3: ká mọ̀ pé torí pé a pé.
2: Olówó òsì géètì. Irú owó wo lo ní.
3: Níwájú Ọlọ́run bákan náà gbogbo arí. Kamaru wọn pípọ́ bá pé
2: o ti tán fún
3: pé abẹ́tajù
1: wọn
3: lọ so gbogbo wọn mo rí lè gbogbo wọn lórí gbogbo yẹn náà tẹ̀dẹ̀ wá náà.
1: Àdúpẹ́ àwa náà ti ń bá yín kàwé yẹn náà.
3: Ṣé iṣẹ́ gan tó da alámọ̀ bara wa.
1: Ami
2: ami
1: ami
3: pápá rẹ̀ mi méjèèjì.
1: Ọmọ náà àdúpẹ́.
2: Ọmọ là wá jẹ́ fún yín.
3: O ti padà sáàyò ní kínkín.
1: Àdúpẹ́ olúwa ṣe
2: ṣe
1: ṣe rí ìyẹn náà.
2: Ìyá gbogbo wa nù.
1: Kò ní jẹ́ òpin oore.
2: Lágbára
1: ọlọ́run. Ọlọ́run dẹ̀ dá àwọn ọmọ ìsìn fún yín. Ẹ̀yin dẹ̀ dẹ̀ jẹun wọn. Àgbà yín ó dẹ̀ dalẹ̀. Ẹ̀ní fásitì
2: kúrò kúrò kúrò kúrò yín. Wọ́n àmì fowó romi. Wọ́n àmì fowó rẹ̀jẹ̀.
1: Ìṣẹ̀lẹ̀ bí
2: ìṣẹ̀lẹ̀ sí. Ẹ̀ní parí ìrìn àjò sórí wíjà.
1: Ẹ̀ní sunkún lórí àwọn ọmọ yìí. Lágbára ọlọ́run.

0: pẹ̀lú ọlọ́làbí.
1: Ẹ lọ gbọ́ ìkéde àti ìpínlẹ̀ ọjà kan sí méjì mẹ́ta tá a bá gbọ́ ìkéde yẹn àti ìpínlẹ̀ ọjà yẹn tán a ó lọ yí káṣẹ́ tá a bá yí káṣẹ́ tán a gbà yí káṣẹ́ tá a bá yí káṣẹ́ tán a gbà lejò tí wọ́n fẹ́ wá bá wa lálejò tí wọ́n fẹ́ polówó nǹkan kan àbí kejì à ń bọ̀.
2: Lagilu FM 96.7.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa nímọ̀ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
5: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
6: Ìwọ náà kò ojúmọ́.
5: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
6: O dáná, sọ ká gbọ́.
5: Àbí.
4: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
7: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
8: S-E-L-E-R-R-I-E sálárì
7: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
9: T-U-R-M-E-R-I-C turmeric
7: ẹ̀ káre.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bò dá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó o ka àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yẹ̀tọ̀ sí workers day cashport ilé ìtó gbóná títí di iléyẹ cashport

mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu.

0: Limited.
1: Go on, you know your road.
2: Ṣégun ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣanara ìyànà UBA Bank nímọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: ọ̀gbun ọ̀dẹ́kúnlé the great sauce lórí ní kẹ́ ẹ̀ máa gbọ́ lágbèrú 96.7 FM torí pò ṣe dáadáa gan.
1: Báyé bá ti ń gé ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni so?
3: So so ani.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì ń sí ẹ̀ ni.
2: Lágelú 96

0: ṣẹ́gun ọdẹkùn lady great sauce lórí kẹ́ ẹ máa gbọ́ lágẹ̀lú 96.7 fm torí pò ṣe dáadáa gan.
1: báyé bá ti ń ké ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni soo.
3: Soo so àní.
2: Kí lẹ fi jókòó.
3: Mo sì ń sí ẹ̀ ni.
2: Lágẹ̀lú 96.7.

0: ni lagi lu yi baba ni oke kajo ke ni le oluya denbi 96.7 sani osani frequency titi wa o ese den bo wa
1: kari mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: se boro ni oyin itewin ni niye ega ati gide ginta aya omo dudu wa e ma se gbagbe asa le wa yoruba lo logbon yoruba lo lasa yoruba lo ni ka soro ka fa ko mo okun yo eku le lakara le eku abola keni o bolajo ade afeto kan eto kan ti won pe lohun enu yoruba ti o mo ran wa leti asa le wa bo ti ran ni leti lo n fọgbọn kọ ni gbogbo ọjọ eti friday n leto yi n waye ni deede agogo mẹjọ alẹ ni lagelu 96.7 fm nile ibadan igun majestic aromatic shinap atohun ẹnu yoruba ọmọ yoruba ẹ ma ṣe gbagbe aṣa.
3: Ètò yín ètò wa ètò ohun ẹni yoruba ń ló ń gorí afẹ́fẹ́ afẹ́fẹ́ lagelu 96.7 fm ara wájú ẹkú wájú èrò ẹyin ẹsìnkú ẹyin mo bẹbẹ ẹyin kẹyẹ kó mọ yọwú mi jẹ ètò wọn ni yorùbá ni ètò ta ti rán wa létí àṣà àti ìṣe ilẹ kóòtù òjìire bí a kú ọdún a kú yèdún gbogbo ọmọ òdúdú wa gbogbo ọmọ kóòtù òjìire ìbẹ̀rẹ̀ ọdún tuntun nínú àṣà àti ìṣe ilẹ yorùbá òun la wà yìí àsìkò tí ìgbàdo bá gbó tí nǹkan oko tuntun ń jáde ni wọ́n máa ń bẹ̀rẹ̀ ọdún nílẹ̀ kóòtù òjìire bí. Adáfa ọdún lókè tasẹ̀ ọ̀sá méjì ọ̀sá ẹlẹyẹ òní ifá tó jáde kí ni ifá wí kí ni ifá sọ. Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pọn ọtí Eagle Aromatic Shinap ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ń ṣalátìlẹ́yìn fún ètò ohun ẹnu yorùbá. Ayò kédòkun lèmi jẹ́ ayò ọmọ ìyá ayò.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: Aborúbọyì bàbá wo.
5: Àbọyè bọ́ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwò ìwò fún. Ó kọ mí ní Ifálẹ́kan Ajígbọ́ ti fá ọmọ Láwó Ore tí mo jẹ́ bàbá Láwó.
3: A kú ọdún, a kú yèdún.
5: A kú ọdún tuntun gbogbo ẹ̀yìn oníṣẹ̀ṣe káàkiri àgbáyé. Ọdún ọdún ayọ̀ wa ni ó jẹ́ o. Ẹ kú ọdún tuntun lẹ kóòtù òjíire tí a o. Àyájọ́ ọdún tuntun wá wọn ọdún tuntun oníṣẹ̀ṣe lágbàáyé olọdún tá à ń ṣe lọ́lọ́bà fáǹfààní ẹ̀yìn tí ó mọ̀túmọ̀ rẹ̀ ọdún tuntun tí a lè nílẹ̀ kóòtù òjíire o.
3: Ẹ ṣeun ìjọ wo ni wọ́n ń dá fá ọdún tuntun lókè tasẹ̀ bó ná ti dá.
5: Òkè tasẹ̀ lè fẹ̀ láti ń dá fọ́ ọdún tuntun. Ọdún tuntun oníṣẹ̀ṣe káàkiri àgbáyé tí gbogbo ayé sì mọ̀. Èyí ọdún fa àgbáyé World Ifá Festival káàkiri àgbáyé èyí nílé ìfẹ́ ní òkè ìtasẹ̀.
3: Ẹ ṣeun bàbá kí ni ifá tó rọ̀ lọ́dún yìí ká ti bẹ̀yẹ bẹ̀rẹ̀.
5: Ọ̀sá méjì lodù tó rọ̀ o. Ifá pòun ìrìn ajé fún gbogbo tó lórí tẹlẹ́mù pé ọdún ọdún ayọ̀ wa ni ó jẹ́ ọ̀sá ẹlẹ́yẹ. Ifá pọ́dún ayọ̀ ọdún ìṣelógo àmọ́ bàbá lákọ̀ọ́kọ́ gbà á ifá bá to lórí tẹlẹmù wí. Ifá ní ìyá ìmọ̀dí là ń jẹ nílẹ̀ kóòtù òjíire. Ìyá ìmọ̀dí bí ifá sì kọ́kọ́ wínú lọ́dún yìí. Lóòótọ́ lóòótọ́ ifá pò ń rí ajé fún gbogbo wa pátápátá. Àmọ́ bàbá ifá tún fi ti o ifá tó náà ń rí ajé fún wa o ni opo edanu wa patapata ta nsise laari ri aje ta nso ije o no po eda ni sise gbe o tin jeje eliri nitori idi kan bi keji o ni po eda lo ni ri aje lo ti o ba kale ifanye nana re o to ni fanu yin ri aje lo olukuluku wa losa meji to wu o amebeleye ni fanya lo ma ruju lodun yi ifani ye imodi awon iya to to si ala nje bi ba se wi lodun ninu opo awon laraba laraba lo kifa lagbaye won wa lati Argentina Mexico ku ilu meji won wa lodun yi boya nitori idi kan bi keji abi nitori ta ndoju kon le ko to ojire oni ajan le wa America ati Brazil nikan ni oyin asoju wa le fe lodun yi gbogbo agbaye parapata o nka luku lo yanyan wa gege bi asoju tan ki fa le fe podun yi laraba laraba won ti fa ninu osa meji to wu a ire aje looto amo ba yan nana re fa pe opo wa ta n gbon gaga araje lodun yi amuna won igbese kan si keji to ya gbe opo eda lo raje oju ori lo kale
3: ona wo ni wa ni fagba ti n fi ri be o
5: baba ta to kifa eja koko pase fa ko le yun ka loku
6: na be
5: osa meji to wu oto ni fa nu ire aje lo olukuluku wa ama akoko gba ifa ni opo wa ifa nara ni wa baba ifa ne ni orije tele ifa ni orije mo ifa na a n gbon bi aje ifa nara ni wa ifa nara odolukuluku wa ifa odun onu se ta ti gba wa kale ifa ni ogun eleye ni ja gbogbo omo ko tu ojire ipaniyan itejesile ti n sele ifa na ti roju o wa fa awon eleye ni ifa na o le pele n tin ba wa ja ifa nara ni wa ifa na po abiamo wọn ti pọ mẹ lójú ẹbí ẹ ifáná ẹ ní gbọmọ sí mọ ifáná ẹ ní sọkọ nù ifáná ọpọ ọkọ ló ti kú lójú aya ọpọ aya ló ti kú lójú ọkọ ọpọ ọmọ ló ti kú lójú àwọn òbí ẹ ifáná ò ṣetán láti gbà wá kalẹ lọwọ ogun àdáni kẹjà lọdún wá sí wúni ẹnà bá dọ̀sà méjì fún ifá òyò yẹn nìkan kan sílẹ o ó bóyún ni wí ó bá ṣe ẹ wí ó bọba wí ó bá jówe lọba lọba níjó ènìyàn president gọvnọ gbogbo ọmọ kóòtù òjúre pátápátá ẹni rí jẹni tí ò rí jẹni fún ẹ bá wí kó ń kálukú kó jáde kó lọ ṣàwárí ara ẹ nítorí yẹ kó ṣe kó lọ wá àwọn tó bá mọ̀ pa rẹ̀ dáadáa nípa ṣe kọ́kọ́ wí yẹn níbi ọ̀sán méjì tó wù lọ́dún yìí tó ní ìrajẹ́ lóòrín fọlúkúlùkù wà lọ́dún yìí bàbá ifá ní àwọn ifá náà wọn ti ń fọwọ́ oṣù náà ògiri gbẹ pọ̀ lọ́dún tán jẹ̀kọ̀rọ̀ ọmọ ifá ní gbogbo wọn ò rí gbé pọ̀ kó tó dà mọ́dún ifá ní wọn yìí fá ifá yìí olódùmọ̀ ọba ọ̀gá ògbó bí ọ̀sá méjì ṣe sọ lọ́ọ̀kan ọ̀bẹ ní bàbá bàbá mi ọ̀sá méjì ifá náà wọn aláìsàn pọ̀ ìtàn ti ní òbí ti bi ti owó tí wọn rí wò sàn ifá ní wọn rí wò sàn bàbá ifáneni wọkọ ó pọ̀ nù wa ifáneni wáyà ifáno pọ̀ ifáneni gbogbo ẹni tí ń sunkọ́ ẹ̀lájẹ́ ifáno pọ̀ ifálọ́dún ifáná làjẹ́ ẹni wọkọ̀ ó rọ̀kọ́ ifáneni wáyà ó wáyà ifáneni wọmọ ó rọ̀ ọmọ bí. Àmẹ́bọ ni ká lọ mọ́ ẹ ṣe dáadáa bàbá ifáni á mọ́ dára dé èèyàn lọ́dún yìí ifá sì bá gbogbo babaláwo náà wí pátápátá ifá ní gbogbo babaláwo láwoláwo láràbà láràbà ifá ní ká mọ mọtí àmọ para lọdún yìí ká sì mọ dára dọ rẹ ifá ní gbogbo ẹni tí ń sàánú ifá ní kò kéésára àwọn tí ń ṣe lóore wọn fẹ́ fọ̀bẹ yìí dẹ́nsu ifá náà ti ń gbẹ kó tàkóbálẹ̀ fún báyìí báyìí sóore sóore kó o sóore sí lọ́dún kó mọ́ bá kábàámọ̀ rẹ tó ń ṣe kó mọ́ bá àjá sí pé inú gbágalọ̀ téyìn ó bára rẹ̀ kò sí àbámọ̀ bí ká sóore àmọ́ oore tá a ṣe tí ó dìbi ifá náà ní bá wọn ṣe.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ tá a bá ń ṣègbéyàwó tá a bá ṣe àṣeyọrí tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin ojúlówó ni àwọn àṣà wa àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́ bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀ páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa ṣe àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Intercontinental Distillers Limited ló ń ṣe kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún má mu àmú para Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
3: Ètò wọn ni Yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́ Lágẹ̀lú 96.7 FM. Ilé-iṣẹ́ Intercontinental Distillers Limited ti wọ́n pọn ọtí Eagle Aromatic Chinook. Ojúlówó ọtí ìwúre wọ́n ní káàkiri gbogbo wa pé a kú ọdún, a kú yèdún, ẹ̀mí wa ó sì púpọ̀ rẹ̀ láyé láàyè àti lálàáfíà ara. Ẹ mọ́ gbàgbé ta bá fẹ́ ṣètùtù ifá ọdún, Eagle Aromatic Chinook ojúlówó ọtí ìwúre ó la fi ń ṣètùtù. Kókó tá ń gbé yẹ̀wò ni ifá ọdún ifá àgbáyé tí wọn dá ní òkè ìtasẹ̀.
5: Ọ̀nà tí wọ́n kọ́kọ́ gbà dé ìjẹ́bẹ́ níbẹ̀ rèé, ó ní bọ́lẹ̀ awo tàkẹ́ babaláwo òwú dáfó òwú òun tí kọ̀lọ́mbà sílé ayé. Òwú ló ń tí kọ̀lọ́mbà sílé ayé, ilé ayé tó ń lọ ẹ̀ ayé lè dẹ̀rọ̀ fún ló lọ dáfá sí. Wọ́n ní kó lọ rúbọ ni wípé òun lajé, òun ríná, òun lò, òun ò sojoojú àìsàn, gbogbo ọmọ òun pátápátá wọn èèyàn kú lójú ẹ̀mí òun, òun ló lọ dáfá sí baba. Wọ́n bá dáfá fún, wọ́n ní kó lọ rúbọ. Kálé ó lè yẹ́jú òwúrò lọ ni, ọ̀pẹ̀dá ló sunkún àárọ̀, wọn àrọ̀sàn, wọn àlẹ́ alẹ́ o. Ifá ní gbogbo ẹ̀dá kẹ́ kọ́kọ́ ó ṣàwárí ara yín ná. Ayé lè rọrùn fún gbé lòun lọ dáfá lórí. Wọ́n ní yóò ayé ò rọrùn fún gbé. Wọ́n bá yẹ̀ lọ́wọ́ bòkan wọ ọ̀sá méjì lówú, ọmọ ọ̀sá lápò ọ̀tún, ọmọ ọ̀sá lápò òsì, wọ́n bá papọ̀, wọ́n bá di ọ̀sá méjì. Àbéèrè ẹ̀yìn bàbá ẹni a bá dáfá ẹ̀ fún, ifá ní ẹni ti kọ́lé ẹ̀gbọ́n kún kálukú kó lọ bólúwo rẹ̀. Ẹni tí ò bá lóko lọ bá bàbá láwo tó bá mọ fá kán lọ tún yẹ̀bò kán lọ dáfá lórí rẹ̀. Ibi báyìí ti ń pàṣẹ lọ́dún lóró ní kálukú wa igba ńlá akoto. Èyí tán mọ́ fi ń kiri kiní pitóhùn. Inú rẹ̀ wọ́n ó ti rúbọ, inú rẹ̀ wọ́n ó parí iṣẹ́ fáǹsí lọ́ọ̀kan bẹ̀ lọ́ọ̀kan bí fáǹsí pàṣẹ. Tán bá fẹ́ rúbọ, ẹnì kọ̀ọ̀kan yóò ní òbúkọ tó gbógan. Igba akoto ńlá èyàn ò ní lọ́ọ̀kan bẹ̀. A ní ọ̀pọ̀lọpọ̀ irú, ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀, ẹ̀kọ́, òbí, orógbó, àwọn iṣẹ́ ẹfá tó kù, òun bẹ̀ lẹ́nu ẹni tí ò tí ì kọ́lé nínú kan lọ rìn mẹ́sù àbí kan lọ rìn mọ́nú gbókìdìkìdì kan lọ bá a sín. Ìfọ́nẹni tí sójòjò àìsàn, ìfọ́nẹni ríná tẹ́lẹ̀ tó bá ti yẹ tó rí mu. Àbí kẹ̀ àwọn ọ̀pọ̀ ẹ̀dá wà nù wa tó jáse pé ó ń gbìyànjú ó ń ṣiṣẹ́ tí kan bá ṣe bẹ́ẹ̀ nílò òkè tínú rẹ̀ dùsà ń wálẹ̀ fún apadà. Orí bákan náà wọ́n bára wọn. Ìfọ́nẹni jogun ni wọ́n ti rojú wọn fáwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà ní parí gbogbo wadà. Ìfọ́nà yóò ní parí wádà mọ́ nígbà ìṣèwílò ọ̀kan ti bẹ̀nu. Ẹ̀rí bàbá wọn bá yàn lẹ́bọ gbogbo iṣẹ́ ẹ̀fá ètùtù tí ó ṣe ó bá rúbọ tán ni wọ́n ní kó lọ sín ni. Ẹ̀rí rúbọ lè sùn sí ń gbé. Nígbà ò sín tán èṣù bá ríra padà. Èṣù ní àgò mi àgò àkàn mi àkàn. Ìyẹ́sùn kẹ̀ wọ́n ní ó ta ni wọ́n ní ó torí ètùtù òwú wọ́n ní tó dá. Wọ́n ní ó rúbọ wọ́n ní ó gbó tutù pẹ̀ bẹ́ẹ̀ ló tù. Ìjọ tó rúbọ tó ṣẹ́gun ìjọ tí yọ ìjọ tí yọnu ònà máa tẹ́bọrú wọ́n ní nǹkan kì í tẹ́bọrú tífa bá gbé ni ifá lámọ̀ ẹ̀yìn ifọ̀mọ̀yìn olódùmarè ọba ọgbà ògo bọ́lẹ̀ awo tàkẹ́ babaláwo òwú nípa fún òwú. Òwú tí kọ̀lọ́mbà sílé ayé wọ́n ní kó rúbọ wọ́n bá pe iná wẹ́rẹ́rẹ́ awo ilé wọ́n ní kó bá wọn pa òwú ó pa tí wọ́n lọ bá ìrì wọ̀rọ̀wọ̀rọ̀ awo òwúrọ̀ wọ́n ní kó bá wọn pa òwú ó pa tí wọ́n lọ bá ọyẹ́ awo ẹrùn kó bá wọn pa òwú ó pa tí wọ́n lọ bẹ ikán awo ilẹ̀ kó bá wọn pa òwú ó pa tí wọ́n lọ bẹ àdán awo ẹyẹ wọ́n ní kó bá wọn pa òwú ó pa tí. Gbogbo àwọn márààrún tá a dá kọ ẹ àwọn ìyá mi òwúrè nígbà wa mọ̀ ó ti dáfa ó ti rúbọ ẹnu bọ lè sùn gbé òjò bá rọ̀ ìrí bá ṣẹ̀ òwú bá ń ga ẹgbẹ́ òwú bá ga òwú ògbòdò ní o tá à ń pè lówùú ètùtù òwú gẹ́gẹ́ náà fi ń sọ lónìí gbogbo aṣọ tó lúkúlùkù wá ń wọ̀ lẹ́yìn kó tó di tá à ń wọ̀ lẹ́yìn kó tó di nǹkan àmúyangàn láwùjọ tó di tí ń bà sí ara wa ó ní tójú ẹ̀rí gbà wá sẹ́ àwọn ìyá mi àjẹ́ wọn fi ó gbèrú. Ó bá ń wù ó wù ó yọ ó bá ó sì èso ó taná tó dùn wò àwọn ìyá mi àjọ àgbélé tó taná tó rẹwà ó ní dáadáa ṣe láyé ayé ò gba tẹ ju àwọn lọ wọn bá fẹ́ bà níwàjẹ́ pé ojú wa kó tì lọ ojú wa kó tì lọ. Àwọn ìyàmẹ́ wò pé àwọn ti dàgbà jù láti bàjà àwọn ìyàmẹ́ àjẹ́ ẹ̀ níta ní kọ́kọ́ ránṣẹ́ ìjì wẹ́rẹ́wẹ́ ní kọ́kọ́ ránṣẹ́ ìjì wẹ́rẹ́ àwọn alẹ́ alẹ́ tá a bá fẹ́ sùn ìjì wẹ́rẹ́ tí wọ́n ń ṣe wúlò nínú wọn bá ní kó lọ pa òwú èyí tí ìfẹ́ tútù wọn ní kó lọ gbígbóná lówù lórí kó parun ti tegbòtegbò dí rẹ̀ ìjì wẹ́rẹ́ bá débẹ̀ ó bá pa òwú òwú ò mọ̀ kú. Àmì àbẹ̀yẹ bá wò pé ìjì wẹ́rẹ́ ìwọ tá a ránṣẹ́ kó o pa òwú ẹnu inú palálẹ́ àánú ò kú èyí tí èkú ó ti tún yọ sí ó ti pẹ̀ka tó ti gbèrú sí pé àárí sí ọwọ́ rẹ o. won agbara ti o ka na yamẹ yo gbe tala on tun le be lore won ba be iri woro woro awo owuro iji woro woro oni ti mo ro la aro kutu ti mo fe wini wini iji owuro won ba be o na lowo e mo pe tutu ni mo fe jo won ba tun ni ko na loro gbigbo na ko lo pa owu to na ti mo to gbe lai wa se baba o na pa o ko ro wu pa won ba pe oye awo erun tani o mo pe bi oye ba mu won le run mo wa won ba pe oye pe ko lo pa owu baba oye debe o oye o mo ri pa won ba pe kan awo ile ko se ni to mo pe kan en mu le ile ni mo gbe gbogbo ile on le yo mu bayi ni bi to ba tenu bo bayi yo je gbogbo e tutu ni won ba pe kan baba ikan ba debe o tenu bo la koko lo tori idi owu je o la koko ori je o ba n gbe loro gbogbo to ti tan mo o ba pa mo o ba ku oni owu o ba mo keke jo to pa lawo lo abeye mo lo se segun won tan ni po to mo to mo mo lo lo da ba si baba ka ma do na papa won ba da fa fu won ro mo salapo tu won mo salapo si won ni je yeye ni o won ni gbogbo awon ti won bo oja won na won ya ni aje awon ni ran si o won ba yan bo fun won ni ko rubo won ni ko ni akoto won ni ko ni obuko to gbogan won ni ko ni leru ko ni niyo eko obi orogbo oti ise fa to ku bele lo bele no jubo na won ba se se fa o ba rubo tan won ba ri mole loye ka ma do na papa owu ba tun ruwe pada awon ya mi aje ba kan na ba tun pada pe owu ti kan pa ni o mo tuku lo mo tun ruwe pe won ba tun pe ta la won le ran won ba ran adan awo eye won ba ran lo pe iwa adan wo lo le sise ipoku fun adan de be looto o ka ma akoko o gbe mi o po mo ekeji o gbe mi o ka keta o gbe mi adun le benusu ko le badi to inu e ba wu gbendu ko ba le fo mo o ba wo katakatakata o ba wo dodo awon iya mi agbalagba won ba bi le ro pe ki lo se wa adan o ni looto owu te run lo ba o ti po mo meta o o si ti gbe mi seku ko n su ohun ori su ko n po ohun ori po awon iya mi agba ki lo de mo re o gbogbo tan ni lagba won ba sa lori re sere yi kan won ba tun ran pada lo ba owu ko tun lo je mo pe chiki kan si ti je lakoko bi kan se debe ise fa ajo kina ninu eroja faun ati so waju iru nbe eru bebe yo nbe nbe bi kan se tanu bo ba to fe nu kan o ba sa pada pe an bo won lele owo ikan ba ku ijo ti kun ri je monu di o ni ele ni ewo ni ran kan kun le fe mi so wu ko je ìran àjẹ́ kan kún ò lè gbé kó jèso òwú lónìí ló tẹnu gbẹ̀jẹ̀ ìjọ àwọn ìyàmẹ́ àjẹ́ pé òwú yìí ó ti dẹ ààbọ̀ òun ìjọ pátì sáàyè ẹjọ́ tí ń jọ ìjọ tí ń yọnu ìjọ tóun àtọmọ ẹjọ́ tán láti ń lónu ó nù máa tẹ́bọrú wọ́n ní nìkan kì í tẹ́bọrú tífá bá gbé ni ifá lámọ̀ọ́yìn ifọ́mọyìn lódùmarè ọba ọgá ògo ọ̀nà tí fagbá tí ì jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ rè ifá níbọ̀lẹ̀ àwo takè babaláwo dẹ́fà fún òwú òwú tí kọ̀lọ́mbà sílẹ̀ ayé wọ́n lọ bẹ èjì wẹ́rẹ́wẹ́ àwo alẹ́ wọ́n ní kó bá àwọn po ó pọ̀ òwú ó pátì wọ́n lọ bẹ èrè wọ̀rọ̀wọ̀rọ̀ àwo òwúrọ̀ wọ́n ní kó pa òwú ó pátì wọ́n lọ bẹ ọyẹ́ àwo ẹrùn kó bá àwọn po òwú ó pátì wọ́n lọ bẹ ikán àwo ilẹ̀ kó bá àwọn po òwú ó pátì wọ́n lọ bẹ àdán àwo ẹyẹ wọ́n ní kó bá àwọn po òwú ó pátì ẹ̀bọ̀ ni wọ́n ní kó wá ṣe ó gbọ́ ẹ̀bọ̀ orú ó gbé tùwótù ó gbọ́ ọ̀kà ẹ̀bọ̀ ọ̀ra kò pẹ́ o kò jìnà owó mi ń rẹ o owó mi ńlá nítorí ẹ̀yọ oko owó ńlá owó ń rẹ o owó mi ńlá nítorí ẹ̀yọ oko àwa ńlá ìfá ní gbogbo olùgbọ́n ẹni yóò gbà ìfá ní gbogbo pátápátá ààrẹ àlà nítorí kẹ́ni mọ́nì ìfá ní gbogbo pátápátá ẹ̀là ẹ̀lú lágbára lọ́ọ̀fà ìgbésù.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. pali Eagle Schnapps Majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo won tun pelu ojulowo ti ibile fun adura Eagle Aromatic Schnapps Eagle Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura Intercontinental Distillers Limited lo se ko si fun eni ti ko ba ti pe odun mejidinlogun ma mu amupara Eagle Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura
3: eto won ni oba na ni lo lori afefe ilese Intercontinental Distillers Limited ti won pa oti Eagle Aromatic Schnapps ojulowo ti iwure awon ni won se alatileyin fun eto won enu yoba monita ba fe se tutu ifata da yen Eagle Aromatic Schnapps ojulowo ti iwure ni ke je ka fi se tutu elebimare agba iwure wa koko ti an gbe yewu ni ifa odun ifa agbaye ti won da loke tase
5: baba osa meji ba kan na ifa ni ka lo bo sango ka lo ni agbo to gbo lori eni nwo mo lori alaare lori eni nware aye lori eni to ri segun lori ota ifa ni ka lo mo bo sango daada ni ifa no gbe lukuluku obuyo lo ifa ni raje wa de tan lodun egbo bi fa se winu ifa no sa meji la puja o wa bu yan kan yan kan le to okan ifa aga fun oluko so la lu ba nbi o ma ri gbo ta segun o ma fi duwiwi sete igba ti be laarin ota sangilinti ebo won ni lo mo mu bonu ebo na ki lai ra fi sete igba ota lai ra fi sete igba ota baba ifa ni ka lo ni igbo ta lo kan be amo la dudu gbegiri ako agbo to gbogan opolopo orogbo okeju orogbo ogun ni kan lo fi basan gbo opolopo ti ifa nodun odun taye wo jero ni ifa isin wu ni na bado mos ifa ni eni dubu lesson to po kaka isin to sa kaka lai le didi ifa ni won ni dubu lesson
3: ase wa
5: ifa nu fa se tan ati segun wa baba ifa ti pase pe ya imo di la nje baba ifa no lukuluku aka lo mo da ka lo mo fa ya ni aje daada ni ifa n ta ba da ta fun atan ifa ni ka lo mo gbe tutu fe so dara daada ko ka luku wa ka lo mo bori wa ta lo wa n tori ba gba ifa le da wo ni gba bodo ta ifa na ni jada iwoye baba ifa nodun odun ta la ta lu ni ifa ni ka mo ka lo mura o ifa na won lori wa won rori ro wa bẹ́ẹ̀ ni bí wá se wúnú ọ̀pọ̀ alábàlábà wọn lé kí wọ́n ti jẹ́dọ̀ wọn lé sòdodo mọ́ bàbá òótọ́ ti sẹlẹ̀ òótọ́ ti fojú hàn níbi ẹ ti ń kí ifá náà wọ́n ti ń sọ páwọn kan ifá ò gbọ́ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ alábàlábà tó wà bẹ́ẹ̀ náà wà kalẹ̀ tá ti ń sọ páwọn kan apc àwọn kan pdp inú fa ifá ò gbọ́ nílé ìfẹ́ náà ti ń sọ tó sojú gbogbo alábàlábà ó sojú gbogbo àgbáyé recording wà bí ta play rẹ̀ kini je pdp kini je apc ninu fa oselu ti wo ote ti de o kaluku ni ko lo dule aye ara e o kaluku ko lo du ode ara e taye ro se tu ti o ba fun lo ode ara e ko kaluku lo du ijoba ko ran ti wa oba aluku ore ti omo ilu egbo baba oba ilu nje labe ijoba ni oba ilu ran ti olukuluku wa ifo odun o po kaluku wa o sangbere papo eni ba fe gbo ni o gbo òótọ́ ti kùtà ó ti pẹ́ ifá ìnú kálukú wa ká lọ bọ́ sango ká sì lọ mọ borí wa ìtẹ́lẹ̀dàbárọ̀ mọ̀ kán lọ wa kán mọ̀ kó kálukú lọ dòpó eré ẹ̀ mú kó yẹ ẹ gbìn jà ìjáde àìwọlé kó má bàa jẹ́ tó ń kúrú wa tábà bá rin àrìn fẹsẹ̀ sí mọ́ ni o ìyá ìmọ̀dí ká má bàa jẹ́ ni ifá ní oríye ní mògùn tá ìṣẹ̀ ló pọ̀ fífa ṣe wí nù ọ̀sán méjì ọdún yìí fífa ṣe wí fún kálukú wa nu bàbá mi.
3: ẹ ṣeun bàbá ètùtù bẹ̀ báyìí ṣé bá mi ò ní ti gbọ́ sí.
5: Onírìsà adájọ́ owó rẹ̀ mọ́ wà ń kalẹ̀ nígbà da àmọ́ bàbá ti dá tán tí babaláwo bá ti ń dáfá àwọn olùyẹ̀wò yóò lọ fún rúra aago méjìlá gbáko dago òkun òru ládàáfádì ìjọ kejì tá a ti dáfá àgbáyé o gbogbo láràbà láràbà àti àràbà olùṣẹ̀ṣẹ̀ àgbáyé a wà lọ jábọ̀ láàfin onírìsà a lọ jábọ̀ fata adáì ibi fa ti yan bọ wọn jábọ̀ fóun lọ́ba lọ́ba ní láràbà láràbà ó ń kálukú wa padà lọ lu wọn níletò níletò ó ń kálukú lọ jábọ̀ fọba lu wọn pé bọ́rúbọ̀ ìwà bá o ní ti fa sọ lọ́dún ìré o ètùtù ìlú ó wà kan ọba kọ̀ọ̀kan àmọ́ ètùtù ìlú tí wọ́n pàṣẹ ẹbí mi àti yín ṣé gbogbo ọba ìlú ni ó sì ètùtù tí wọ́n pàṣẹ ń lù ọ̀pọ̀ abá lónìí ló ti di tónú òfẹsẹ̀ ṣe ń lò ó tọba arú bẹ́ẹ̀ mọ́ rẹ̀ bó lọ́gbọ́ ò ṣe ní jàlù bó la ṣe ní rogbọ́n àtẹ̀yìnjà ní ti ń dà wà láàmúlẹ̀ kó o ti òjì ilé ó tọ́ ti kùtà ìdúró tó ń kálukú tá a ṣe gbọ́lọ̀ múra sílé ayé ara wa oba ti ba ti e de bi bi oba le se tutu lori are ki nkan ka pa aye ma ko ntomo tomo taya taya ebe o kaluku wa ta ti gbolo mura sara wa lati jade n to ba ye lura ka lo senu a ni rin ja e wole
6: asewo
5: a ni rin ju ebi npona ifa ni ko kaluku wa lori ala adu ifa nu fe gbe ja wa mi kunu ni won ti fiyan wa je ifa nu se ta ti gbe wa awon iya mi aje ni fa ni arugo fun daada ka si lo ma bori wa baba ifa ni ko sisi mo won le olukaluku wa ni fa se winu
3: aboru boye baba wo
5: aboye ko sise
3: e wa dakun awon eyan ti won ba fe to ifa yi tabi ti won ba fe se tutu re se won le kan si yin abi bawo
5: ko si life nbe won le kan si yan amo baba kolodumo e ko mo da kankan wa laamu ni ki se gbogbo eyan lo ni gbagbo ibe ba ni gbagbo ko n kaluku lo bi ba ni gbagbo nu re ja ni pe ojo looto ti o ni sian lo na
3: e se baba to e dakun ka to ku lori eto e ba n daruko yin e wa fero ba ni soro ton le pe yin sisile
5: oruko mi ni ifalekan ajigbo tifa omo lawo ore o 7032 42 09 72 o 7032 42 09 72 odun ayabo osa meji ire aje lodun yi ire aja bolukuluku wa gbe o ire ola ire ola a ri ti wa se lodun yi
7: e le pe mi sori 0826703619 0826703619
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ afẹ́fẹ́ lágelu nari 6.7 FM Destiny Clinic on here. Bóyá yín ṣe ń gbọ́ fún gbà àkọ́kọ́ orí ètò yìí láti jọ ní ìbápàdé pẹ̀lú Kristi orí ètò yìí láti jọ ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run orí ètò yìí láti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ìṣìlétí ọ̀rọ̀ ìṣìníyè ọ̀rọ̀ Ọlọ́run tó yè kóróko orí ètò yìí láti ń gbọ́ orí ètò yìí láti ń gbàdúrà tádúrà dé ìgbà tí àwọn ènìyàn dẹ̀ ń di ẹlẹ́rìí ilé ìjọ Ọlọ́run alààyè ìjọ Ọlọ́run alààyè tọ́lọ́run ọba àmì gbé sórí àpáta tí ò lè wò tí ò lè yẹ láéláé àwọn Ọlọ́run ń lò láti gbé odidi owó kalẹ̀ láti jọ máa ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run lálaalẹ́ ọjọ́ Friday bí eléyìí láàrin aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn àbọ̀ ní wákàtí kan gbáko ẹni lè jọsìn wo Lost City Gospel Grace Ministry. Meridian bus stop ni won wa. Iyen ni apata nilu Ibadan. Nipinle Oyo lorile ede wa Nigeria. Labẹ iranse Olorun alaye tọlọrun ba mi nlo ninu ijo yi. Baba mi dada. Ìránṣẹ́ Ọlọ́run alààyè wòlíì àti olùṣọ́ àgùntàn ajíhìn rere Enoch Fọlọ́runṣọ́ àwọn Ọlọ́run lò nínú ìjọ yìí àwọn náà dẹ̀ Ọlọ́run lò lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìtúsílẹ̀ látòrí ìtẹ̀ mímọ́ wá orí ètò ilẹ̀ ti máa gbọ́ ẹ má gbàgbé olóòtú ètò yìí kò tí ì yípadà kò dẹ̀ lè yípadà bàbá mi ìránṣẹ́ Ọlọ́run alààyè ọ̀gá mi ajíhìnrere Káyọ̀dé Oyèbọ̀dé bàbá mi ojú olúwa òun wo ẹ̀ òun wo mi. Abi Mola Sadiq mo lojo ibi ana on gangan lo olowo button the studio manager ti ajo ma nse lojo mejo mejo atujo ma se tale ni bakan na o de ma dun gbogbon ma kan si ko de ni si abamo nbe oluwa re mi lekun adesina loruko temi big man presenter yin na ni ṣe ẹ ti ṣetán ṣe ẹ ti wà ńbẹ wọn kì í dàgbọ́ o ẹpò nílé kejì ẹpò nílé kẹta ẹyin rédò yìí sókè lálálá ẹ má jẹ́ kó dè sọ́ọ̀bù onílé kejì o ṣùgbọ́n ẹyin sókè dáadáa ẹ jájọ jaládùn kristi láṣálẹ̀ ilé ẹ̀kan sí orí èmi mọ̀ ó dẹ̀ dá mi lójú pé ọ̀rọ̀ ẹ̀rí inú prógámù tàṣálẹ̀ yìí àti èmi àti ẹ̀yin òun lájọ máa sọ lórúkọ jésù abi mbala sadiq bi o se owo ore amulele je adoke lohun were ka lo je awon se kan meji meta ta ba je tun awa pada sori eto lekun rere en lembe ku kale ma gbe kuro nbe eto nte siwaju thanks so much god bless you
1: Oh, yẹ.
2: Ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tó ń gbé ṣẹ́kun padà wálé o. Bẹ́ẹ̀ la tó máa ń fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nínú àdúrà. Láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́. Ká sì gbáre àti ìbùkún tó ń bẹ nínú ẹ̀. Nípasẹ̀ ìfẹ́ ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Pastor Pastorisis Enoch Olonsha. Lọ́jọ́ Sunday látàgọ́ méjì ọ̀bọ̀ sí mọ́kànlá. Gbogbo ẹni níjọ́ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Alilea of Agrefo Street. Meridian Post of Apata Ibadan. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook àti YouTube at The Lord City TV. Darapọ̀ lọ́jọ́ Sunday sẹ́mi ológo yìí. Jésù fúnra rẹ̀ ó máa mínísítà sí ọ.

0: Kẹ́mi ti ná wó mi ò ní bá wọn náà jù ń bẹ̀ o.
1: Again, a new season has started.
0: Amen. Orin yìí, orin ìmúlọ́kànlé mo lè pẹ́.
1: Ọmọ dájú níbi tí ẹgbẹ́ mi ti ná.
0: Bí ò bá tí ì rí bẹ́ẹ̀ fún ẹ̀yin pẹ̀lú ọ̀rọ̀ orin, ẹ máa claim ẹ̀ pé bẹ́ẹ̀ ló máa rí.

Ami náà dẹ̀ ni dáhùn àdúrà. Ami gangan náà l'àkọlé orin. BBO ọmọ tán sọ tán sọ tán lọ́wọ́ yìí. Ẹni mò ń promote àbí? Ẹ̀yàn kan náà ló máa promote mi náà. Mo dẹ̀ mọ̀ pé life bàbá mi. Enoch fọlọ́run ṣọ́ ò le tó yẹn. Mi ò kúkú gbowó lọ́wọ́ BBO.

0: Lost City Gospel Grace Ministry. Eléyìí tó wà ní Meridian Bus Stop Àpáta nílùú Ìbàdàn. Àwọn náà sanwó fún ètò yìí. Ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́. Destiny Clinic on here. Àwọn ikọ̀ àti ìrìjú Ọlọ́run wọn ti wà ń bí o. Wọ́n wọlé dé wẹ́rẹ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹjẹ́ nìṣó ń bẹ̀ pàápàá wọ́n ní ení ẹ̀wá kọ̀rọ̀ balẹ̀ yá. Bàbá dẹ̀ débi iṣẹ́ báyìí ṣiṣẹ́ là ń ṣe. Mo mọ̀ pé ẹ ti ṣetán. Èmi náà dẹ̀ mọ̀ wípé àwọn ikọ̀ àti ìrìjú Elédùmarè. Ọlọ́run ti kún wọn, Ọlọ́run ti rú wọn ní agbára. Ọlọ́run tún ti rán wọn sí gbogbo ọmọ Nàìjíríà láṣálẹ̀ yìí. Ẹjẹ́ kájọ nìṣó ń bẹ̀ láti jaládùn Kristi láti ara wọn. Ẹ káàlẹ̀ o, sálàáfíà lè wà sá.
1: Àlàáfíà ni sá.
0: Gbogbo ilé ń kọ́ sá.
1: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá.
0: Ẹ kọjọ́ mẹ́ta. Èmi ò rí ní Friday, Saturday nínú convention.
1: A mo wà ń bẹ̀. Ìgbàtẹ́yìn dé.
0: Ìgbàtẹ́mi dé.
1: Àwa tún ti bá iṣẹ́ mi lọ.
0: Tún ti báṣẹ́ ìrànṣẹ́ mi lọ.
1: Gbogbo fún Ọlọ́run.
0: Hallelujah. Inú mi dùn. Ẹ̀bọ̀ wọ́n ṣáà jíṣẹ́ fún mi pé mo ṣáà wà.
1: Mo rájà fẹ́.
0: Ẹ̀ta. Àjọ wà ń bẹ̀ láti bí aago kankan yẹn di bí ọwọ́ ìrọ̀lẹ́. Àdẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi náà rí tèmi mú bẹ̀. Ẹjẹ́ ká ní ṣòbí lálẹ́.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọrùn.
0: Hallelujah.
1: Ẹjẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Ọlọ́run tó ní gbogbo ìgbà àti àkókò gbọ́ ọ̀pẹ wa.
2: Àmì Jésù.
1: Gbogbo ayé àti ọkàn tó ń bọ̀ wá ní àṣálẹ̀ Ọlọ́run bá wọn pàdé.
2: Àmì Jésù.
1: Ẹjẹ́ kí ọwọ́ ìwòsàn ó kàn wọ́n.
2: Àmì Jésù.
1: Ẹjẹ́ kí ọwọ́ àánú ó kàn wọ́n.
2: Àmì Jésù.
1: Kí ìyanu kó ṣẹlẹ̀.
2: Àmì Jésù.
1: Jésù. Olúwa wa.
2: Àmì àmì àmì orúkọ Jésù.
1: Àyìn Ọlọ́run lógo fún ìdajì ọdún tá a tún wà yìí o.
2: We give glory to the God of the heart of the year that we are now.
1: Bí àná ni a ṣe Happy New Year.
2: So that yesterday we did Happy New Year.
1: But nígbà yìí a tó ti ń sọ pé ọdún yìí fẹ́ parí.
2: Now we'll be saying that this year has come to an end.
1: Ó ti kú bí oṣù, I think oṣù mẹ́fà.
2: We'll be counting like 6 months that remain.
1: Ṣùgbọ́n ohun tó dá mi lójú ni wípé.
2: The one thing I'm very assured of.
1: Kí ọdún yìí tó parí.
2: Before the end of this year.
1: Ọwọ́ rẹ máa tẹ ire.
2: Your hand will reach goodness.
1: Ẹnìkan.

0: ayẹ.
1: Ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tó ń gbé ṣẹ́kù padà wálé ń bẹ̀rẹ̀ láwọn tó máa ń fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nù àdúrà láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́ ká sì gbáre àti ìbùkún tó ń bẹ nínú ẹ̀ nípasẹ̀ ìfiọ́lọ́ lórí àwọn ìránṣẹ́ pásítọ̀ pásítọ̀ ní sísẹ́ náà kọ́ ló ń ṣe lọ́jọ́ Sunday látàgọ́ méjì ọ̀bọ̀ sí mọ́kànlá gbogbo àníníjọ́ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Àlílé A of Akérèfọ́ Street Meridian Post Office Àpáta Ìbàdàn ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook.

0: ṣe gbogbo ogun ló lè ṣe aṣẹ́ tí kò sí lọ́rọ̀ rẹ
1: ipa rẹ ga
0: o pọ̀
1: àrùn bí olúwa
0: ṣáàtà ṣe lọ
1: wọ́n mú ìlérí ayọ̀ ṣẹ
0: come and fulfill promise of joy
1: ibi tí wọ́n ti ń lọ tí wọ́n ń deny ẹlẹ́lòmíì lọ bí ìgbà tó lọ
0: where you are going they are denying you somebody is going to go to
1: ẹlòmíì akọni I just want to get to Nigeria
0: I'm very difficult to read Nigeria
1: láàrin 3 days ó tún ti padà
0: ọjọ́ mẹ́ta ayà sí return back
1: ìwọ náà fariwo
0: you too sharp
1: olúwa
0: o lọ
1: ẹ mú ìlérí ayọ̀ ṣẹ
0: bring the approval to pass the promise of joy
1: ṣe àkókò yìí ní àkókò ayọ̀ mi
0: do this task my time of joy
1: ṣó máa gbàdúrà
0: will you pray
1: olúwa
0: lórí
1: mi
0: over me
1: lórí ayé mi
0: over my life
1: ẹ mú ìlérí ayọ̀ ṣẹ
0: bring to pass the promise of joy
1: baba
0: lórí
1: mi
0: over me
1: lórí ayé mi ọmọ mi ṣe mi
0: ẹ mú ìlérí ayọ̀
1: ṣe èrú àkàlà
0: to fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy fulfill promise of joy eketo simba ruada zeteketo rianda parua di katayada
1: yesu olúwa wo
0: Jesus name our Lord
1: àdúrà tó kẹyìn
0: the last prayer point
1: baba
0: lọ
1: fi ìbẹ̀rù wo rẹ mú ẹ̀gàn mi kúrò
0: use your frustration to remove my reproach
1: a rí pé ìbẹ̀wò yẹn mú ẹ̀gàn sára
0: kú that visitation remove take away Sarah's reproach
1: torí ohun tí wọ́n ń gan lé lórí
0: what they are reproaching me on
1: bíbélì pé olúwa ṣe fún bí ó ti wí
0: I've said the Lord did unto her as he has said
1: nítorí pé ó mú ẹ̀gàn rẹ̀ kú
0: because he removed our reproach
1: pariwo
0: shout
1: ẹ mú ẹ̀gàn mi kú
0: take away my reproach
1: wo mọ́ mi ìwọ ló rò pé òun package wọn mọ tó ń go
0: through that one I'm thinking you are packaging they know what you are going through
1: wọn mọ tó ń go through
0: they know what you are going through
1: pariwo pé olúwa
0: ṣáàtà ṣe lọ
1: pẹ̀lú ìbẹ̀rù rẹ
0: ètò visitation
1: wọ́n ẹ̀gàn mi kúrò
0: take away my reproach
1: oyè àdúrà
0: turn into prayer
1: orúkọ jẹ
0: in the name of Jesus
1: bàbá
0: bí
1: ìbẹ̀wò rẹ mú ẹ̀gàn
0: mi use your visitation to take away my reproach everlasting father use your visitation to take away my reproach my father my God use your visitation take away my reproach take away my reproach take away my reproach
1: olúwa
0: lo
1: olúwa
0: lo
1: olúwa
0: lo
1: olúwa
0: lo
1: olúwa
0: lo
1: olúwa
0: take away my reproach
1: lo
0: lo
1: baba
0: baba
1: mu egan mi kuro
0: take away my reproach Jesus take away my reproach
1: lo
0: lo
1: olúwa mu egan mi kuro olúwa mu egan mi kuro
0: take away my reproach father take away my reproach
1: olúwa
0: mu
1: egan mi kuro
0: take away my reproach take away my reproach
1: yesu olúwa wa
0: Jesus name our Lord
1: àwọn tó gbé omi tàbí òróró sí
0: those that are carry water or oil
1: ẹ ṣe tán báyìí
0: you ready now
1: a fẹ gbàdúrà
0: you want to pray
1: orúkọ jésù
2: àmì jésù
1: o ṣàmì yẹn dáadáa orúkọ jésù
2: àmì jésù
1: gbogbo ayé àti ọkàn tó ń gbọ́ wa ní àṣálẹ̀ bó ti ṣàmì mẹ́ta láti ìṣẹ́jú yìí lọ ó yá gba ìbẹ̀wò ọlọ́run
2: àmì jésù àmì jésù àmì jésù
1: ó yá gba ìbẹ̀wò ọlọ́run
0: àmì àmì àmì lórúkọ jésù
1: bóyá gba ìbẹ̀wò ọlọ́run
0: àmì àmì àmì lórúkọ jésù
1: wọ́n pàṣẹ lórúkọ jésù ohun gbogbo tí wọ́n ń pè ní ẹ̀gàn ohun gbogbo tí wọ́n ń pè ní àìní bó ti ṣàmì mẹ́ta láti àṣálẹ̀ lọ olúwa mú kúrò bẹ́ẹ̀
0: àmì àmì àmì lórúkọ jésù
1: mo gbàdúrà ọwọ́ ńlá ọwọ́ agbára sí ẹ̀yin tí ẹ gbé omi sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin tí ẹ gbé òróró sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ìwòsàn ọwọ́ àṣẹ olúwa kó wọ inú omi àti òróró
0: àmì jésù
1: bí ẹ ti ń lò ó kó dá yín lò
0: àmì jésù
1: kí ọlọ́run alágbára kó bẹ ayé yín wò
0: àmì jésù
1: ayé tí kò lè rìn tẹ́lẹ̀ kóyá kó bẹ̀rẹ̀ sí sáré
0: àmì jésù
1: ayé tó sáré kóyá kó bẹ̀rẹ̀ sí fò
0: àmì jésù
1: lórúkọ jésù àánú tí ayé ò máa sọ pé ṣóun nìkan ni bó ti ṣàmì méje láti ìṣẹ́jú yìí lọ ó bà lé ọbẹ̀
0: àmì àmì àmì àmì àmì àmì àmì lórúkọ jésù ohun tó dá mi lójú ni pé lẹ́yìn program ta ṣàlẹ́ yìí orin tèmi àti yín ò jọ kan náà rèé a jọ sọ fún ọlọ́run.

0: abẹ́yìn ò gbà pẹ̀lú mi pé lẹ́yìn programme àṣálẹ̀ orin tájọ kọ rèé. Torí mo mọ̀ pé mi àti yín máa rí ìfọwọ́kàn Ọlọ́run. Tádùrá àbádẹ́ ti gbà kí ló ṣẹ́kù. Orin ọ̀pẹ. Ẹ jẹ́ ká ṣojú ọ̀pọ̀ ìsílẹ̀ fún èèyàn méjì sí mẹ́ta tí wọ́n nígbàgbọ́ wípé táwọn bá lè open up ẹni tó ń rojúkọ tàbí tó ń dojúkọ wọ́n tán sọ tí ikọ̀ àti ìrìnjú Ọlọ́run dẹ̀ gbàdúrà fún wọn tán dẹ̀ gbàgbọ́ pé àwọn náà máa kọ orin tí mò ń play lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ kí n wo èèyàn méjì mẹ́ta tí wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀. Ìrí tán bá ti gbàdúrà lórí nǹkan tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ń fẹ́ tẹ́ ẹ̀ ń dojúkọ tàbí tó ń dojúkọ yín tẹ́ ẹ̀ ń là kọjá tàbí tó ń là yín kọjá. Ẹ ó bá pọ́síbì ẹ forúkọ yín lẹ̀ lè má dárúkọ ara yín. Bẹ̀ mí mọ̀ pé Ọlọ́run tó pe ikọ̀ àti ìríjú ẹ̀ ní ìpè tòótọ́ ní ìpè tó dájú. Ìyẹn wòlíì Enoch Fọlọ́run sọ láti ẹnu Pásítọ̀ Olúwaṣẹ́gun. Mo mọ̀ pé tán bá ti sọ sí ayé yín ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ẹ lọ padà kọrin ọpẹ́ yìí. Àwọn wo ló fẹ́ pè wọlé yẹn ná? 0912-370-8675. Ẹ láǹfààní àti wò wá wọ́n ti gbé kámẹ́rà sójú tèmi náà léèní Ọlọ́run ṣe for the first time. Èmi náà ti hàn. Lọ City TV lẹ ti láǹfààní àti lọ́mọ wò wá buy live and direct. Ẹ wá ṣíà ẹ̀ ẹ wò ó ẹ ṣíà ẹ̀ fi kọ́mẹ́ntì sí 0912-370-8675. Ǹjọ́ kọ̀ wò pé kí n mo ṣe fún mídíà chọ́ọ̀chì tán kì í gbé mi. Ẹ ló ẹ ká alẹ́ ò ta ló wà níbi. Bàbá ti gbé mi ní alẹ́ Ọlọ́run ṣeun. Orúkọ yín abẹ́ ẹ̀fẹ̀ dárúkọ yín.
1: Orúkọ mi ni Lawal orúkọ mi Ẹlátúmọ̀.
0: Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé kò sí tẹ́ ẹ pé?
1: Mo fẹ́ kọ́ Ọlọ́run kó de ayé mi wò. Ayé mi kò ní ti mọ̀.
2: Orúkọ Jésù.
0: Àmì Jésù.
2: Mo pàṣẹ ìpìlẹ̀ tó dá yín dúró láti àṣálẹ̀ ilọ̀ Olúwa bẹ̀ẹ́ wò.
0: Àmì Jésù.
2: Ẹ dòmìnira.
0: Àmì Jésù.
2: Jésù Olúwa wa.
0: Àmì.
1: Àmì.
0: Kò ń pọ̀ kò ń pọ̀. Kò kì í pọ̀ rárá kò kì í pọ̀ rárá. Ṣókí náà lọ́bi oge tẹ bá ti nígbàgbọ́ á dẹ̀ rí bẹ́ẹ̀. 0912-370-8675 ta ló tún wà lójú òpó yìí. Ó jẹ́ ń gba ìpè kan sí méjì sí ó yẹ kí n lè gba méjì sí. Ẹ ló ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ sà.
0: Ẹ fẹ́ dárúkọ ara yín àbí ẹ fẹ́ dárúkọ.
3: Ẹ jọ mo fẹ́ kí Olúwa gbàdúrà fún mi ni o.
0: Kí ló ń ṣẹlẹ̀ mà?
3: Mo fẹ́ ìyanu nínú ayé mà.
0: Kò sẹ́ni tí ò fẹ́ ìyanu nínú ayé mà. Ṣé ẹ lè open up mà? Mo ti sọ tẹ́lẹ̀. Ó yàtọ̀ sí ẹ̀lú ẹ kalẹ̀ dádì. Ẹ̀lú akálẹ́ mọ́mí ẹ gbàdúrà fún wa. Èmi ò ń láìkì irú yẹn lórí ètò ìkọ́ yẹn. Ẹ sọ̀rọ̀ sókè ni. Ẹ̀lú ẹ̀kalẹ́ o.
4: Ẹ̀lú ẹ̀kalẹ́.
0: Ṣé ẹ̀fẹ̀ dárúkọ àbẹ́ fẹ́ dárúkọ?
4: Rárá mi dárúkọ.
0: Kí ló ń ṣẹlẹ̀ mà?
4: Mo fẹ́ kí mi náà di ọlọ́mọ wa yìí
0: kí. Mi gbọ́ yín.
4: Ọlọ́run bojú àánú mo fẹ́ di ọlọ́mọ kọ́lọ́run bí mi náà ló kó sún èèyàn méjogo.
2: Ẹ jẹ́ gbàdúrà.
0: Ọ̀yá.
2: Àkòrí alẹ́ yẹn yín gan ló bá wí. Mo pàṣẹ láti ìṣẹ́jú ìlọ ohunkóhun tó ń bẹ nínú yín tàbí ohunkóhun tó ń dì ìbímọ yín lọ́wọ́ láti òní lọ ìbẹ̀wò Olúwa ó mú kúrò rẹ̀.
0: Àmì Jésù.
2: Ohun gbogbo tí Ọlọ́run kò gbìn sí yín lára tí ayé gbìn sí yín lára ọwọ́ tó dá ìbímọ yín dúró ìpìlẹ̀ tó dìmọ̀ yín tí ò jẹ́ kẹ́ ẹ rọ́mọ bí láti òní lọ ìbẹ̀wò Olúwa ó já yín gbà.
0: Àmì Jésù.
2: Ẹ̀gan yín dògo.
0: Àmì Jésù.
2: Ẹ lọ rọ́mọ péjọ.
0: Àmì Jésù.
2: Ẹlẹ́rìí.
0: Àmì Jésù.
2: Jésù Olúwa wa.
0: Àmì.
4: Àmì. Àmì.
0: Madam inú mi á dùn tí ẹ bá lè bá bàbá sọ̀rọ̀ lẹ́yìn ètò. Dádì ẹ gbàdúrà fún wa. Tẹ ẹ bá dọ́dọ̀ onímọ̀ ṣègùn òyìnbó àwọn medical doctor. Kan tó lè mọ tán máa prescribe lóògùn tàbí irú injection. Níwòsàn tara nìyẹn o. Ẹ sọ̀rọ̀ ni àbí àdédé bẹ́ẹ̀ kan sọ pé nǹkan kan báyìí ẹ sọ̀rọ̀ tó ń ṣe yín gan. Wọ́n á ní kí ló ń ṣe yín. Ṣé ti get bẹ́ẹ̀ yẹn? Hello the last caller for tonight. Ẹ kalẹ́ o.
4: Hello ẹ kalẹ́ dáadáa.
0: Ṣé ẹ fẹ́ dárúkọ ara yín?
4: Bẹ́ẹ̀ni.
0: Kí ló ń ṣẹlẹ̀ mà?
5: eku se olowo olowo sagbara dosun
0: e se gan ma
5: mo fe ki daddy gbadura fun mi kolorun o mu mi polu ju kan na ko si se ara ko si se iya ninu aye
2: e di agbadua oruko jesu
0: amen jesu
2: ezekiel wi pe nigbati oluwa ni pe se gugu ileye ezekiel la o ni oluwa iwo lo mo nitori na gbogbo ohun to da yin duro ti aye yin o fi ko loju kan emi pe ase jade lati ara jesu lati iseju ilo ase jesu mu kuro
0: amen jesu
2: ohun gbogbo to di yin lowo ti o je rona lo agbara olorun bi ina o mu won kuro
0: amen jesu
2: e di ominira o
0: amen jesu
2: ohun ti egbe yin fi odun marun se emi pase nitori pe bere e si rigba ni asale laarin osu marun ki olorun ko se fun yin
0: amen jesu
2: okan yin ko bale
0: amen
2: jesu oluwa wa
0: amen
5: amen amen lord ko se daddy oluwa sagbara do
0: amen god bless you bami phone numbers yin ka ma lo
2: 090 090 45 45 51 51 22 22 51 51
0: lekan sir
2: 090 45 51 22 51
0: lekan sir ma binu
2: 090 45 51 22 51 tabi 070 51 23 9161
0: Shirley, she will come for me, sir.
2: Yes, sir.
0: The first 10 people to make a lick pain in Lale, be a part in the dancing. I can buy me soon if I can pray for one.
2: I don't know about my baby, Lost City Gospel Grace Ministry. Maybe keep it about him more.
0: Service, you are also la.
2: Oh, oh, oh, oh, oh, oh, oh,
0: oh, oh, oh, Saturday.
2: A ni a weti bere.
0: Wow.
2: A mpa de ni a go mejo. Si me wa. A ro la a pa de.
0: Shek ni mbo gojo a weti 30 de fima kwe.
2: A budo a mama pa de la a ro.
0: Wow.
2: A ti iro le.
0: Ok, sir.
2: A ti ni a le.
0: Ok, sir.
2: A go mejo si me wa.
0: Ok.
2: A go marun si me fa.
0: Ok.
2: Ti a le ni online.
0: All right.
2: A go meji la. Si ago meji
0: okay, sir.
2: O le join Lost City TV iyan le te common ju tabi ko join Telegram wa
0: okay.
2: Ikan gbogbo yen sa ri pe o boya wo wa fe wa o sa fe ri n to nsele
0: won na
2: wo fe ri baba so ju
0: o fe ri baba won on one for canceling
2: o fe kan sa ri pe o wa ibi kibi to ba tin bo boya dugbe ni o mokola ni o sa wo moto ko di apata to ba di apata maruwa lori ni on lo meridian bus stop to ba ti debe wa pa lafia
0: ka to di omi ta ba lo so mi
2: ka to
0: ti ko lapata
2: ba ti ko lapata
0: wa
2: ti ri signboard yen the Lost City Gospel Grace
0: kan ya si bi ti signboard yen wa sa
2: wa ti e ti ra awon eso to ndari awon eniyan to ba di abeku ta lo tin ba bi omi oni lati funa iwaju signboard ni wa ti je ogo ni fun olorun loke
0: hallelujah thank you daddy fresh anointing in Jesus name
2: amen
0: everybody le ba mi ki daddy number yen ba mu le kan si
2: 090 90 45 45 51 51 22 22 51 51
0: Elekeji
2: 070 51 23 9161
0: Oruko ya toruko church ti wa sa
2: Oruko mi ni Olusuagutan Oluwa Jimmy Oluwasegun fun mi pelu mi ni ani Olusuagutan ani Mashaun mo ni diakoni okunrin Adeyemo eni to wa ni idi ero te fin wo wa lori aletika
0: yes
2: ya npe ni Ogawa Ike.
0: Ogawa Ike. Nti yemi. Eh lati ile ijosin gbogbo yin rin lati Lost City.
2: City Gospel Grace Ministry.
0: E se gan sa. E pade di next week.
2: God bless you,
0: sir.
2: Amen.
0: E je ka lo fun tale ka pade lojo mejo lori eto yi lagbara Olorun. Ire ati buko temi ati yin ti rigba lori eto yi koni bosonu mo wa lowo loruko Jesu. Ajinrere Kayode Oyebode lori otu eto yi. Ajinrere Kayode Oyebode baba oju Oluwa. Awon lori otu eto yi. Abi Bola Sadiq la jo se. Oluwa re mi lekun Adesina Big Man presenter. Loruko temi je a o pade lori eto ilagbara Olorun lojo mejo e le mo eku kale thanks so much and God bless you odijo mejo

0: pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi máa mí gúlegúle ẹlòmíì sì rèé wọn ò máa fa wọnú mọ́tò wọn ò máa gbé bí ìgbà tí wọn bá ń wọ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò máa mí gúlegúle ẹlòmíì ó sì máa sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò máa rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bówọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tẹ òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ́ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀kọ́ mi ò ṣe déédé ẹ̀kọ́ mi ò ṣe déédé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa àwọn bàbá wa ó lo oko wọn ó lo odò wọn ó sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táńtòrí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pé pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rìrìrìrì bí bá sì ti ń gbọ̀n bí àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní wòrò odù lọ́jà bá láyẹyẹ ní mọ̀pó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wà gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà látijọ́ àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ́ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojú kọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ọ̀gbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ọ̀gbàlódé ilé ìbò ńgbà bá ṣèyún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà baba ibaruba ni won n pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
1: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
0: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun won logun won tara won o si ya e ma bo leyin le baba dedibu ibi kibi te ba ti de badan elen lo molete awon eyan wa lati ilu oyinbo elen re molete be ba de molete e bere le baba dedibu ni adojuko people's guest grammar school la wa 08033881008 tabi 070-18-21-11-11 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni re lede yin ami ni kan ko o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi aremo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan aile se dede lodo bere ba si foju kan wa yo mere sa ni o 080-33-88-10-08-080-33-88-1008 tabi 070-18-21-11-11 070-18-21-11-11 alafi arawa oni gbadanu bu bi elubo a ma reti yin pelu ogo olorun oba ese pupo
2: lagilu 96.7 FM oke gajoki
3: eku dede akoko yi gbogbo eyin olugbo mi ni ipinle oyo ati gbogbo agbegbe re oruko mi ni are babalola eke baba flusher ti mo je alase ati olari lese easy life abake mo je omo bibi inu iya wa alaja titi lope onileke osun lese ti ti makaka kiri ni ojo to ti pe mo ti lo si ilu ghana mo lo si ilu togo south africa ati cameroon lati lo ko nipa ba se nfi ewe ati egbo se iwosan eyike ya isan tabi arun ninu ago ara mo ti wa de si ilu ibadan pelu orisirisi ero ta fi man se ayewo ni lana igba de lati ma keni arun tabi aisan tin be ni agwara ati lati ma onawo ni ewe ati egbo ta wa nlo ni ile lo sele se awochan re eleyi to ye mi yekeyeke ti mo si mo nipa re dada mo ti wa ni orita challenge te ba ti di orita challenge e so kale ke gbe okada to lo si asaruddin central mosque legbe masalasi asaruddin e ti ri akomana ile ise emi baba flusher tabi ke ma pe ero bani soro yi 081-44-78-77-99 08-44-78-77-99 Nibai, eje ki ntara sasa nipa onti ama nile shewa chade nishe toju ya kwelewe uwe ategu cholono de mfuwa she onwa koko lonta nkwe ni infertility toja anu tim ankwe ni airi adungbe ya wo ama shio kuni ama shio beni anu ibe ya wo yi oje gbogi anu toje kwe bie nyabati le ni onife arakuni tabi arabinele nikwa she anu yi oshe sheki umari ele ibe ya wo ama fa koje kwe anu ni aya ama vishe ya ode tuje ele toje kwe nikwa she ere iba lopo onlojo kwe ama wo agwara arun yi o je unti amojuto ni ile ise wa yala o je obirin tabi okunrin ti o ba ti kefin awon kan ninu agwara re yala ri pe inu re ngbona ni isale tabo ri pe nkan yi ki ninu re tabi o kefin pe nti obirin ma nse ni irorun lososu o di afi wahala tabi afi agidise tabi wo wa ri pe o nlami ni o san ni tabi orun iwo na gbera nle wuya bayi ko kan si emi baba flusher ti mo wa ni orita challenge ni egbe masalasi asaruddin central mosque ni ilu ibadan bi lagbara olohun eledumare nfun wa se ani ero igbalode ta fi nse ayewo kana la siman si ayewo ni ilana awon babala wa yala fokunrin tabi obirin oporopo yo ma bi mi pe bawo ni arun se man se ni ti obirin ba ni arun ta nso nipa re yi tabi okunrin lo ni ohun ta pe ni idakole irufe awon apere won yi ni yo bere si ni ma ri to ba je okunrin tabi obirin o le ma ri onkan funfun ko ma jade lati oju ara re awon baba ma npe kini kan ni eda idakole tabi ki wo pe ni eda orosun awon nkan ti anso yi o ma nfa ki obirin ma ri inira tabi irora to ba fe se nkan osu re ti awon obirin ma nse lososu o si ma nfa ki o ma se akoba fun olorun ọmọkùnrin kó mú kí nǹkan rẹ̀ kó kéré ju ọjọ́ orí ẹ̀ lọ a máa fa kí omi tí ó ń di ọmọ láti ara ọlọ́mọkùnrin kó sàn tàbí kó tiẹ̀ má lè di ọmọ mọ́ àwọn nǹkan wọ̀nyí ni àmójútó ní iléeṣẹ́ wa tó bá kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí tí a kà sílẹ̀ wọn náà gbéra ńlẹ̀ wúyà báyìí máa bọ̀ ní oríta challenge ní ìlú ìbàdàn gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó máa pè 08144787799 ó lè bá wa sọ̀rọ̀ ní whatsapp wa pẹ̀lú nọ́mbà tí a pè yìí ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló tún máa ń jẹ jáde lára ọkùnrin tí àwọn olóyìnbó ń pè ní prostrate bákan náà sì rèé o lè máa kẹ́fìn wípé ìwọ ti ń ṣe ẹ̀yọ́ lọ́pọ̀ jù tàbí o ń ṣe ẹ̀yọ́ ó di pé àwọn ìràwọ̀ ń pèbò tàbí wo ti ẹ̀rí ẹ̀yọ́ ṣe bó ṣe yẹ kó o ṣe tàbí wọ́n kẹ́fìn pé a ti sùn ó dogun ara rẹ̀ ń gbóná àbàdì bí kórí ọmọ fọ́ni jẹun ojú súsú ojú ti ń sọ́kùnkùn ká mọ wọn kẹyọ kan lọ́rọ̀ kọ́kọ́ dàbí méjì tàbí o ní èyíkéyìí àrùn tàbí àìsàn èyí tí àlọ́ rẹ̀ ọ̀fẹ́ láti mẹ́nu à lórí ètò yìí nítorí àkókò wa ìwọ sá ti gbìyànjú kó gbé ìgbésẹ̀ kó yọjú sí èmi ààrẹ babalọla tí gbogbo èèyàn mọ̀ sí baba flusher tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ easy life herbal care center ní ìlú ìbàdàn bí ńlá kalẹ̀ sí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọkùnrin ni àti sojúṣe rẹ̀ láàrin òun àti obìnrin ó ti di ogun ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ọgbọ̀n sìgàsìgà dá tẹnu ẹlẹ̀ òní wọ́n yà nípasẹ̀ àìsàn kan tàbí àrùn kan tó ti gbogbo sí àgọ́ ara wọn tí wọn ò kíyèsí tí wọn ò yà sí bákan náà sì rèé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọkùnrin ohun tó jẹ́ tó fi ṣe ọmọkùnrin ló kéré ju ọjọ́ orí ẹ̀ lọ ẹ̀rí ẹlòmíì bọ́ọ̀lù méjì tí máa wà nísàlẹ̀ ọ̀kan ó ti wọnú ẹyọ kan ni yóò wà ńbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin láti lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú arábìnrin rẹ̀ ìdílé tí mo sọ pé gbogbo tí ẹ bá ń dojú kọ yálà ìsàn ni tàbí àrùn nínú àgọ́ ara yálà o jẹ́ obìnrin tàbí o jẹ́ ọkùnrin èyí tí o ti wò wípé o ti lọ káàkiri o rí ọ̀nà àbáyọ lé lórí àwa ti wà ní ìlú ìbàdàn báyìí ẹ ti mọ̀ wípé àlàájá ti lọ pé lẹ́ẹ̀kan ọ̀sùn lẹ́sẹ̀ màmá tí a ti mọ̀ bí ẹni mowó lọ́jọ́ tó ti pẹ́ ni èmi ọmọ bíbí inú wọn ni mò ń bá yín sọ̀rọ̀ yìí ni mo ti dé ìlú ìbàdàn nípa kálu ewé kálu egbò fún àlàáfíà àti ìgbáyé gbádùn ọmọ ẹ̀dá lókè èpẹ̀ ọlọ́run ló fira wa ìdílé tí àwọn fi mọ ewé yẹn máa ń pè mí ní baba flusher torí pé a ti lọ káàkiri tá a ti lo ewé àti egbò yìí láti ṣe ìtọ́jú ọkùnrin àti obìnrin ṣùgbọ́n sì rí pé lọ́tìtọ́ àti lódodo ewé ń bẹ ògún sì wà ẹgbẹ́ rẹ̀ ńlẹ̀ wúyà báyìí ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ní oríta challenge ní ìlú ìbàdàn tẹ bá ti di oríta challenge ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí Azharuddin Central Mosque ní kété tẹ bá ti dé Azharuddin Central Mosque níwájú Azharuddin ẹ bọ́lẹ̀ ẹ pé nọ́mbà yìí tàbí kẹ́ ẹ máa wo àkọmọ̀nà wa 08144787999
2: Lagilu 96.7 FM Oke Gajoke
3: Mo ki wa kaabo sori eto ti baba wa alarape olaimo baba onisan mesan ti won se agbateru re ile ise won be ni Oke Ado ni Iyana Lodge ni ilu Ibadan e je n fi ero bani soro won ta ko to di pe n o pe baba wole 08138855308 baba e ba n ki awon eyan wa nle
4: mo ki okunrin mo ki obinrin a o ni faisan lo gba oruko mi ni alarape olaimo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile ise dede olomokunrin aba awon aile ise dede isan ara mi boya aile igbowo aile igbese airiran dede airiran daada aba awon isoro to le ma mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara o mo roni eyikeyi ti ba ti nje isoro aisan ninu ago ara re yoju si mi ni ile ise mi alara pe olaimo baba onisan mesan mo wa ni Oke Ado ni ilu Ibadan tabi ki o mo pe telephone number wa 08138855308
3: ki la n pe ni aile ise dede olomokunrin ati pe kini ma n fa
4: ese ohun olotu awon nkan ti ma n fa aile ise dede olomokunrin imi n be to je ajogun baratara baba abi iya somo imi si n be to je aisan afarako lati bi nkan ta n je nkan ta n mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbonse tabi awon aisan teyan mo ko ninu afẹ́fẹ́ nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì a rí pé nǹkan ọmọkùnrin òun bó ń ṣe ń dàgbà kò bó ń dàgbà ọkùnrin míì sì ni nǹkan ọmọkùnrin rẹ̀ ń bá a dàgbà ṣùgbọ́n bó ṣe ń dàgbà tí nǹkan ọmọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gbà tó tó àyè kan a rí pé ó ń rẹ òun gẹ́gẹ́ bí ọkùnrin ọkùnrin míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mọ̀ ṣe dáadáa tẹ́lẹ̀ pé tó bá súnmọ́ obìnrin ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta ó lè ṣe kílẹ̀ ò tó mọ́ gbà míì sì ni ẹlòmíì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tó yá ó rí wípé ara àwọn ò ṣe déédéé mọ́ tí ẹ lọkùnrin míì bá rí ìyàwó rẹ̀ a máa wò bí àbúrò rẹ̀ ni nípasẹ̀ ìjàmbá àìlèṣedéédé olomokunrin re mo nti wa mo fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi mo jo ohun ni di ko to wa abi ko mo to ko mo ri bi oyun abi bi etutu okunrin mi a mo to itore o mo ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore mo wa sere sere okunrin mi le to le mefa le mejo ki le o to mo loju mo mo gan okunrin mi nto ju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ra ri apere pe ohun o le se daada mo abon ti e fe sumo birin ara awon ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara e ti pada wa lewesi awon kan iya mo sokunfa ai le tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun be si ni elomi o ti bi mo ri to ye pe ati pada se lekeji ni o di wahala ti o ni sese mo awon ara pere pe inu wa mo kun ara awon mo gbona okunrin mi a mo ri pe orikirike ara n ro ohun okunrin mi a mo ri pe igbaruku di ni ro ohun okunrin mi o ri pe nkan wo kakiri ni ara awon ara o mo ta elomi ye be en to fi atapara okunrin mi a ri pe isan ara awon fa ohun so okunrin mi a ri pe owo ohun kuriri bi epe je osin ara awon mo okunrin mi o ti ni isan ta mo si ato si egbe to ti pe ni ara re a mo mu mi be ni o se ma to okunrin mi a ri wi pe inu ara ohun nkan kan ja ohun je nbe elomi a ri wi pe to n ba fe bere gbe nkan le ohun o le bere mo okunrin mi o le se bi okunrin ni papa ege bi okunrin mo bo ti ba n se iwo okunrin ninu ago ara re boya wo ti lo se ayewo won so kun pe o ni isoro aisan kan ninu ago ara re o ti wa logun logun kini o ti lo wa ba mi abi wo ti e ti lo se ayewo wa fun awon ayewo nilana ti awon ero gbalode ta sese ko data fi n se ayewo fun ago ara okunrin boya okunrin mi o mi ti n di omo lara nkan omokunrin re boya omi yi ti san abi ko ti e to mo okunrin mi si ni bọọlu meji ti n be ni abe nkan omokunrin re ikan ju kan lo abi o di pe kini kan wu si o ni oke nkan omokunrin re ta n pe ni balo imi a wu sapa otun imi a wu sapa osi ori pe nkan omokunrin re yi ori pe o n doju ti o ko se bo ara laarin awon egbe re o ti sunki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyikeyi eya ara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti aisan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abo se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ku na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jo mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jo mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obinrin mi a ri pe isan ara n fa ohun so elomi a ri pe eyin n ge ohun imi to ba ti e loyun bi osu meji meta a kan ri pe inu kan dede n lo ohun suyin o see se ko je pe oyun o ni raye duro sinu obinrin mo obinrin mi inu re o mo gbona ni obinrin mi nkan je omo aya re o ni okun rororo bi en to ti bimo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan te ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number te le mo pe mi si 081-38-85-53-08 081-38-85-53-08
3: kini ma se okufa isan oju
4: e se ohun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu to ba je ra pere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wini wini bi aran loju ori pe oju re n gbe pipipipi abo ri pe o n wo ina ina n fan ka loju re abo ri pe o n wa oko lale abo n rin lale tina oko ba je tan si o loju bayi bo se n bo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni o mo ri elomi bi oye ni omo ri awon ti ma fa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo mo elomi o mo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju yi aisan idoti inu eje ni mo fa eyikeyi ona ti ba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fin se iwosan ti eludumare si n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokun fa nkan tin se oyi to ba je o ti lo sayewo ti ni cataracts ni se o ni abi glaucoma ni se o abi pterygium ni se o to ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon ju re si la kale o mi nbe nbe ko ti ku o gbianju di odo wa ta won kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe ategbo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 081 388 5553 is 08 mo wa ni ilu ibadan ni agbegbe oke ado ni iyana lodge ni oke ado ni ilu ibadan tabi ko mo pe telephone number mi lori isoro yikeyi to ba tin ni
5: ilera loro
6: kala o ji pe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo ba oke fisa gbe kale alara pe olaimo onisan mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi saye lọdọ won to tu asiri bi ta isofise bu ba lareda lo mu alara pe olaimo onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kurin o ma le tapai kara o mo gbon riri aromo legun ati be be lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 bo ban se obi ojojo alara pe online mo onisan mesan ni o kan si
7: lagilu

0: báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
1: cashball
0: inú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa